0: ẹ̀yin wo lẹ́sọ̀ mi.
1: Jésù.
0: Àkànmọ́lẹ̀ níta yé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo bí ọkàn yé rẹ mọ́.
1: Orúkọ Jésù.
0: Ara fọ tútù.
1: Àmì Jésù.
0: Gbogbo iṣẹ́ ibi tó fi àfọṣẹ kàn mọ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èyí tó kàn mọ́ igi ìrókò olúwarẹ.
1: Orúkọ Jésù.
0: Èyí tó kàn mọ́ igi ọ̀gẹ̀dẹ̀.
1: Adáríwáyọ̀.
0: Èyí tó lọ kàn mọ́ inú odò.
1: Jésù.
0: Èyí tó kàn ní orí àpáta.
1: Jésù.
0: Mo bá gbogbo wọn wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àpáta gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Báwo.
0: Nítorí ẹnìkan.
1: Yes sir.
0: Níṣe ọba lórí rẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní àpáta yérayé. Ibi ìsadiwa.
1: Yes sir.
0: Jésù ní orúkọ rẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní láti gbọ́ ohun tí mo wí.
1: Oh yes.
0: Gbogbo iṣẹ́.
1: Ẹ o.
0: Táyé ṣe lórí ìwọ àpáta.
1: Ẹ o.
0: Tí wọ́n fi kalẹ̀ àwọn èèyàn yìí mọ́lẹ̀.
1: Jésù.
0: Ìwọ ilẹ̀ gbọ́.
1: Jésù.
0: Lúlò ní orúkọ ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní àkọ́kọ́ báyé rẹ. Mo sọ tẹ́lẹ̀.
1: Jésù.
0: Tí olúwa dẹ̀ ní ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti ayé àtàtú tẹ̀rẹ sínú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa lọ́dọ̀ ìwọ ilẹ̀.
1: Ó yẹ sà.
0: Ọ̀mọnimọni tó mọ iye irun orí.
1: Kábíyèsí o.
0: Àti gbogbo yẹ̀rí ẹ̀rọ ilẹ̀.
1: Ọlọ́run sí ó ní.
0: Ìwọ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Májẹ̀mú tó dá òkun. Tó fi iyọ̀ dá òkun.
1: Yes lord.
0: Àtòkun àti ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àtàpáta.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti inú aginjù.
1: Yes sir.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
1: o. Ẹ gbọ́ o.
0: Àti ẹ̀yẹ da inú omi.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
1: o. Ẹ gbọ́ o.
0: Ẹ̀yin emèrè inú afẹ́fẹ́.
1: Jésù.
0: Ẹ bọra inú àfonífojì.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Ẹ gbọ́ o.
0: Jésù olúwa gòkè lé ọ̀run.
1: Ó yẹ sà.
0: Ó di ìgbèkùn ní ìgbèkùn.
1: Ó yẹ sà.
0: Wọ́n mú ẹ̀bùn wọn fún ènìyàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ẹni tó bá ní ká lọ sí ìgbèkùn.
1: Bẹ́ẹ̀ o.
0: Ní ìgbèkùn ni yóò lọ.
1: Yes lord.
0: Gbogbo ẹni fi ọ sí ìgbèkùn.
1: Orúkọ Jésù.
0: Orí àpáta náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí ilẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí omi ni. Ó yá ká lọ kú síbẹ̀.
1: Àmọ́jọ sọ.
0: Ibi tá ti ṣé.
1: Yes lord.
0: Ká lọ kú síbẹ̀.
1: Àmọ́jọ sọ.
0: Ojú títì náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ìkórìtà mẹ́ta.
1: Ó yẹ sà.
0: Ká lọ kú síbẹ̀.
1: Àmọ́jọ sọ.
0: Ẹbọ ìwòwò ni wọ́n gbé ni.
1: Orúkọ Jésù.
0: Tí ò fi rán lóore dáadáa
1: kù rẹ̀. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ẹbọ ìwòwò náà gbé lórí ìta.
1: Ó yẹ sà.
0: Tó ò fi rán lóore dáa ṣọ́bù rẹ̀.
1: Adáríwáyọ̀.
0: Àṣẹ ni mo wá pa báyìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ ẹbọ sọ lọ́rùn. Kí wọ́n lọ kú sórí ìta.
1: Àmì Jésù.
0: Láì lásọ lọ́rùn
1: rẹ̀. Àmì Jésù.
0: Bó ti gbẹ́ bọ yẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ìhòhò. Lórí ìta. Bẹ́ẹ̀ni kí wọ́n kú ní ìhòhò.
1: Àmì Jésù.
0: Lórí ìta mẹ́ta.
1: Àmì Jésù.
0: Ká kú síbi táṣọ wọn ò sí.
1: Àmì Jésù.
0: Májẹ̀mú ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kí wọ́n kú rí ikú tẹ́nìkan ò kú rí.
1: Àmì Jésù.
0: Ọmọ rẹ̀ ò ní kú máa lọ́wọ́.
1: Àmì.
0: Ìjì ò ní gbọ́ ọmọ lọ́wọ́.
1: Àmì.
0: Àṣẹ ọ̀run gorí.
1: Àmì Jésù.
0: Kò yí padà.
1: Àmì.
0: Olúwa ní tí ìmọ̀ tètè pé fún ìyá ìkó ti fẹ́ mọ lọlé. Mọ́mọ́.
2: Ta.
0: Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ń jìyà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bí ẹni jẹ.
2: Bí ẹni jẹ ṣúgà.
0: Bí ẹni jẹ ṣúgà. Bẹ́ẹ̀ ẹ jẹ
2: o. Mo ń jẹ o.
0: Oh my God.
2: Mo ń jẹ o.
0: Kò sí okòwò tẹ ṣe òdì òdì ni.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Kò sí ẹ ti ṣiṣẹ́ alájàparí.
2: Bẹ́ẹ̀ni.
0: Síbẹ̀ ẹ mú kankan bọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Olúwa ní kí n wò yín báyìí. Ha! Mọ̀mọ́.
2: Sá.
0: Ta ló jẹ́ Yétúndé?
2: Ọmọ mi ni.
0: Ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Níbo ló wà?
2: O Èkó ló wà o.
0: Èkó ló wà.
2: Bẹ́ẹ̀ni.
0: A ti tọ́dún mélòó tẹ ti rí kẹ́yìn?
2: Ti dọ̀dún mẹ́ta.
0: Ọdún mẹ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok. Àtìgbà tí ẹ ti mọ Yétúndé tẹ tọ́ títí ó fi dàgbà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ Yétúndé fún yín wọ́n náírà rí kẹ́ fi jẹun?
2: Kò fún mi.
0: Good. Ó dẹ̀ lówó lọ́wọ́.
2: Ó lówó lọ́wọ́.
0: Mọ̀mọ́.
2: Sá.
0: Olúwa ní nínú gbogbo ọmọ tẹ́ bí. Yétúndé yẹn lọ́nà gbé lọ́wọ́ sókè jù.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó bá fẹ́ tóun àtọkọ ẹ bá fẹ́ ra ilé fún yín. Kí lè ò ní tó ṣú wọ́n lè rà.
2: Ó máa rà.
0: Wọ́n lówó ẹ̀.
2: Ó ní.
0: Wọ́n dẹ̀ fún yín lówó rí.
2: Kò fún mi.
0: Bẹ́ bá pè é gan ẹ̀kọ́ kan ní mo gbé kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti wá lọ̀dọ̀ àwọn wòlíì? Kí làwọn wòlíì sọ fún yín pé ó ń ṣẹlẹ̀?
2: Dádì, oríṣiríṣi mò ń gbọ́ ní ti ẹ̀dẹ sọ́tán. Etí wọ́n sọ fún mi láti rí pé ìyá ọkọ ẹ̀, ìyá ọkọ rẹ̀ ló kọ ẹ̀yìn ẹ̀mí àti ẹ̀ síra wa.
0: Ìyá ọkọ rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ló kọ ẹ̀yìn ẹ̀yìn àtọmọ yín síra.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yìn tèmi ẹ̀ náwó síbí. Ìrábí mi mọ pásítọ̀ yẹn òṣùgbọ́ ẹ bá ń pàtẹ́wọ́ fún.
3: Àtẹ̀wọ́dà.
0: Ẹ má pa jù.
3: Ó ti tó.
4: Ó tó bá wọn.
0: Ìwọ̀nba làtẹ̀wọ́ tẹ̀ pa fún. Torí pé ojú òkè ló ní kò ní ojú ìsàlẹ̀. Wòlíì tí ò bá lójú òkè àti ìsàlẹ̀. Kò lè rí ìran àrídélẹ̀ débi tí ó rí ọ̀nà àbáyọ. Ìyá.
5: Ìyá.
0: ya.
2: Sa.
0: O ti di okay. Sefe eje mu bi ele. Sefe ki o mo yin pe yin ki le oni to su.
2: Mo fe o. Mo fe. E sa na mi.
0: Ko de fun yin lowo.
2: Ben.
0: E sa na
2: mi. Eh? Pastor, e sa na mi o. Mo fe ko.
0: E fe ko pe ki le oni to su abi.
2: Ben, ben.
0: E wa gbo. Asiri ijile kan wa teyan ara yin se. Nigba odo yin iya re le nje bayi oloje so pe eni to ri ran saju yen o ri pe eru bi adanata
1: yes
0: adale kekebi
1: yes
0: o wa da na se kaina eni yen ri
1: ka
0: sugo ko ri tan
1: jesu
0: oluwa wi be ki wo yin oko te bi mo fun
2: be ni sir
0: ati gba te ti fi oko yin
2: ben
0: titi ti emi yo oko yin fi bo
2: ben
0: se je koko yin toju ya e
2: ma
0: e da mi lohun
2: mi je toju re
0: en lowo si bi gbogbo eyan
2: ni mo toju toju to fi
0: eh ki le so ma
2: mi toju re
0: eh toju e e de je koko yin lo toju e
2: ah.
0: Elwa ki se pe ejo toju nikan o
2: ah
0: o mama asiri koko gudo tu ni gbangba ti e ba fe bo abi se mo soro mo ka gbe ba
2: o soro e soro e soro
0: ase pa mo lo wa te ase gbe kan o si ko sa se gbe wa se pa mo ni o pada keri e mama
2: sa
0: se le lo le baba lawo kan nigba te ore yin lo mu yin lo o te ba de ti jewo o ku si yin lowo awon mo ya de ma fi ya je yin lo ko si nto kan mi oluwa ni ntu yin le gbogbo to ba bibeli pe eni ba bu ese re mole ki yo se rere mama oluwa so fun mi pe ni igbodo yin enikan ore yin mu yin lo le baba lawo kan o de se ise baba lawo kan fun yin wi pe ke lo fi dana foko yin
2: ore mi le mo mi lo
0: eh ore yin lo mu yin lo won ni ke lo nkan be ta fi dana foko yin e de lo ito idi yin ati e ko su ati ogun oju yin
2: ben
0: won ni ke fi dana foko yin je
2: ben
0: e se abe se
2: mo se
0: e se ogun yin seleri ibi te wa ye do bale sibe in ti e se niya e ma bere anu mama ma wa gbe oja agbara ile yin lori oluwa ni ti iya ise niya to fi control oko re ma ba wo ta ki
1: oje to nikan ni o mo gbo
0: titi enikan ni o mo gbo jo ni nawo sita mo ko jo toju e bi ko jo toju ara
1: abesi o
0: inu inira ni ya oko yen kusi
1: ha
0: ori aisan ni ya yen kusi omo re si lowo to le wo san
1: jesu
0: sugbe iya yo je toju e e wa fe so fun mi eh e so fun mi
1: o ni o se jere omo
0: bo ni ohun o se je won mo
1: kabesi olohun
0: iya oko kan na gbodo keyin omo re si
1: ha
0: eyin na seru e ki le se
3: mo fi si okun mi so yi oko mi ri ni
0: ki le se
3: ina yi po
0: o ma n yi ki le wa se fun
3: ko su si bi o je re ri ni
0: e fi ko su se o je fun gbogbo gba yen se ti ni accident ese
3: yi last dent mo ti last dent
0: ni bo wa loko yin wa
3: o wa le
0: o wa le se bo la yo oko yin e bayi
3: aye dada
0: se mo le pray fun yin
3: e fun mi
0: so ati gba de ti fi ko su dano fun to ti je se ko na yin mo
3: ah ko si fe amọ aye yo ka je mi pe mo fi ko su se
0: ko si fe nbe
3: ko si fe na
0: seri ba seri ba ise okun te se ko le last be ti je wole ni mo oluwa lo de se ka won meji nbe yen oja ti mo fi pray fun arabirin e ti mo fi kan inu e to fi loyun ma so fun mo meji o kan ma mi mu oja yen wa bi lola oja yen gbogbo eni woju olohun fun omo mo fe fi kan won ninu olohun iya be ti je won waju olohun adari ese yin ji ayo ni la baba mi o
4: oruko ja
0: Ama ya!
4: Ama ya!
0: Ayo ni!
4: Ayo ti o!
0: Ni
4: ẹlẹ́yàmẹ́
0: láàrin èmi àti olóore
4: láàrin
0: èmi àti sọdínlá ẹyá dànù oyá dùwà
4: ọfẹ́
0: ẹyọ ni
4: o
0: olùdájọ bàbúwà
4: ẹ
0: má
4: yá ọ.
0: Yo, yo, yo, yo, yo.
4: One, two, three.

0: samaro.
1: O ni omo.
0: Yes, sir.
1: E tuo ni enu leko.
0: Atani wa yo.
1: Lago mi ti kere kere. Ene kani to ba ti wa ninu church.
0: God bless you.
1: Ki sefu tolu.
0: Yes, sir.
1: Ko bo si sa.
0: Eo.
1: Ajade.
0: Yes, sir.
1: Awa ma benu ona wole pada.
0: Yes.
1: Awa irasho lawa ma da ororo si ni ese.
0: Yes, sir.
1: Ese.
0: Sir.
1: Ni kama da ororo si.
0: God bless you.
1: Ati awuje.
0: Atani wa ye.
1: Ese.
0: Ese.
1: Atapako meje. Ati awuje.
0: God bless you, Lord.
1: We go. Iwo yi.
0: Yes, sir.
1: Ti a fi ororo si atapako re meje.
0: Atani wa yo.
1: Ati awuje.
0: Ah.
1: O ni ri ani fese si.
0: God bless you, Lord.
1: Amen. Bi o tu iti fari lo.
0: Oh, yes, sir.
1: O ni ri senu iku.
0: Ah, because.
1: Omo ara o ni ri senu iku.
0: Ah, because.
1: Eyi ni itumo ororo.
0: That is all.
1: Ni atapako meje. Ìtumọ̀ ní pé orí ìran ní sùn nínú àgbà ẹ̀jẹ̀ bí wọ́n pẹ̀lú ìrẹ́ fún ikú lóru orí ìrẹ́ ò ní jẹ́ èyí ni ohun náà ibo ló ti fún yíò aago méje sátidé sọfọlúwẹ̀
0: hall
1: ogs inú ọ̀fàgàmà sùn.
0: Inú ọ̀fàgàmà sùn ni.
1: Ní sọfọlúwẹ̀ hall
0: yẹn. Bẹ́ẹ̀ni sọ.
1: Gbọ́kadà kó máa pọ̀.
0: Ó jẹ́ máa gbọ́kadà kó máa
1: pọ̀. Lágo méje.
0: Méje àárọ̀.
1: Àárọ̀ sátidé tó gbọ́ mi.
0: Àárọ̀ sátọ̀dé yìí ni.
1: Ẹ̀yin ará Ẹ̀kọ́.
0: Ẹ̀kọ́.
1: Bó o bá lọmọ sẹ́fọ̀.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹ pé.
0: Ìgbé náà bá o.
1: Kó dé sango ọ̀tá.
0: Ó máa pọ̀ ní sango ọ̀tá.
1: Ní Sunday yìí o.
0: Ìjọ Sunday.
1: Ẹ sà.
0: Ó yẹ sà.
1: Ẹ́ẹ̀.
0: Káfíń sọlọ́dọ̀.
1: Owó yẹn ti fi ọjọ́ mẹ́sàn-án.
0: Bẹ́ẹ̀ni sọ. Bẹ́ẹ̀ni o.
1: Tí a ti rí sínú òróró.
0: Ó yẹ sà.
1: Ẹ́ẹ̀.
0: Ayérayé ọlọ́run.
1: Ó ti di agbára.
0: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ka Psalm 1.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Lẹ́ẹ̀meje. Psalm 2.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹ̀meje.
0: Ẹ̀meje ni.
1: Títí lórí Psalm 150.
0: Ó yẹ sà.
1: Méje méje méje.
0: Méje ni o.
1: Sínú owó yẹn.
0: Káfíń sọlọ́dọ̀.
1: Gbogbo ẹni tó bá ti gbà.
0: Ó yẹ sà.
1: Olóni méje mú yẹn.
0: Àjàdìwá yọ.
1: Yẹn kò bá rúbọ níyà. Ní gbogbo sango ọ̀tá.
0: Ní sango.
1: Agbókè ọ̀sán.
0: Agbókè ọ̀sán ni o.
1: La máa bẹ̀.
0: La máa bẹ̀rẹ̀ o.
1: Tètè láti bí ọwọ́ bí ìlẹ́wù.
0: Ó yẹ sà.
1: Torí pé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kánsẹ́lì wà.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Láti ìlẹ́wù.
0: Láti ìlẹ́wù.

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Saturday. Gbogbo ilé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ by system ẹ̀yin olùfẹ́ oṣù náà ti bẹ̀rẹ̀ ó ti ń gbéra a ti kọjá àlàjì gbogbo ọmọ ọlọ́run ẹ já dìde ká lọ ṣe bí ìṣe wa. Gbogbo ilé pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank the Midway Market gbági titun ní ìlú Ìbàdàn. Inú mi sì ń dádùn fún ohun tí ológun àjọbọ́ lòun ó ṣe lọ́la. Inú mi sì ń dádùn fún ìgbáradì ohun tí ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Gbogbo ilé já lọ kí bàbá mi já lọ kí bàbá rẹ̀ já lọ kí ológun àjọbọ́ já lọ kí mọrímọrí tí máa ń mọrí ọmọ titun já lọ kí olùgbàlà mi olùgbàlà rẹ̀ ẹ já lọ sọ fún kó ṣe é ẹ já lọ dọ̀bálẹ̀ bí ìṣe wa ẹ já lọ kúnlẹ̀ bí ìṣe wa ẹ já dọ̀bálẹ̀ níbi tá a bá wà ẹ já kúnlẹ̀ ní gbogbo ibi tá a bá ti ń bọ̀ mi ká lọ sọ kó ṣe é. Ọlọ́run bàbá àgbàlagbà bóun la ṣe lè wọlé o ẹ já lọ sílé agbára ẹ já yìn.

mo se bo nta se ni gbogbo bi to duro si yen gbogbo eyan omo lohun kan so tele mi leyin jesu mo dupe ara mi le juta na lo eni jesu mo dupe mo dupe pe okun lowo re fu ise nla ribiribi to nse ninu aye mi olohun a gbe oga o adupe nla adupe to se adupe to ti se ogo ni fun o jesu gbogbo eyan omo lohun eja dide nle eja ki hallelujah nla hallelujah nla metala enikan ni 13 beni so ni gbogbo bi te ba wa kan you just stand up and shout 13 hallelujah somebody shout hallelujah ma jump hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah enu to fi dupe yen to fi yin olohun mo gbadua enu yen hallelujah lo mo fi ke tori pe yanu osele ninu aye re in the name of Jesus Christ sir ola ni mo fe fun awon eyan ni holy communion enikan ni holy communion ki won ma fun holy communion se ara oluwa ati eje re amu asi je asiri agbara fun iwenu mo fun idagbasoke ati fun ise iwosan o ta mo se niye gbogbo kan ba nbe ti so pe mo fun yin ara oluwa ni o ni gbaje eyi ni ara mi gba mu eyi ni eje majemu titun ti atasile fun opo eniyan jesu wa ni emi ki yo mu ninu esu ajaramo titi yo fi di ojo na nigba ti emi o mu ni titun ni ijoba olohun mama emura ola sunday niye and gbogbo sunacho ti wa patapata lati se be patapata so gbogbo bi ta ba ti nbo mi e lai ti yin eyan omo olohun ke gbo announcement sinu emi olohun lo ni ase be enikan ni bo wema wa lati iwo road e wo moto gbagi e le fe so ni wema e bere church olorun ojiji nbe isin kan pere la ni ago meje la si bere gba ti o ba fi di 11 a ti mo wale gbogbo eyan omo olorun lati 13 to 30 eyin mama mama eyin baba baba is our combined service ati ni gbogbo sona church isin agbara han han ni e bi owo yen lori sa mo fẹ́ kẹ́ ẹ ṣe ọkàn yín payá níbi tẹ́ ẹ bá wà mo rí ìṣípayá kan ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ń bí mo fẹ́ kó finú fíndò gbàdú ẹyọkan yìí ẹ bí ọwọ́ yẹn na ọwọ́ yẹn yà sókè báyìí wà kígbe olùgbàlagbà mi lọ́wọ́ agbára tó fẹ́ fi ayé mi ṣòfò. Kì í ṣe ìgbà tí mọ́tò bá tó pààyàn ló ń tàn tó ṣòfò ẹni tó wálé ayé tí ọ̀la pa ṣòfò amen tó bá lọ ní ọkọ tí ọkọ yẹn fi yàjẹ́ ọ throughout títí tó fi kú wọ́n fẹ́ fi ọ ṣòfò ni tí ènìyàn bá wálé ayé tí ò rí nǹkan tọ́ka sí èyí tí mo gbé ṣe rè bó ti wulẹ̀ kẹ́mi ẹ̀ ògbótó mo fàyè ṣòfò mo fẹ́ kẹ́ gbàdúrà ìjọba odidi ìjọba lè fàyè èèyàn ṣòfò fún odidi kéèyàn lu ọdún mẹ́jọ lórí àléfà kéèyàn ó sì mọ́ lè tọ́ka sí n tó ṣe irú àwọn ìjọba tá a ní nàìjíríà nìyẹn ìjọba tí ń fi àkókò èèyàn ṣòfò sista mo fi àwàdà ṣe àdúrà yìí ó lè pàdé boyfriend ẹ sì jọ fẹ́ra yín fọdún márùn ó sì mọ lídìí sí márẹjì ẹ̀mí a fi ayé ẹni ṣòfò ni ó lè gba ṣọ́ọ̀bù níbi tó ọba wà mo rí ìṣípayá lójú eníkẹ gbàdúrà yìí kéèyàn gba ṣọ́ọ̀bù kó sì lo ọdún mẹ́sàn-án nù ṣọ́ọ̀bù kó sì mọ lè tọ́ka sí ní tó ṣe èèyàn lè ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kọ́ mọ bá wọn ṣiṣẹ́ secretariat bí wọ́n sì fi ọ́ sọ̀gá ó sì jẹ́ pé at the end of the day nígbà tó bá lo 35 years tán wọn àbí ọyìn léwo lọkọ ẹ mọ̀mọ̀ ké mọ̀ wojú ẹni tí mẹlẹ́gbẹ́ o lè mọ̀mọ̀ tu mẹ́ òun ló fi jẹ́ pé àdúrà tààrọ̀ kì í ṣàdúrà kan tí ọ̀pẹ́ mi ní pèjú àdúrà mẹ́ta lọ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta má gba testimony méjì nàwọ́ mọ̀mọ́ mọ̀ bá ẹnikẹ́ni ṣe awẹ́wà wà kígbe ẹ̀ka wọlé èèyàn lè lọ chọ́ọ̀tì fún odidi ọgbọ̀n ọdún tó sì jẹ́ pé at the end of the day kò ní rí nǹkan fi hàn
eyi mo ko ni ni eyi igbega ko ni faran oni mo fi ma so nkan if your church never change you change your church o si church ni jobo orun hallelujah bi church o ba yi o pada yi so si e pada it's not a sin it's not a crime ele jo ma so re ti to si ni le toka si to se to je po re te n bara yin se ore beri ore ka ore randan e ka pelu gbogbo agbara oluwa lagba ni lowo agbara to be bi aye mi sofo wa gbadu aye ga wa pe oruko jesu oluwa lagba mi lowo agbara to be bi aye mi sofo to be bi kadara mi sofo mi o mo boyo wo mi o ye so da do abe yes sofo le mi anini lara emi ki mo pe elomi ori na ko mo pe emi afi akoko ati aye eni sofo lo n ba fa okay.

Are you praying? Or you are just watching? And your mom know it will miss her. He let you look who you watch you watch so toto. Then you may be to your baby. He let on you watch. I'm going to and you can't get you to let you. One got testimony to about bad word that I can let you need your law. Ẹgbẹ́ ọwọ́ yẹn sórí ìsàkẹ́ wo mi wọ́n mú mi láti ìbàdàn lọ sí ìlú ògbómọ̀ṣọ́ ìgbà tí wọ́n fi mú mi lọ kí n tó lọ mi ọ̀mọ̀wé mi lè dá nkankan ka mo wà ní primary 5 wọ́n dá mi padà sí 4 ìtúnmọ̀wé nígbà tí mo fẹ́ parí 5 yẹn 4 yẹn wọ́n tún fẹ́ dá mi padà ìfẹ́lìlì láyé mi mi ìfẹ́lìlì but àwọn ipò tó jẹ́ second to the last ti won ti fala o ni mo ma gbe bi kenyan 101 no class ki ngba 88 hallelujah e fara bale bi mo se ri nigba yen niyan ke si sejo mi agbara to yi mi kan ni ile ti mo ti dide ni so inu bi awon mama to bi mi lomo won da mi pada lati primary 5 wọ́n ní ìgbùwé rẹ̀ ti yájú ẹ̀ dá padà sí fọ́ wọ́n dá mi padà sí fọ́ mo ní kí n mo ṣe mo ní ìní lọ skul mọ́ pẹ̀lú ń dáhùn ṣe fún mi yóò wọ́n dá mi padà nínú fọ́ tí wọ́n tún gbé mi sí ìtúnmọ̀wé náà bọ̀ mú iye fẹ́ẹ̀lì kò sẹ́ ìsáàmù tí mo máa ń ṣe tí mo máa ń fẹ́ẹ̀lì. Now wọ́n wá ronú pé táwọn lè ṣe fún mi ò ju pé kí wọ́n mú mi lọ sí ògbómọ̀ṣọ́ lọ wọ́n mú mi kúrò nìbàdàn mo sì dúpẹ́ fún ìgbésẹ̀ yẹn so bí wọ́n ṣe mú mi mo dé ìlú ògbómọ̀ṣọ́ ọdún kan àkọ́kọ́ tí mo kọ́ fi débẹ̀ mo kọ́ fi kiri ọjà ni n wá ní kò ní dá kọ́mọ èyí tó máa kí ọpọlọ tó ti kú tẹ́lẹ̀ yóò tó ń dọ́ta sí wọ́n wá mú mi wọ́n mú mi lọ sí àárín àgọ́ dc wọ́n ní kí wọ́n fi mí sí primary 4 bí mo ṣe wá dé for the first day tí wọ́n rán sọ skul sí mi lọ́rùn tí wọ́n mú mi wọ class tí àjọ wọlé pẹ̀lú àwọn ọmọ primary 3 so àjọ wà ní 4 tíjà yẹn wá wọnú class wa wọ́n ń pè ní mrs alabi ó wá ní ta la fẹ́ fi ṣe class captain ó ní ìwọ tó bá mọ̀ kó qualify tó lè ṣe class captain náwó ẹ mo bá ṣe báyìí yes èmi kì í ṣe mi nìkan àpọ̀tà náwó bẹ́ẹ̀ níwájú ẹni tí mò ń lọ jíyìn fún ní ọjọ́ ìdájọ́ bí bẹ́ẹ̀lì tí mo fi ń jẹun rí ibẹ̀ ni mo ti kọ́kọ́ gbóhùn agbára ilé wa ọgbọ́n sọ̀rọ̀ ni ó ní sọ ọmọ̀wé ni mo gbọ́ ọmọge mo gbọ́ sọ ọmọ̀wé ni bí mo ṣe ṣe fọkàn káwọ́ lẹ̀ ni mrs alabide ó ti káwọ́ lẹ̀ ń tiẹ̀ ni mo ní mi ẹ̀ẹ́jẹ́ káwọn mi ò ṣe agbára ilé wa lọ sọ̀rọ̀ yẹn amen torí tẹ́lẹ̀ mi bá dé tí ó bá ń gbọ́ testimony ẹlòmíì yọ̀ mọ́ sunkún kò tí ìrántí agbára ilé yìí ṣé wọ́n máa ń lówó ń bẹ̀ ni wọ́n èyí lówó ń bẹ̀ ṣé wọ́n ń kàwé ń bẹ̀ ni ṣé wọ́n ń ṣe white wedding ń bẹ̀ ni tó fi jẹ́ pọ̀ wá ń bá wọn ti ń ṣe ìjọwọ́ àfìgbà tó bá tó ṣẹ́gun yẹn kó tó lè lọ so bí mo ṣe káwọ̀ mi lẹ̀ mo kàn ń sunkún ni bí ṣé tí máa ṣe mí ìbàdàn náà tó fẹ́ máa ṣe mí nílùú ògbómọ̀ṣọ́ ni náwó ẹ̀ méjèèjì mo fẹ́ kó fi agbára ilé yín bù wá

ń gbàdúrà nìyẹn. Ẹni sùúrù, ilé àwọn Abraham bàbá tó bí Abraham tẹ́rà ni, kò gbé nǹkan rese tẹ́ kú. Ẹ wàá mọ tó tún burú jù, ogun lé wọ́n jẹ́ kí ọmọ kó kú lójú ẹ̀, ọmọ mẹ́ta ni tẹ́rà bí, ìkan kú lójú ẹ̀, ara nì kú lójú ẹ̀. Ẹ ó sin ọmọ, ó bí Abraham. Abraham náà wá bí ọmọ, Abraham náà wá yàgàn títí. Olọ́jà wàhálà mùsùlùmí ni mí, kìrìsìtẹ́nì ni mí, ọ̀dọ̀ Abraham ni gbogbo ogun burúkú yẹn ti ṣẹ̀, ẹ̀sìn kan ni gbogbo ọba ní. But ǹjẹ́ jẹ́ mọ̀ pé Isaac rí náà rí, a sì gbé fo. Isaac nìkan ni ọmọ tí ọjà ogun ilé bàbá rẹ̀. Wọ́n gbé fo, wọ́n gbé sórí ọmọ tó tún bọ̀ wájú, Jacob àti Esau, wọ́n ja ogun ilé bàbá wọn kú ni. Nígbà tí Pharaoh béèrè lọ́wọ́ Jacob ní ọmọ ọdún mélòó ni, ó ní mi ò ju 130 lọ, mi ò tiẹ̀ dé láti inú ọdún ayé àwọn bàbá mi. Ogun òjé ń sin mi. Aṣogun ilé àwọn bàbá Abraham ìmọ̀jẹ́ yìí ò gbó tọ́jú orí lọ ni. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ mi bá yé, mo fẹ́ kó o fi ogun ilé yín bù, mo fẹ́ kó o gbàdúrà bí kúkú bí yíyẹ. Lẹ́yìn ẹ̀ ló kẹyọ̀ kan, wà kẹ́ ọ́ lùbẹ́ lágbàmí.

0: Jesus.
1: Oluwa wa.
0: Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Mo náwó sí ọ lónìí. Bàbá

0: wọ́n lọ jà lé yín mo ní kí wọ́n gbé wọ̀ fún irú ọ̀mí wọlé wọ́n gbé ọ̀fọ̀ wọ́n gbé ọ̀fọ̀ wọ́n gbé ọ̀fọ̀ wọ́n gbé ọ̀fọ̀ in the name of Jesus.
1: Sá ọ̀la ni mo fẹ́ fún àwọn èèyàn ní holy communion mama emura ọ̀la Sunday nìyẹn and gbogbo sona church wa pátápátá láti ṣe bẹ́ẹ̀ pátápátá so gbogbo bí tá a bá ti ń bọ̀ mi ìsìn kan péré la ní ago méje láti bẹ̀rẹ̀ ìgbà tí ó bá fi di 11 a ti mọ wálé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run láti 13-30 ẹ̀yin mọ̀mọ́mọ́ ẹ̀yin bàbá is our combined service àti ní gbogbo sona church ìsìn agbára hanhan ni ẹnìkan níbo wema wa láti ìwo road ẹwọ mọtò gbagi ẹlẹfẹ sọ ní wema ẹ bèrè church ọlọrun òjijì ń bẹ ẹ jẹ dídí agbára.
2: Orúkọ mi ni Adúlójú Ọláwálé. Mo wá for the past 3 weeks mo wà ní ìlú Iléṣà.
1: Iléṣà.

pàdé mi lọ́sẹ̀ yìí. Ìmí tó ń bọ̀ ẹ wà máa ta àtàtà tíré ni. Ẹ sì ní rálágbèdá in Jesus name. Ẹ gbọ́ta lọ́kàn nù lé. Mo fẹ́ gbàdúrà fẹ́yìn tó kàn. Gbogbo tó bá lè nà wájú fọkàn sí gbogbo tó bá fẹ́ kọ́nà kó fọwọ́ kàn. Fọkàn sí ọjà tó fẹ́ lọ bẹ̀rẹ̀ báyìí. Báyìí lolúwa wí. Angẹ́lì tí ń bá mi ṣiṣẹ́ mọ rán oníṣẹ́ lọ sí gbogbo ilé. Jẹ́ kí ìyàtọ̀ kan bẹ̀rẹ̀ látòní lọ fún ayé bàbá mọ̀mọ́ yìí. In the name of Jesus Christ. Wà fún mi ní testimony ẹ̀. Màá fi nọ́mbà mi síta tẹ́ ṣe testimony tí náà sí. Torí pé yóò mọ kàn ó ni o lè gbọ́ tẹnìkan kí wọ́n mọ̀ bọ́ tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ bá wa dá sí. Èmi fẹ́ gbàdúrà fún yín. Ẹ̀yin tẹ́ bá bá ń dá sí, ó kọ yín nìkan mọ kàn nílò. Pé ẹ fowó mi polówó lórí rédíò. Ẹ fowó mi tẹ̀síwájú. Àtẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá àti ọ̀rẹ́. Any amount tí Ọlọ́run bá fi sí ọ nínú. Ìbá ṣe 5,000 lọ fẹ́ fi bá wa sponsor. Ìbá ṣe 10,000, ìbá ṣe 2,000. Any amount. Àtẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá àti ọ̀rẹ́. Mo fẹ́ gbàdúrà fún yín. Ká tún fi ṣe tọ̀la ká wo ẹ̀nàwọ́ síwájú. Báyìí lolúwa wí. O tún bá wọn ráhùn. Bó ti wulẹ̀ kí nǹkan le tó, wà á máa rí ọ̀nà àbáyọ. O ti rí bẹ́ẹ̀, Jésù Olúwa wa. Account number church ni 2017 42 90 47. 2017 42 90 47. Comfort Life Missions International First Bank. Bí ìyẹn ọ̀bá wọlé lo eléyìí 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ilé lónìí ọjọ́ Saturday. Gbogbo ilé ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ ní àǹfààní láti gbọ́ mi. Ẹ já ka ìṣe àwọn apostle láàárọ̀ yìí. Heart of Apostle chapter 11 títí wọ chapter 20. Bí àwàdà bí eré pẹ́pẹ́ yọ pọ̀n mọ́ wẹ́ mà ní ọ̀la. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ Mákí wẹ́dí anifásù yín ẹ̀kúnlẹ̀. Mo gbé ọwọ́ sókè. Ohun tó ṣe tó kọ̀ rí òfin ní parẹ́ láíláí kí Ọlọ́run kó sí ojú rẹ̀ sí. In Jesus name. O sì tún lè make ẹ̀ ní Nàìjíríà o. Ọlọ́run ọba ń gbọ́. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo gbàdúrà fún president àti gómìnà wa kí Ọlọ́run kan dáwọ́ lé yín. Ọ̀nà àti ṣe Nàìjíríà dáadáa kún yèrè òye yín. In Jesus name, your excellency. Ẹnìkan ní wòlíì mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo fẹ́ send the testimony mi call loud. Ẹ wo nọ́mbà yìí 08081 65 66. 08081 71 65 66. Ẹ send the message. Ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: kò gbọ́dọ̀ sẹlẹ̀ ní màyà dágẹ́rù àbà ádábì àlémàrà gbọ́dọ̀ pa mí lọ́mọ ewọ́ ikú ó gbọ́dọ̀ pa mí lọ́mọ ewọ́. Ọgbẹ́ tí ayé sá ẹlòmíì lórí ọmọ ọlọ́run nìkan ló lè jọ bá
1: mi
0: ó sì ń gbarán tìǹà ó gbà yí tìǹà ọgbẹ́ yẹn lé àbáàdúà lé à gbogbo ẹyin tẹ́ ń sunkún lórí ọmọ lọ́wọ́ lórúkọ jésù olúwa pààyàn
1: lẹ́kùn
0: àwọn ọmọ tó ń pààyàn lẹ́kùn
1: yìí
0: wọ́n pààyàn lẹ́kùn ọmọ tó ń pààyàn lẹ́kùn wọ́n pààyàn
1: lẹ́kùn
0: ìṣẹ̀lẹ̀ tí ṣẹlẹ̀ sọ́mọ
1: wọ́n
0: gbókù ẹ̀ wá bọ́dù
1: lé
0: kò ní ṣẹlẹ̀
1: sí
0: wọ́n ní gbókù ọmọ wa bẹ́ẹ̀ ní ẹrù tábí ọmọ kì í tú
1: wò
0: ayé ò ní gbé ká ọmọ
1: lọ
0: ẹkún rẹ dùn òpin ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ẹkún rẹ dùn
1: òpin
0: ìdáná ẹbọ ẹnìkan ń bèrè wòlíì solution gbúdọ̀ wá
1: sí
0: ọ̀rọ̀ ìjì yìí jésù ní solution
1: jésù
0: ní solution ó ní solution ó ní ọ̀nà òtítọ́
1: àti
0: ẹ wóbìnrin
1: yìí
0: àtìgbà tó ti ń lóyún ni wọ́n ti ń bà fà á n tó gbé dórí
1: òkèlè
0: ẹ wá wo bí ọ̀rọ̀ ẹja ẹ gbé ẹ̀rí mọ̀mọ́ ìwọlé mo ń padà
1: bá.
2: praise the lord. Orúkọ mi ni Morakiyo Florence mo wá láti ìlú Ajá. Mo ní oyún máa ń jábọ́ lára mi oyún oṣù mẹ́sàn-án oṣù mẹ́jọ. Ó wá dé stage kan mo wá ní mi ò lóyún mọ́. Ó ṣe di 2024 ni oyún yìí wá dúró. Ọkọ mi wá ní kí n filẹ̀ mo ní mo fẹ́ lọ bàjẹ́ ni pé mi ò lè gbé tóyún bá ti bàjẹ́ lára mi ó máa ń lọ́jọ́ márùn-ún kí tó bí oyún yẹn kí bí mi ó máa márùn-ún. Mo ní sọ mo ní mi ò lè ní oyún mọ́. Ó ṣe ní kí n filẹ̀ ó ṣe di ọjọ́ kan nìyẹn oyún yẹn ti lọ bí oṣù mẹ́ta. Mo wá wà lórí bẹ́ẹ̀dì bí mo ṣe wá tan rédíò nìyẹn mo wá bọ́ sí ọtọ́rítì. Bí ọtọ́rítì bá ṣe bọ́ sí orí rédíò mo kàn gbé ẹ jẹ́ hallelujah ẹ pariwo ogógógó. Bó ṣe máa dáhùn ló bá ní ìyá kan gbọ́ mi tó bá ti lóyún ó máa ń jábọ́. Ó máa lóyún oṣù méje mẹ́sàn-án ó máa ń jábọ́. Àmọ́ ọjọ́ wá ní òkú ti débà ẹ lónìí o. Tó bá fẹ́ nígbàgbọ́ pé wọ́n ni mò ń bá sọ̀rọ̀ yá lọ mú omi kó gbọ́wọ́ lẹ́nu ẹ̀. Bí mo ṣe mú omi tí mo gbọ́wọ́ lẹ́nu ó nínú yẹn wá máa rún ogun yẹn ní jábọ́ yẹn o. Mo wá gbọ́wọ́ lẹ́nu mò ń gbàdúrà pẹ̀lú ẹ̀. Bó ṣe ń gbàdúrà nínú yìí bẹ̀rẹ̀ sí dùn mí. Inú yìí dùn mí mi lè parí àdúrà mo sọ wọlé ìwẹ̀ mo ní mo fẹ́ lọ yàgbẹ́. Ó tún padà mí ìdígbẹ́ yà ó dọ̀gùn yẹn ní jábọ́ sẹ̀ yà má bẹ̀rù bẹ́ẹ̀ni pé wọ́n rí mi. Bó ṣe di wípé ó parí àdúrà mi ó ló yá gbomi yẹn gbomi yẹn sí. Mo wá jí ọkọ mi mo ní ogun yìí dẹ̀ ṣiṣẹ́ o. Ó ní báwo mo ṣe mọ̀ mo ní ọtọ́rítì tó gbàdúrà sí mo lè ní ní páwí. Bó ṣe di wípé mo fojú lẹ̀ nìyẹn. A má sá fọ̀rọ̀ gùn àmọ́ ní kẹyìn mo bímọ yín ní ayọ̀ àti àlàáfíà ni mo gbé wá fún ọtọ́rítì. Nínú ìrìn àjò tí mo sọ yìí ọtọ́rítì tún pàṣẹ ó ní ìyá kan ń gbọ́ mi. Ó ní tó bá ti ń tajà ọkùnrin láti náà fọ̀ ni máa ń bàjà. Àmọ́ ó pàṣẹ nínú ayé mi lórí rédíò ó ní ìyà. Ọ̀nì kan wá fi ṣọ́ọ̀bù lọ ẹ́ ó yá lọ gbà. Mo gba ṣọ́ọ̀bù yìí mo fi tún gbà bí 5.5 million. Èmi tí mi lè gba ṣọ́ọ̀bù 100,000. Ọlọ́run ọtọ́rítì pèrè òní pálẹ̀. Mo tún pẹ́ nínú ayé mi o. Nínú ayé ọtọ́rítì
3: pèrè òní pálẹ̀.
2: Mo gbà á mo fẹ̀fẹ̀ fẹ́ kó sínú ẹ̀yìn. Àmọ́ mo tún pẹ́ lórí ọtọ́rítì torí ó jẹ́ fún mi. Orí rédíò ni mo ti ń gbọ́. Àmọ́ ó jẹ́ fún mi ọtọ́rítì.
4: Mo gòkè ògbó tán láyé mi nítumọ̀
3: láyé. Máa gbé ọmọ yẹn bọ̀.
0: Àdúrà yìí gbà. Ògó bòyìn. Ẹ̀rí àánú gbà. Ó tó ń bẹ́nu Jésù.
1: Tí
0: gbogbo ayé ń pariwo ẹ̀. Àkọ́kọ́. A máa gba yẹn lọ́wọ́ ìdè.
1: From
0: captivity to liberty.
1: Láti ní ìgbèkùn sí lómìnira.
0: Matthew 27.
1: Àti orí kẹtàdínlọ́gbọ̀n.
0: Verse 51.
1: Ẹsẹ̀ kọkànléláàádọ́ta.
0: To 53.
1: Ti ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta.
0: Matthew 27.
1: Matthew orí kẹtàdínlọ́gbọ̀n.
0: Matthew 27.
1: Matthew orí kẹtàdínlọ́gbọ̀n.
0: Verse 51.
1: Ẹsẹ̀ kọkànléláàádọ́ta.
0: To 53.
1: Ti ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta.
0: Jésù.
1: Jesus.
0: A máa gba yan kuro nu igbe
1: he delivered people from captivity
0: gbogbo to banu e lo yo
1: also submit in the
0: iwo to wa nu igbe ko kan bayi
1: you that are still in one captivity of
0: jada jade bye bye
1: hey man come that now
0: ogbo e ba mi ka ibe yen
1: please let me that place
0: siwo
5: aso ikele temple si ya si meji
0: yes
5: lati oke de isale ile si mititi
0: ile mititi
5: awon apata si so
0: ayayaya
5: awon isa oku si si
0: isa oku si si isa oku si sile
5: opo oku awon eni mimo ti o ti sun si jinde
0: o ti de 53
5: won ti inu isa oku won jale leyin won
0: oh my god alegedaba oya katan
5: won ti wa si ilu mimo
0: mo gbadua
1: I pray
0: eyi time be ninu iji
1: you that are in storm right now
0: jesus ti lo inu ile
1: jesus has entered the ground
0: igba to jade
1: when he came out
0: an to banu iho
1: those he met in the grave
0: o fa won jade
1: he brought them out
0: o me niyan wa
1: the son of man is called
0: Luke 171
1: look like in as a cocoa
0: tori o menira re
1: for your freedom
0: elema no sofia gadabaza John 8:32
1: January
0: kejo ti ko
1: you shall know the truth
0: otito yo so do
1: menira and the truth
0: has set you free verse 36 bi omo ba so do menira
1: it is has set you free
0: o di o menira
1: you shall be free indeed
0: lati nu igbekun
1: from that point day
0: o ya jade
1: me you are coming out
0: eyin today e jade ninu John 5
1: in John 5
0: ọmọkùnrin yẹn létí
1: odobẹsira
0: 38 years
1: for 38 years
0: ó gbé jáde
1: I brought him out
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: and so many other cases
0: ní Mark 5
1: in Mark 5
0: wòle gádàrà jáde
1: that not of your three came out
0: ní John 11
1: in John 11
0: Lazarus jí
1: Lazarus
0: mẹ́rin la fẹ́ kà ní sẹ́yànú ẹlẹ́ tó ń ṣe ní farin
1: the one is the farin
0: person ẹni obìnrin yẹn
1: that woman
0: wọ́n máa ń gbóyún lọ́wọ́ ẹ̀
1: they go take her pregnancy
0: inú program báyìí làṣírí
1: ti if the program like this simple
0: to continue tí n bá sọ̀rọ̀ lórí ètò
1: if I speak on this program
0: mo fi ṣeré
1: don't play with
0: me mo gbàdúrà
1: I pray
0: gbogbo ẹni tá n bẹ nínú ìgbèkùn
1: all of you in bondage
0: jésù tún in sílẹ̀ ẹgbẹ́ tún sílẹ̀ ẹgbẹ́ tún sílẹ̀ gbogbo ìgbèkùn alájọbí
1: every bondage from your kingdom
0: àti ayérayé
1: and the everlasting one
0: ò bọ́ lọ́wọ́ ẹ̀ number 2
1: ìkejì
0: jésù a máa mú yàn
1: Jesus will take you from darkness
0: wa sinu imole
1: into the light hallelujah
0: from the darkness to light Colossians chapter 1
1: Colossians origin
0: first number 13
1: esegetala
0: Colossians 1:13
1: Colossians origin esegetala
5: eni ti o gba wa kuro lowo alagbara okunkun
0: o gba wa kuro lowo alagbara okunkun
5: o si
0: wa nipo sinu ijọba omo re inu imole Jesus say I am the light of the
1: world
0: eni ti okunkun n ba
1: you that darkness is fighting
0: ẹpariwo
1: Jesus
0: ẹyin tí wọ́n fi ọfà dà láàmú
1: you that are talking with
0: Jesus ẹpariwo
1: Jesus
0: ẹyin tẹ́ ẹ ṣàìsàn
1: you that are sick
0: ẹpariwo
1: Jesus
0: ibi tí orúkọ rẹ̀ bá wọ̀
1: anywhere still matters
0: iye ló wọ́ bẹ̀
1: life
0: enter a mà nà
1: sọ Psalm
0: 74
1: Psalm 74
0: verse 20
1: ẹsẹ̀ ogun níbẹ̀
0: kí ló sọ
1: what does it say
5: júbà májẹ̀mú ni
0: júbà májẹ̀mú ni
5: nítorí ibi òkùnkùn ayé wọn ni ó kún fún ibùdó
0: ayayayayaya so you must come out of darkness
1: àfi kó kúrò ní òkùnkùn
0: torí ibi òkùnkùn
1: because that place of darkness
0: ìbànújẹ́ ló wà ń bẹ̀
1: in full of sorrows
0: ẹkún ló wà ń bẹ̀
1: in full of weeping
0: ẹnikẹ́ni tó bá ń gbé bẹ̀
1: anyone that dwells there
0: kì í láyọ̀ lórí ọmọ
1: they never have joy over children
0: o gbúdọ̀ kún ọmọ ẹkú ọmọ
1: you need to bring your children out
0: ẹni tó ń jẹun ojú oorun
1: don't sit in the dream
0: ẹni tó ń rí àmì lára ẹ
1: they are seeing side marks on their body
0: ẹni tó ń rí òwò láǹtà
1: ẹni
0: kankan ń tẹ̀lé
1: ẹni tó ń
0: gbọ́ ohun àjèjì
1: they are hearing strange voices
0: àpẹẹrẹ àwọn òkùnkùn
1: ni o ẹ
0: mọ kébi tẹ wa
1: jésù
0: ti nasareti
1: Jesus of Nazareth
0: gbà mí lọ́wọ́ òkùnkùn
1: deliver me from darkness
0: gbé mi sínú ìmọ́lẹ̀
1: put me into the light
0: ẹ gbà mí lọ́wọ́ òkùnkùn
1: deliver me from darkness
0: gbé mi sínú ìmọ́lẹ̀
1: put me into the light
0: ẹ gbà mí lọ́wọ́
1: òkùnkùn deliver me from darkness
0: ẹ gbé mi sínú ìmọ́lẹ̀
1: put me into the light
0: Yes, I invite you.
1: Tomorrow.
0: Ni ola.
1: Tomorrow.
0: O wa leko.
1: Aye ile
6: Lagos.
7: Where Lolo Boston.
6: At London bus stop.
7: Abi Ikorodu.
6: Or Ikorodu.
7: Ni wiki.
6: This week.
7: Lolo bus stop.
6: London bus stop.
7: Ni Ola.
6: Tomorrow.
7: At Ikorodu.
6: At Ikorodu.
7: Eripe Wambe.
6: Make sure you are there.
7: Agbara Olorun.
6: By the grace of God.
7: Ero God.
6: You are the glory.
7: Yes, that is.
6: Yes,
7: in the name of
6: Jesus.
7: Any.
6: This person.
7: Okukun lo baja.
6: Darkness party.
7: Kato lo gbadura meji.
6: The power of prayer.
7: Eja gbo ti e.
6: Let's hear from him.
8: Oruko mi ni Lady Evangelist Esther. Lati Esther Debi lati ilu Oyo mi o di ori oko ogori sugbon 2023 ni mo ti ma ngba nipa ori oko ogo ti mo mo tele adura o di ni Easter ta se yi mo wa wa ngba ti mo wa alakan ni mo la wi pe won pa bi ni mo wa sare wa si ori oko ogo bi mo se wa yi iri eni fun mi ni 50,000 ri sugbon bi mo se wa si ori oko ogo mo fi ope pon la rupe olorun ori oko ogo lati 1906 Timothy wa nu ise ranse mi o ra le ise ranse lori oke ogo ti ma wa le kan soso won fun mi ni 1 million lati lo ra ile ise ranse mi o de bi ni ojo temi wa bi ni mo ri temi se lori oke ogo
9: eyin oluwa logo
8: ogo se ari bi won se to yi mo ti pa mo 55 years ti ba na odo ma mi lo je itun ji onje won tori e ti ma je nile
9: sugbon lati gba ti mo ti lo te ba lo sodo mo mi
8: ti ba lo sodo mo mi mi tan ba fun mi lo nje ti nje itun ji onje bukinle lo tun je nile ngba ti o si nkan kan inji onje mo mi bu sugbon lati gba ti mo ti de ori oke ogo yi ni isa ni mo wa o isa lolorun ra ni lore ni to fun mi ni 1 million
9: isa
8: ji mi je biri mi de biri that ara mi o le pe ki ma fun soke ni se mo tin fun soke mo dro mi la de pa ara mi o ro mi le ri
9: bo lai se
8: wa ba ti mo wa si bi
9: eh lo bo je lodo mo mi yin
8: mo mi o de pa mo mo ti ra le se ranse olorun ti sanu fun mi
9: and now why you so key lift up your hands orere to le se tele
6: that good thing you not do before
9: lo ma se bo se fun bi
6: begin to do them as you live here
0: egbadua akoko
6: prayer number 1
0: oni ni saturday
6: today saturday
0: ogun ti o je sayeye
6: but that no let me celebrate
0: oluwa se
6: olo konkade
0: aya manasa takada ogun ti o je lojo ayeye
6: that was the name of joy
0: oluwa se
6: olo konkade
0: aduwa
6: no konkade ogun ti o je sayeye oluwa se
0: iji to n gba laanu ko lara mi
6: that storm take me in back away from
0: me o ya dake je
6: peace be still
0: paseni
6: you command it
0: paseni jesus pa
6: jesus commanded it
0: gbogbo olorun to ma n gboran
6: every child of god has obedience
0: won le pase
6: they can command
0: omo olorun to ni isin
6: child of god have service
0: eh condition wa o
6: that is your connected
0: won le pase
6: you can command
0: ba sumo olorun
6: if you are connected with god
0: iji dake
6: storm be still
0: gbogbo yan kan lo le pase
6: not everybody can command o
0: elia mazuidi to ba jo mo olon
6: if you know you are the child of god
0: come la adura lojojumo
6: I pray you pray every day
0: pase
6: you command
0: iji ti o je nbegbe pe
6: that is not let me talk with
0: you oya dake je
6: please be still
0: adura
6: you are the god

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ni ẹ ààrẹ bọ́lámì tinubu ti pàṣẹ o ò ní kí wọ́n lọ lọ́wọ́ gbé ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní george bushi uwabueze ǹjẹ́ kí ló ṣe ààrẹ ní kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní kí àwọn akọ̀wé àgbà mẹ́ta kan kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ jókòó sílé fúngbà díẹ̀ látàrí bí wọ́n tún ti ṣe ṣàwárí ilé iṣẹ́ kan tó jẹ́ ayédèrú eléyìí tó ń ṣiṣẹ́ ní abẹ́ ọ́fíìsì akọ̀wé àgbà orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ akọ̀wé àgbà mẹ́tẹ̀ẹ̀ta àwọn tá a mọ̀ sí pamsec tí wọ́n ní kí wọ́n fún ní suspension fúngbà díẹ̀ àwọn láti rí ms danjuma nangundu gangare àti richard p palengua wọn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ fún wọn suspension lásìkò yìí náà alága àjọ icpc dókítà musa aliyu òun ló kéde ọ̀rọ̀ yẹn fáwọn ròyìn ìyẹn ńlànà ti ṣe ọjọ́ etí ó jẹ́ kọ́di mímọ̀ ìyẹn lẹ́yìn ìpàdé tí ó ṣe pẹ̀lú ààrẹ tí ń ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kejì láàrin ọjọ́ méjì alákọ̀ọ́kọ́ ìpàdé yẹn ló wáyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ìyún ọjọ́ ọjọ́bọ̀ inú ìwé ìròyìn the punch ni ìròyìn ọ̀hún wà lára tòní.

ẹ̀tújẹ́ ìṣe bẹ́ẹ̀ kí n tún wojú ọ̀pọ̀ china sílẹ̀ ìjọba àpapọ̀ ti kéde ọlídé ọlọ́jọ́ kan ọlídé tí yóò wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ tísídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù táwàyé 25th of august gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ọlídé yìí ni wọ́n fi sàmì àyájọ́ idil mauludu eléyìí tí ń ṣe ọjọ́ bí ànábì wa muhammadu eyombo ànábì ẹni sálà láwọ̀ aláìwọ̀ sálàmù nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́ 80 akọ̀wé àgbà iléeṣẹ́ tó rí sọ́rọ̀ abẹ́lé magdana ajani òun lọ́jọ́ kọ́dí mímọ̀ lórúkọ mínísítà fọ́rọ̀ abẹ́lé olúbùnmi túnjú òjò ipe eléyìí ni láti fi kí gbogbo mùsùlùmí mùsùlùmọ́ lórílẹ̀‐èdè yìí àti lórílẹ̀‐èdè àgbáláyé ìpè àtúnkù ọdún ọ mínísítà yìí ó wá ní ẹjẹ́ lu àsìkò idil mauludu yìí ká fi gbàdúrà ìṣọ̀kan ìfẹ́ ohun àlàáfíà fórílẹ̀‐èdè nàìjíríà ẹ má wàá jẹ́ gbàgbé o ipò orílẹ̀‐èdè nàìjíríà ojúṣe gbogbo wa ni láti ṣèrànwọ́ lóṣùṣù ọwọ́ ojú ọ̀pọ̀ chinese ohun mo ti rí ròyìn ọ̀hún o láàárọ̀ tòní.

àgbà tí inú ìwé ìròyìn daily post aṣòfin saliu mustapha tó ń ṣojú apá àárín gbùngbùn ìpínlẹ̀ kwara ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gba tíkẹ́ẹ̀tì láti jáde dupò aṣòfin lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alambrela ní ìyún pdp tó wá rí àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ní nǹkan bí wákàtí díẹ̀ sẹ́yìn eléyìí ni wọ́n kéde o ìpè saliu mustapha ti lọ ṣe bẹ́ẹ̀ gbé tíkẹ́ẹ̀tì àti jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp ìyún lẹ́yìn wákàtí díẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kó gbá tó kágbọ̀n tó kó gbogbo ẹrù tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc alága fún ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara isa bawa òun ló ṣe bẹ́ẹ̀ ṣàgbékalẹ̀ tíkẹ́ẹ̀tì náà tó gbélé aṣòfin mustapha lọ́wọ́ ìyún lánàá tí ń ṣẹjọ́ ẹtì ní báyìí aṣòfin saliu mustapha òun ni olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp lásìkò ètò ìdìbò ọdún 2027 aṣòfin mustapha ẹni tí ó tún jẹ́ túràkì ti ìlú ìlọrin ló kéde kí fífi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ ìyẹn ní ọjọ́ ẹtì ó wá jẹ́ kó di mímọ̀ ó ní ìfi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn tó ń lọ lọ́wọ́ yìí pàápàá jùlọ ìfẹ́ òun láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ kwara ó wá mú dá àwọn ènìyàn ìpínlẹ̀ kwara lójú ó ní fífi tóun fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ kò yí ìpinnu owó padà láti ṣiṣẹ́ sí àwọn ènìyàn ìpínlẹ̀ yìí inú ìwé ìròyìn daily post ni ìròyìn ọ̀hún ti ń fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀.

ẹ̀tún jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n tún wọnú ìwé ìròyìn leadership lọ mínísítà fọ́rọ̀ olú ìlú ilé wa Lábújá Uye Sam Wike ti fọ́hùn ọ̀rẹ́ léde o oníṣẹ́ rí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adélékè lára àwọn ikọ̀ ẹgbẹ́ òṣèlú tèmi ni o political group mi ló wà Wike ó jẹ́ kó di mímọ̀ ó wá ní gbogbo wa pátá àwọn jẹ́ olóòótọ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ Tinubu là ń ṣe àtìlẹyìn fún Wike ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ etì lásìkò tó ń bá wọn níròyìn tó ń bá wọn tàkùrọ̀sọ ìyún lásìkò tó lọ ṣe àbẹ̀wò àkànṣe iṣẹ́ kan nílùú Àbújá nígbà tó ń jẹ́ kó di mímọ̀ ó níṣe rí ìpàdé tó wáyé láìpẹ́ yìí láàrin òun àti Wike láàrin òun àti Adélékè pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ìpàdé yìí jẹ́ kó fi hàn wípé ìṣọ̀kan làwọn wà ìpàdé yìí òun ló ń jẹ́ kó di mímọ̀ òun ni ṣe wá rí ṣe lásìkò tá a wà yìí ṣáájú ètò ìdìbò 2027 àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olóṣèlú wọ́n máa wá parapọ̀ láti ṣe kíni gbogbo ẹ̀ ó di wọ̀ lẹ́nu Wike o Wike wá jẹ́ kó di mímọ̀ òun ni ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò mú àgbáríjọpọ̀ wá lẹ́ka ètò òṣèlú òun ni àfikún àwọn olóṣèlú àti ikọ̀ ni wọ́n ṣe parapọ̀ tí wọ́n wá ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹnu Wike òun ni mo gbà sọ̀rọ̀ inú ìwé ìròyìn leadership òun ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.

ẹtújẹ mú gẹgẹ bí agbẹnusọ fún gómìnà adémọlá adélékè pẹlú mi ọlájẹ ń gbé sí òun náà ti padà jáde sí gbangba wálíà òun ní gómìnà ìpínlẹ ọṣun adémọlá adélékè ò gbà lérò kò ní lọkàn pàápàá láti darapọ mọ ẹgbẹ òṣèlú apc ọrọ yìí ló wáyé lẹyìn ìgbà tí gómìnà adélékè tó lọ ṣe àbẹwò sí ààrẹ bọlá mi tinubu ìyẹn lẹyìn tí ó ti jáwé olúborí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ ọṣun ọlájẹ ń gbé sí oníṣẹ rí àbẹwò eléyìí tí adélékè lọ ṣe sí ààrẹ olákàn ti fi bu ọlá láti fi bu ọwọ to show respect ni o ó ní kò sí nǹkan mi ń bẹ ẹ má lọ rò ó gẹgẹ bí ó ṣe ń jẹ kó di mímọ ó ní àbẹwò yìí òun ló lọ ṣe sí ààrẹ ìyẹn ní ọfíìsì ààrẹ ó wá jẹ kó di mímọ ó ní adélékè ó sì ń bẹ lágbé lábẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn digbídigbí ọlájẹ ń gbé sí òun ló bá wọn ròyìn sọ̀rọ̀ yìí nílùú àbújá lọ́jọ́ ẹtì ó wá ṣe bẹ́ẹ̀ ó ní adélékè lọ láti lọ dúpẹ́ fún ààrẹ gẹ́gẹ́ bí ààrẹ ṣe jẹ́ kí ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun kó lọ bí ó ti yẹ kí ó lọ fún àfi èlédè gẹ̀ẹ́sì tí wọ́n lò ń bẹ̀ wù ó wá tẹ̀wájú o ó ní wípé ààrẹ ó fún àwọn èèyàn láàyè láti dìbò fún ẹni tí wọ́n fẹ́ ìdí rèé tó fi tọ́ láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ èyí ni gómìnà adélékè lọ ṣe kò sí nǹkan mi o ẹ má lọ rò ó wípé gómìnà adélékè ń bọ̀ nú ẹgbẹ́ òṣèlú apc ẹ wọ ẹ fẹ́ kà síwájú sí inú ìwé ìròyìn the punch ló wà láàárọ̀ tòní.

ṣe bẹ́ẹ̀ kí n máa kọ́sẹ̀ jẹ́rí eléyìí nínú ìwé ìròyìn daily post kẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kaduna ti dóòlà àwọn ìrìn àjò 5 ní 75 lápapọ̀ wọn eléyìí tí àwọn ikọ̀ bandits tí wọ́n jí wọn kọ́ àwọn ìrìn àjò yìí òun ni wọ́n kó wọn sí inú kóló kan tó pè ní kẹ́ẹ̀fù ìyẹn ní abúlé kan tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ kaduna ṣé wọ́n rí àwọn ìrìn àjò yìí ló jẹ́ àwọn ọkùnrin obìnrin àtàwọn ọmọdé tó lọ kó wọn pamọ́ sínú ihò gẹ́gẹ́ bí àwọn ìrìn àjò yìí wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ èrò tí àwọn ikọ̀ bandits sì dá wọn dúró tí wọ́n sì kó wọn wọnú igbó lọ agbẹnusọ fájọ ọlọ́pàá dsp mansur hasan owó jẹ́ kódi mímọ̀ ìpè olobó ó padà tẹ àjọ ọlọ́pàá lọ́wọ́ àti eléyìí tí ó mú kí àwọn ó gbé ìgbésẹ̀ tó sì rí wípé àwọn dòòlà àwọn ẹni náà daily post ló ṣẹ̀rí ẹ wò ó kì í dùn kó pọ̀ ẹ ti mọ̀ pé ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé ìyẹn nínú ìròyìn àtúpalẹ̀ akinyin lápá àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn àárín gbùngbùn gbogbo ibi tá ẹ ti nífẹ̀ẹ́ ìkànnì yìí ẹ ṣe adúpẹ́ kú ìfẹ́ o nǹkan ti yín náà ò ní bàjẹ́ omidan ọláyínká ajá ni ajíbádé lèmi ń jẹ ẹ máa tún káàárọ̀.

0: táyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́ ìwọ àti ṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ ní ìdàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣe béèrè ẹ̀yin ọ̀dọ́ wa ń lẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má ba fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fún ni aṣọ ìwọ̀ku ò tọ́sọ́mọ lúàbí rárá ká ṣọ́ ni bárìn ká ṣọ́ ni bárẹ́ ní gbogbo ọjọ́ jìnnà sí ọ̀làjú òdì pẹ̀lú ogé àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀ngọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.
1: I'm in love. I'm obsessed. And I don't even feel guilty about it.
2: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
3: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.

0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
1: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
1: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
1: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Obìnrin mi sọ̀tọ̀ tó túrin lẹ̀ dòdò.

ìlọrin àfọ̀njá o. Alẹ́ mọ gbaradì sẹ́ fún Empire City Festival tí ń bọ̀ lọ́nà fa. Èyí ń gbàgede àṣà àti bá a ṣe ń jayé nínú ìlọrin tí ilé iṣẹ́ àníyèkáyé Jomav Homes and Properties tí ń tàwọn ilẹ̀ oníwe pípé ní Ṣíkì ní mọ̀nímọ̀ ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fa. Ẹ wo Naisha Alapo méjì ń bọ̀ wá kanrin bẹ́ẹ̀ sì ni Saga Adeolu, Modola, MC Any Drums. Mo wà lórí ìtàgé Brand Ambassador wa Gabriel Afolayan àti gbogbo àwọn influencers tẹ̀yàn láyò ń bọ̀ lọ́jọ́ náà. A ó ṣe ìfàwòrán hàn oríṣiríṣi eré àti ìfilẹ̀ hàn. Wò ó tọ́ ọba ní talent tó dáa, o lè jẹ 1,000,000 naira lọ́jọ́ kan náà. Ọ̀fẹ́ ni ìkópa àti ìwọlé fún gbogbo ènìyàn sí Empire City Festival tí yóò wáyé lọ́jọ́ Sátidé, September 5, 2026, lágọ̀ 12 ọ̀sán ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Tètè forúkọ rẹ lẹ o, ẹgbọ́ o. Fún ìbéèrè, ìkópa àti ṣíṣàgbàtẹ̀rù, ẹ pé 0816-443-8755 tàbí 0808-473-2369. Empire City Festival, September 5, 12 o'clock ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Mo jọ fi pàtó.

0: Èmi ò gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá? Àkókò àánú àti orí ọ̀fẹ́ lógorí afẹ́fẹ́ láti jọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú ẹ̀ka ìkẹfà sábòkè Ìlọrin. Olúwa yóò bá yín pàdé bí olùṣọ́ àgùntàn jẹ́jẹ́ oyè níyì yóò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Àwọn ní ìbápàdé lórúkọ Jésù Olúwa wa.
1: Hallelujah. Ọba kọ́dá ayé àti aṣẹ̀dá ọ̀run, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi wípé ẹ kú àbọ̀ sí ibi ìyìn rere ti ọjọ́ tí ò ní. Mo kí iléeṣẹ́ Diamond, èyí tí Ọlọ́run ń lò láti jẹ́ kí iṣẹ́ ìyìn rere kó tẹ̀síwájú ní.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ẹ̀ka sàn, wọ́n yí ni àwọn kókó ìní ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún tọ̀sán tòní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mú àwọn ikọ̀ olùpolongo ìbò rẹ̀ fún ti ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ IPMAN ti rọ ilé-iṣẹ́ ìfọpo Dangote láti fi àwọn epo láti fi epo rọ̀bì ránṣẹ́ sí àwọn ìpínlẹ̀ gbogbo ìyẹn pàápàá jùlọ ní apá àríwá kí owó epo ba lè dọ́gba lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin Mustapha ti fi ìgbàgbọ́ hàn wípé òun ó fi ẹ̀yin Gómìnà Abdulrahman Abdulrazak gbolẹ̀ lásìkò ètò ìdìbò ọdún 2027. Àwọn agbébọjà ti lọ ṣe àkọlù sí àwọn ènìyàn ìyẹn lẹ́yìn ìrìn ọjọ́ Jímọ̀ ní ìpínlẹ̀ Niger. Wọ́n jí àwọn ènìyàn kan gbé sá lọ. Ẹni tí ó jẹ́ alátakò olóṣèlú kan ní ilẹ̀ Tanzania ti kéde wípé ẹ̀sùn tí wọ́n fi kàn án ó ní ọwọ́ òṣèlú nínú. Ẹ̀ka sàn, ìṣeun tí ẹ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àmúlẹ̀kọ́rẹ́ ń bọ̀ lẹ́yìn ìdánadúró ráńpẹ́.
2: Ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí o bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
1: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Ọláyinka Ajani Ajibade. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ mú àwọn ikọ̀ tí wọn yóò jẹ́ ikọ̀ olùpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 fún ìbò ààrẹ. Lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ rí Abdulaziz Yari, ẹni tí yóò jẹ́ olórí ikọ̀ náà, Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ sí ààrẹ lẹ́ka ètò ìròyìn, ni ó kéde ọ̀rọ̀ yìí lọ́jọ́ Àbámẹ́ta. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò jẹ́ alága ikọ̀ yìí, nígbàtí igbákejì ààrẹ Kashim Shettima yóò jẹ́ igbákejì ikọ̀ náà. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC, Natawa Yetiwada yóò náà yóò ṣe jẹ́ igbákejì fún alága ikọ̀ náà. Abdulaziz Yari ni yóò jẹ́ olórí ikọ̀ ọ̀hún, nígbàtí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodi máa jẹ́ akọ̀wé. Bákan náà ni akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC Ajibọlá Bashiru tí òun jẹ́ igbákejì akọ̀wé ẹgbẹ́ náà, nígbàtí Azizat Bala Usman yóò jẹ́ olùrànlọ́wọ́ akọ̀wé fún ikọ̀ olùpolongo ìbò ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ àwọn alágbàtà epo rọ̀bì tá a mọ̀ sí IPMAN ti ké sí iléeṣẹ́ ìfọpo Dangote láti taari àfikún epo lọ sí àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe epo náà lóníṣòṣe, ìyẹn directly. Gẹ́gẹ́ bí ikọ̀ yìí ṣe ń fẹ́ kí iléeṣẹ́ ìfọpo Dangote kí wọ́n taari epo ránṣẹ́ fún ara wọn sí àwọn ìpínlẹ̀ kan lápá àríwá, wọ́n ní eléyìí yóò mú kí owó epo kí ó lè dọ́gba ní àwọn tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ àwọn alágbàtà epo rọ̀bì IPMAN, Olóyè Chinedu Ukadike, òun ni ó sọ̀rọ̀ yìí lọ́jọ́ Àbámẹ́ta lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Ukadike ni ó gbé oríyìn fún iléeṣẹ́ ìfọpo Dangote fún àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé láti fi ríbi pé epo ó rọ̀ṣọ̀mù ní àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà tí ó fi mọ́ ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Anambra. Ó tẹ̀síwájú, ó ní iléeṣẹ́ ìfọpo Dangote ti mú kí nǹkan ó rọrùn fún àwọn alágbàtà epo lọ́nà tí epo yóò fi wà ní àrọ́wọ́tó wọn, àti lọ́nà tó ṣe wípé wọn ò ní làkàkà púpọ̀ kí epo tó dé ìpínlẹ̀ kó wà wọn. Aṣòfin tẹ́lẹ̀ rí ni apá àríwá ìpínlẹ̀ Èkìtì asofin ayo arise ohun ni o ti se be ke gbanjari lori isele sokere fakere oko eleyi ti o seye to sele ni agbegbe ifake oye ni agbegbe oju ona ilu peju nipele ekiti gege bi ijoba apapo bi won se wo ijoba apapo lati tete gbe igbese lati satunse opopona yi asofin yi ni o lo se abewo si ojuko na nibi ti o ti ri bi awon ogoro awon oko bi won o se le lowaju ti won o si tun le pada seyin gege bi awon oko mu se je ogoro awon oko agbepo ta mo si tanka ati awon oko lanla ta mo si trailer nigba ti o nje ko di mimo oni awon oko yi ni won ti ha si oju ona yi lai le lowaju ati lai le pada seyin lati nkan bi wakati mejidi ni adota 48 hours apa ibi kan ni oju ona ilu peju ekiti lo ti se be ti o ti denu kole ton yoyan won wa je ko di mimo pe eleyi mu ki o nira fun lilo bibo oko ti o si tun mu ki o lewu fun alaafia awon olugbe agbegbe ti oro yi kan bako na ni won wa ro ijoba apapo papa julo ile ise to ri si oro ise ode lati tete gbe apa lati wa se atunse oju ona to ti baje na Asofin Saliu Mustapha to n seju ekun arin gbugbun ipinle Kwara ti kede bi pe ohun yo fi eyin Gomina Abdulrahman Abdulrazak Gbole lasiko eto idibo odun 2027 oni koda ki ago kan o to lu ni ojo eto idibo ohun ni aseyori ohun yo ti fi ara han gege bi Asofin Mustapha sese be ko gba kagbon ku onu egbe oselu APC ti o si ti lo darapo mo egbe oselu PDP o je ko di mimo ni ojo eti lasiko ifowanilenuwo kan lori ero amohunmaworo kan nibi ti Asofin Mustapha ti lo gba tiketi jade dupo labi ase egbe oselu PDP leyin igba ti o paro egbe oselu oni ohun fi egbe oselu APC sile latari bi won o se tuko egbe oselu na bi o ti se to ati bi o ti se ye amo ifi egbe oselu APC ohun sile koni ki erongba ohun lati mu dagbasoke ipinle Kwara mu dagbasoke ba ipinle Kwara ki o fa seyin awon agbeboja ti lo se akolu si awon ilu kan to nbe nijoba ibile bogo iyen nipele Niger gege bi isele yi se waye leyin igba ti won ki irun yidi tan iyen irun jimotan awon agbeboja yi si se be won ji awon eniyan kan gbe salo iye onka awon eniyan ti won gbe salo ni iroyin o ti le fidi re mule lasiko ta nka iroyin lowo akolu yi ni won ni o sele si awon agbegbe ti won poruko won ni Dekara Gidanzana Zabon Gida ati Mansaka gege bi won se je ko di mimo nipe kele ti awon eniyan ye pari adura jimotan ohun ni won bere si ni fi ada lo se akolu si won gege bi awon kan se lanfani lati mu oribo sugbon ti won fi ara gbogbe awon asofin kan ni agbegbe ohun honorable Jafar Mohammed Shetima Bogo ohun na jeri si isele yi o so fun orisun iroyin BBC wipe awon o ti le fi di iye awon ti awon atila wi ohun jiko salo mule iroyin ile tin tetigbo lati le ise wa Diamond 8.7 FM lori leyin danu duro ranpe iroyin leka tele okere ati tere daraya lamamo ase ti gboyin han padabo laipe

Ẹ̀kaàbọ̀ padà ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè Tanzania ti jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ tí wọ́n pè tako lórí ikọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò ìyẹn lórílẹ̀-èdè náà ìyẹn Tundun Lisu yóò tẹ̀síwájú ilé ẹjọ́ jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gbẹ́ni yìí ni wọ́n

alaka iyen Zolani Tete ti se be jade laye iroyin je ko di mimo pe won se akolu si Zolani Tete lasiko ti o nbo lati ibi ti o ti lo man dabaya ta mo si gym iyen ni ile igbe re ajo olopa orilede ohun je ko di mimo pe won yin bon pa arakunrin yi ni iwaju ile igbe re to nbe ni Eastern Cape iyen lorilede South Africa sugbon ti won je ko di mo pe won o ti mo awon ti won sise la bi ohun ti wadi si tin lo lowo ki a to ma danu duro ninu iroyin ekurere fun ti osan toni e ton tete gbo awon koko to wa ninu iroyin na lekan si Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan àwọn ikọ̀ olùpolongo ìbò rẹ̀ fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹgbẹ́ IPMAN ti rọ ilé iṣẹ́ ìfọpo Dangote láti taari epo lọ sí àwọn ìpínlẹ̀ mìíràn fún ara wọn lójúnà ti lè jẹ́ kí owó epo kí o fi lè dọ́gba. Aṣòfin Sọ́lé Mustapha ti fọwọ́ sọ̀yà wípé òun yóò fi ẹ̀yìn Gómìnà Abdulrahman Abdulrazak gbolẹ̀ ní ọjọ́ ètò ìdìbò lọ́dún 2027. Àwọn agbébọjá ti lọ ṣe àkọlù sí apá ibì kan ní ìpínlẹ̀ Niger wọ́n jí àwọn ènìyàn gbé sá lọ. Ìròyìn ẹ̀kọ́ rẹ́fú ti ọ̀sán tòní kò ní mọ ọjọ́ báyìí lọ ní dúró kórí èlò ṣe àkójọpọ̀ ìròyìn léde gẹ̀ẹ́sì Ọláyinka Ajani Ajíbádé ló ti lókà léde Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin Your Shining Supreme Odigba.

0: kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti inú ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street Olúwàtẹ̀dó Ajá Road Ejíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn Ajé rere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀bi àdúrà ẹ lè pe 0803-468-4303 ẹ máa bá wa kalẹ̀.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ọba ògo gba ọpẹ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù olúwàgbé ayé wa.
3: Àmì Jésù.
2: A tún dé lọ́sẹ̀ yìí bí ìfẹ́ rẹ àti àǹfààní tó fún wa láti wàásù rere lórúkọ Jésù olúwa darapọ̀ mọ́ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ rán ọ̀rọ̀ rẹ jáde.
3: Àmì.
2: Olúwa ṣíṣe agbára.
3: Àmì.
2: Ògo ní forúkọ mímọ́ rẹ.
3: Hallelujah.
2: Ní orúkọ ti Jésù Kristi olúwa wa.
3: Àmì àmì àmì orúkọ Jésù.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run bàbá Jésù Kristi. Ẹni tí ó fi ọmọ rẹ̀ fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ògo ní forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: Ẹni tó fi ọmọ rẹ̀ fún wa láti ṣe onílàjà láàrin àwa àti ẹ̀. Ògo ní forúkọ rẹ̀.
3: Hallelujah.
2: Mú kí gbogbo ẹ̀yin ará ilé àti ẹ̀yin olùgbọ́ wa tẹ́ ń gbọ́ wa pé lórúkọ Jésù Kristi àánú wa yìí asán
3: o. Àmì.
2: Tabari ẹnikẹ́ni tó ń bẹnu ìdààmú kan tàbí wàhálà kan, ògo Jésù Kristi àtagbára rẹ̀ lórúkọ Jésù ó fòpin sí wàhálà yìí.
3: Àmì Jésù.
2: Ó fòpin sí ìyọnu yìí.
3: Àmì.
2: Kẹ̀ni àlàáfíà.
3: Àmì.
2: Jésù olúwa wa.
3: Àmì.
2: Àkórí wàásù wa lónìí la pè ní ṣe o ti bá Ọlọ́run làjà. Have you reconciled with God? Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Rómù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá àti níka. Bàbá wa àkórí a rí pé ìbéèrè ni tí o nílò pé kí a dáhùn. Ìdá wa náà sì gbọdọ̀ jẹ́ èyí. Ọ̀kan nínú ìdá wa gbọdọ̀ jẹ́ ọ̀kan nínú èyí. Bóyá o rárá o, mi ò tí ì bọ Ọlọ́run làjà. Rárá o, ò tí bọ Ọlọ́run làjà. Ìtò gbọdọ̀ jẹ́ ìdá wa náà nìyẹn. So a lè mọ rò pé èmi ò bọ Ọlọ́run làjà, èmi ò bọ Ọlọ́run jà. Kíkẹ́ ta ni mi ti mọ bọ Ọlọ́run jà? O mọ̀ ni. Ẹja lọ wo ohun tí ìwé mímọ́ ti ẹ̀ sọ nípa èyí. Ẹ bá wa ka ìwé Rómù orí kàmí Evangelist láti ẹsẹ̀ ìkẹjọ yẹn sí ìkẹwàá. Ẹja ohun tó wí.
3: Ṣùgbọ́n Ọlọ́run fi fẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa lárí nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀? Ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀? Mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán ni a ó gbà wá là nípa iye rẹ̀?
2: Aleluya.
3: Ògo.
2: Aleluya.
3: Ògo.
2: Mo bẹ̀rẹ̀ báyìí. Ǹjẹ́ o tiẹ̀ mọ ètò Ọlọ́run? Bí o tiẹ̀ gbọ́ nípa ìlàjà rí? Bí o tiẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run kan lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìbálàjà? Bí o tiẹ̀ mọ̀ ètò Ọlọ́run gan fún ayé? Ewu ni kéèyàn mọ́ mọ ètò Ọlọ́run, ó léwu nínú. Ó sì ń fi ìjàmbá séèyàn. Kì í ṣe ìjàmbá ayé nìkan, ìjàmbá ayérayé. So tí ẹ mọ̀ pé iṣẹ́ ìlàjà kan sì ń lọ lọ́wọ́lọ́wọ́. So sì mọ ètò Ọlọ́run tó ní fún ìbálàjà yẹn. So ẹ já lọ wo ìwé Efésù orí kejì yẹn náà kí ó tó di wípé a mọ̀ sọ̀rọ̀. Àìmọ ètò Ọlọ́run fún èèyàn àti fún aráyé oni mu ki elomi tabi lo mu ki opolopo koyin si Jesu kan lawon oni kankan bi se ina lowo la ni Jesu wa se fun araye ati fun ran eda subon tori pe amo itu Olorun to ni la fi n tako Jesu la fi n ba sota ore ni Jesu wa se fun wa e ja wo ese kejila yen iwe Efesu ori keji ya
3: pe ni akoko na eyin wa line Christi e je ajeji si anfani awon loto Israel ati alejo si awon majemu ileri ni line ireti ati line Olorun ni aye
2: ki la fe mu jade nbe yen yen ni pe gbogbo eni keni ti o tin ti o mo eto Olorun eleyi pe ni akoko na eyin wa line Christi pe gbogbo eni ti o ba ti ni Christi ko mo eto Olorun ko mo ipinu Olorun to ni papa julo lori oro igbana oni eyin je ajeji ti anfani awon ona to Israeli so ko lanfani si lati mo eto Olorun lati mo ipinu Olorun akan je alejo si ajale si josi ma je mu Olorun so idi niyan mo fi so wipe ewu buruku ni fun eyan keyan mo si ninu eto keyan mo mo eto Olorun enikeyin ti o ba ti sinu Kristi so ko sinu program Olorun rara ato Olorun ti ere kon pelu e loruko Jesu ko ni baje fun wa
3: amen
2: e wa ja pada lo si ori akori wa yen ta ba wo akori ya ri pe ibere ni so ti bo Olorun laja ki lo fa iba laja bulawa ati Olorun ti ni gbogbogun bulawa ati Olorun ti ni gbolohun aso bulawa ati Olorun ti se si ota bawo la dota Olorun bibeli ni eleri Olorun to fi ogbogbo kan wa kedere pe ya ba ni o bibeli se fi se tabi pe bibeli se we Olorun o kan se si parun ara re tabi ni e ka wo pe ni e kan di alaimo kan ko loye to si mo po loye iwe Olorun bibeli o fi ohun kan wa kede e ja wo Romans 3:23 kilo so oni gbogbo eniyan sa ti se
3: ati se ti won si ti won si kuna gbo Olorun
2: hallelujah
3: go
2: an so kilo fa ila ibalaja kilo fa ki aba Olorun laja ibi ti wahala ti ko niyan re nto fa ila ibalaja re nto fa ka ni lo ibalaja re oni gbogbo eniyan lo sa ti se ibe lati gbogbo eyan ni elese ni waju Olorun gbogbo eyan ti daran Olorun gbogbo eniyan ti se Olorun so ni iyato Olorun tabi ni oju Olorun tabi aworan ti Olorun wo gbogbo eyan ko to di pe idasi Kristi wa tabi idasi Olorun wa Olorun fi oju elese wo gbogbo eyan o n foju eyan we buruku wo gbogbo eyan so ese ti eyan ti wa dan o so yan di ota Olorun akoko n gbogbo eyan sa lo ti se lo si so gbogbo eyan lo ti se ati oba ati ijoye elese ni wa atalawo funfun atalawo dudu elese ni wa ati omowe ati purutu elese ni wa bi asiri loju Olorun ni ese ta wa se o wa mu wa padanu kankan awa kuna ibu Olorun a kuna presence Olorun iwalaye Olorun so Olorun orite ko si ko ni ko ri teyan ro ko si ajose laarin eyan ati Olorun eyan padanu ire ti n bẹ lọwọ Olorun eyan padanu ibasepo ti n bẹ laarin eyan ati Olorun o mu eyan jina si Olorun o le eyan sa niwaju Olorun ibẹ lati ri pe ese mo mu eyan kuna ire Olorun ese mo gba iyebiye sọnu lọwọ eyan ẹgbẹ ese mo gba iye Olorun ko lọwọ eyan ese mo ba ibasepo ti n bẹ laarin eyan ati Olorun jẹ la fi wa nro wa ti mo na fi nro wa pe ko mo da ese ko mo ba gba nkan ye bi ye so lowo re ko mo ba gba ye olorun lowo re ko mo ba gba ogu amotorun re wa ko mo ba gba ko mo ba gba iwa ko mo ba mu iwa laye olorun ko lu aye re ese nkan buruku ni bi mo da alafo lasia laarin eyan tolorun bi mo da ogun sile laarin eyan tolorun gbogbo eniyan lo sa ti se o ti kun ogun ona lara gbogbo eniyan lo wa lara gbogbo eniyan ni mo wa gbogbo eniyan ni o wa nbe so idi niyan to fi nilo ibalaja pelu olorun o nilo ibalaja pelu olorun oruko jesu oluwa yo ran wa lowo
3: amen
2: so o nilo ibalaja wa ja lo wo oti iwe kolosi ori kini yen ese 21 wi ko le mo pe onilo ibalaja pelu olorun ati eyin
3: to ti je alejo
2: ati otari
3: ni okan yin ni ise buburu yin
2: ni ise buburu yin
3: eyin ni o si ti ba alaja nisisin
2: eyin o si ti ba alaja yes
3: ninu ara
2: ninu ara
3: ninu ara re nipa iku
2: ninu ara re
3: nipa iku lati mu yin wa iwaju re ni mimo
2: 21 yen na mo ti fe
3: keka okay,
2: ati eyin
3: ti o ti je alejo
2: o ti je alejo
3: ati otari ni okan yin ni ise buburu yin eyin ni o si ti balaja nisisin
2: hallelujah nta jenu adi alejo ati ota si olorun ise lati nu okan wa wa aje oluse buburu se le ele so wa bi ota ni waju olorun o so wa bi ota pelu olorun to ito fi nilo balaja nu temi na fi nilo balaja nu so a nro arakunrin ise to gboro si ko to faye sile ni o gboro ri pe o ba olorun laja eje awo ipo gan ti david gan ti e so npa eyan tabi nilo balaja o so fun pe látinú ẹsẹ̀ látinú ìyá inú ẹnu ẹsẹ̀ ni yẹ kílíọ̀ ìyá àti lóyún inú ẹ̀ náà làbí òun sí ẹja lọ wo psalm 51:5 kí ló sọ psalm 51:5 kí ló sọ sọ pé tó látinú ẹsẹ̀ òní ìyá àti ṣe kílíọ̀ ló ti lóyún lágbàwọ̀ pé
3: kíyèsí nínú ẹsẹ dédé ni agbé bí mi
2: nínú àṣìdé la gbé bí mi
3: àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún
2: nínú àṣìdé la gbé bí mi gbogbo èèyàn ló ṣe alábàápín ẹjẹ ẹsẹ gbogbo èèyàn ló ṣe alábàápín ẹdá burúkú nípasẹ ìbí so gbogbo ẹdá bá ti wá bí nípa ìdàpọ̀ ọkùnrin àti obìnrin nínú ẹsẹ láti bí so ó nílò kó ṣe ìbálàjà pẹ̀lú ọlọ́run kó tó fi ayé ẹ̀ sílẹ̀ ẹgbọ́n ti david sọ nínú ẹsẹ bá mi kalẹ kan
3: kíyèsí nínú ẹsẹ dédé ni agbé bí mi àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún mi
2: àti nínú ẹsẹ ni ìyá mi sì lóyún mi so à ń tẹ̀síwájú nínú àkórí tí a bá bọ̀ yẹn jó ti bọ́ lọ́run lájà a rí bí pé bí gbogbo ènìyàn ṣe jẹ́ ẹlẹ́sẹ̀ so ẹjẹ́ tó àwo Romans 5:12 yẹn náà ẹjẹ́ àwọn tó sọ Romans 5:12 tó gbogbo ènìyàn ló ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ ló ní ẹ̀dá ẹsẹ̀ gbogbo ènìyàn tó bá sì ní ẹ̀jẹ̀ ẹsẹ̀ àti ẹ̀dá ẹsẹ̀ yẹn ó nílò ìbálàjà àti ń sọ ìdí fún ọ tó fi nílò kó bá ọlọ́run lájà kó tó kú.
3: nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn
2: gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ènìyàn kan wọnú ayé
3: àti kú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀.
2: ajogún ẹsẹ̀ ni nípasẹ̀ ádámù ẹni tí ẹsẹ̀ tọ̀dọ̀ rẹ̀ wá sí ayé so tá a bá sì wá kú sí ipò bá yẹn tá a bá ọlọ́run lájà wàhálà ni èyàn ó jẹ̀bi ọlọ́run ọ̀run àpáàdì ni ọlọ́run wa fẹ́ rìn èèyàn kò fẹ́ kí èèyàn lọ sí ọ̀run àpáàdì kò fẹ́ kí èèyàn ó ṣègbè kò fẹ́ kí èèyàn ó ṣègbè ẹ̀wà ajé àwò ẹ̀já wa padà sínú ìwé róòmù yẹn láwárí ipò ti ọ̀nà ipò tàbí ọ̀nà ìbálàjà tá a lè fi bọ́ ọlọ́run lájà ọ̀nà tá a lè bọ́ ọlọ́run lájà tó lórí mọ́ wúwo pé bo mo se fe bo Olorun laja iri Olorun in do le a le foju ri Olorun oru okunrin kan na loju ninu we Johannu ori keta yen Nicodemus e ma wule ti e ka to to Jesu wa ati Jesu so fun pe wo arakunrin baba to eyan bi ko le wo jobo orun mo la se wa se ba se mo se dagba to yin se tun wa wonu iya mi lo ni oye awari olori elesin lokunrin oye yen o siye awari pe igba la Olorun tabi nkan Olorun o jinle ju oye eyan lo o jinle ju opolo eyan lo lopolopo anti ma fi oye gbe nkan Olorun na ma fi ma wo wo bi pe bo le nkan se le ku fun yan bo ni Jesu se le ra yan pada oye eyan ni o ju oye eyan lo to e ja wa pada bayi pe to a n so pe ona ti ibalaja e ja be latori ese ese kejo yen we ro mori kan
3: ṣugbọn Olorun fi fe ohun papa si wa
2: e mo gbo nigba Olorun bayi o fe ba iyan laja ohun la se biburu si o wa fe se ilaja pelu eyan fun ra re na lo wa gbe sise laja yen tori ati bo Olorun laja o koja ogbon eyan ati bo Olorun laja o koja oye eyan ati ka le bo Olorun laja ni eyan fi gbe sise ti esin fi wonu nkan ti ese fi wonu aye ta fi nsesin esin ni ko si le ko le se ise ilaja yen ati ibalaja yen afi eto t'Olorun la sile e wa mo gbon sin won ni tubo Olorun fi fe un papa si wa ni eyi pe haleluya
3: ogo
2: ibi la wa ri pe Olorun feran araye Olorun feran eyan be yo pe tori Olorun feran araye to be ge to tu ami re kan so fun ni Olorun feran eyan Olorun feran araye o wa fe to be da eyan pada sodo re o fe si se ibalaja mo nigba ti yi wa sa fi ife re yen awa ri ona to gba se mo Olorun fi fe un papa si wa ni eyi pe gbata wa je lese haleluya
3: ogo
2: abe e ri fi Olorun bata wa ni ipo eyan buruku si bata wa ni ota si bata ati eri ti ero bata ati ewa wa gbe sise ati wa wa wa gbe sise ati se afihan ife re ona wo lo wa gba si ati se ife re Kristi ku fun wa wa mu o gbe omo re dide o gbe Jesu dide ya lo ku fún àwọn èèyàn yìí torí ọ̀ràn tí èèyàn dá ẹ̀sẹ̀ tí èèyàn dá so kìí ṣe ẹ̀sìn ní ó tan kìí ṣe òdodo èèyàn ní ó tan kìí ṣe ìmúra èèyàn kan ní ó tan so ẹ̀sẹ̀ tí èèyàn dá ohun tí ó tan ni ẹ̀sẹ̀ yẹn béèrè ó pè fún ẹ̀mí ẹnìkan kó lọ sí ó béèrè pé ká tẹ̀jẹ̀ ẹnìkan sílẹ̀ nítorí ẹ̀sẹ̀ yẹn nítorí a rí òfin Ọlọ́run kọjá ni a sa ìgbọràn ni Ọlọ́run sì ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tọ́ ọjọ́ tí wọ́n bá ti jẹ èso yìí o kíkú ló kú o téèyàn bá wá ní kú mọ́ a fẹ́nìkan sí apàrọ̀ rẹ̀ so gbàtọ́ lọ́run wá wá mi ò lè rí ọ̀rọ̀ mi kọjá ọ̀rọ̀ tẹ́ntọ́ àti tẹnu mi jáde bẹ́ẹ̀ náà lórí tí mo lè ṣe mo fi àwọn èèyàn padà dọ́dà báyìí pé ẹni tó bá fi dẹ́sẹ̀ ikú ni èrè rẹ̀ nítorí náà jẹ́ ń gbé ọmọ mi nìde kó lọ kú fún wọn so nígbà náà mi ò ní ba májẹ̀ mú mi jẹ́ mi ò ní ṣe lòdì sí òfin mi mi ò ní lè ṣe lòdì sí òdìtọ́ mi Ọlọ́run wá sàánú kókè ìyá ìwọ ọmọ mi lọ kú fún wọn lọ kú dípò wọn lọ jìyà ẹsẹ̀ wọn so ọ̀nà bálàjà ni so bàtà wà lẹ́sẹ̀ ìyá Kristi òkú fún wa so bí ẹnikẹ́ni ó bá bá Ọlọ́run lajà ohun tí ó ṣe náà rí o nílò Jésù so lórúkọ Jésù yóò dára fún wa a sọ ọ̀nà ìbálàjà ikú Jésù Kristi ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti Ọlọ́run kú o ikú Jésù ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àtọ́lọ́run kú o bí ẹnikẹ́ni bá lóun kọ Jésù tí ò gba Jésù Kristi gbọ́ bí mo ṣe máa ń wí fún yín ó sì wà ní ipò ọ̀tá sí Ọlọ́run ó wà ní ipò èèyàn burúkú sí Ọlọ́run ojú t'Ọlọ́run máa fi wò náà ni ojú ọ̀tá ojú t'Ọlọ́run máa fi wò náà ni ojú ẹlẹ́sẹ̀ ojo lo ma fi won na ni oju eyan buruku to bi je pe oni dana ko se ilaja pelu kristimu tori ona tolorun da sile to ti seto to seto na ona tolorun gba fi fe re ran nu to ba wa lo ko jesu o ni lo jesu yan ni pe ife olorun to se to fi han fun o to fi han fun oko nu ogba nu to ba ti wa gbe oko ife re yen ko mo reti ibinu re ko mo reti idajo re a nso nipa ona ibalaja ona ibalaja loruko jesu ko ni baje fun wa
3: amen
2: iku jesu kristo lo mu ota tin be laarin eyan ati olorun kuro etuto ati ebo to fi eje re ru to fi emi re ru lo gba eniyan lowo ibinu olorun etun je eja tesiwaju ese ye ka se ikesan ye ke lo le ka san tun
3: ese kejo
2: e ka se kesan bayi oni melo melo si ni ti ada wa lare nisin nipa eje re hallelujah
3: go
2: nijo ni a condemn eyan bi pe adam da ese efa na da ese ala so pe ti da ese te da ese iku ni o yori se wo dajo kan se fun adam nu la la ni o ti mo sise ni ogun ju re ni o ti mo je ewo to bi to bi ni na so yin wa nbe labe bi ni olorun so iku jesu kristi yen eje ati etutu to fi eje egba to ti fi eje eje re lo gi agbelemu lo gba wa lowo ibi ni olorun ni melo melo ni si ni ti a da wa lade ni si nipa eje re so idalebi ta gba njo ni inu jesu lati ri idalari gba inu jesu lọlọ ti da yan lari inu jesu lọlọ ti mu ebi kuro inu jesu ni olorun ti mu ese ni kuro wa ni ni a o gba wa la kuro ninu ibinu nipasẹ re iku yen lo gba yan ku lọwọ ìgbìnà ọlọrun ó lẹni tó bá gbàgbọ àní dá lẹjọ bá ti gbẹ àti dá ẹni tí kò gbàgbọ lẹjọ náà ẹjẹ àti ẹwọ tó sọ mbẹ yẹn bóyá john 3:35 kọ nìyẹn ibẹ yẹn máa ń bà mí lẹrù ni ibẹ yẹn ó máa ń bà mí lẹrù ìdálẹbi ti dúó fún ẹnikẹni tó kọ jésù ìdálẹbi ti dúó fún ẹnikẹni tí ò gba jésù kristo bóyá lọsẹ abẹ kú sínú ìdálẹbi yẹn ẹsẹ tàdí sọ ni ẹ tó bá gbàgbọ oníyè ànípẹkù ẹni kò bá ti gbàgbọ kì yóò rí iyè ṣùgbọn ìbínú ọlọrun bẹ lórí rẹ ìbínú ọlọrun dóde so ìdí nìyẹn tó fi nílò láti bá jésù lajà láti gbọ ọlọrun lajà nípasẹ jésù kristi nípasẹ ètò tó gbélélẹ òní ó gbà ọlọ ìlàjà jésù ló gbọ lọwọ ìbínú ọlọrun so fẹ ṣègbè ni so fẹ parí ní àjò rẹ sọrùn àpáàdì so fẹ jìyà lọwọ ọlọrun ni ọwọ àwórí mẹsìn oni ọ̀nà tí ọlọ́run ò tiẹ̀ gbà láti báyàn ṣe làjà nìbọ wá worí mọ́ ọlẹ́sìn lọ sí kú bàbá rẹ ṣẹ̀sìn kú ni ẹ̀sìn olè gbà ọ́ ẹ̀sìn kú bá yóò ràn lọ sọ́run àpáàdì ni ẹja tẹ̀síwájú ká lọ wo ẹja wọ ẹsẹ̀ kẹwàá yẹn gan.
3: Ǹjẹ́ ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá
2: nígbà táwa wà ní ọ̀tá
3: a mú wa bá ọlọ́run làjà
2: nípa ikú ọmọ rẹ̀ a mú wa bá ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀
3: mélòó
2: a mú wa bá ọlọ́run làjà nípa kíni o
3: nípa ikú ọmọ rẹ̀
2: ọ̀nà ìbálàjà ni ikú jésù kristi ọlọ́run ti fi bá èèyàn làjà sọ́dọ̀ ara rẹ̀ fífẹ̀mí rẹ̀ lélẹ̀ ló fi ṣiṣẹ́ ìlàjà so tí wọn ló bá bá ọlọ́run làjà tọ́ọ̀bù ọlọ́wọ́ ìbínú ọlọ́run ojú ọjọ́ mọ̀ wípé ọ̀ gba jésù kristi gbọ́ ó jẹ́ ọwọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó gba ara rẹ̀ ó gba ikú àti àjínde rẹ̀ gbọ́
3: mélòó nígbà tí a là wá ní ìjà tán ni a ó gbà wá là nípa iye rẹ.
2: Bàbá bá ọlọ́run làjà lónìí ẹja òun kọ́ríntì kejì yẹn orí karùn-ún ẹsẹ̀ ogún so ká tètè wo so orí àkókò wa ẹ bá mi kan ẹbẹ láti ẹsẹ̀ kejìdínlógún náà.
3: Orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tí ó ti paṣẹ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà fún wa.
2: Ó ti ọ̀pọ̀ Jésù bá ti bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀.
3: Èyí ni ni pé Ọlọ́run wà nínú Kristi ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀
2: ní àkókò mi
3: kò sì ka ìrékọjá wọn sí wọn lọrùn
2: kò kárí gbájá sí wọn lọrùn
3: ó sì ti fi ọrọ ìlàjà lé wọn lọwọ lé wa lọwọ nítorí náà àwa ní kọ
2: fún kristu
3: bí ẹni pé ọlọrun ti ọdọ wa sì
2: pẹ fún mi àwa
3: ń bẹ yìí nípo kristi ẹ bá ọlọrun
2: làjà báyìí
3: nítorí ó ti fi ṣe ẹṣẹ
2: nítorí
3: ẹni tí kò mọ ẹṣẹ kẹṣẹ rí kí àwa lè di
2: ọlọrun wa bá ọlọrun làjà bá làjà. Nípasẹ̀ Jésù Kristì tó bá bọ́ lọ́rùn làjà kó tó kú ẹgbẹ́ ni ó sì parí ìrìnàjò rẹ̀ sọ́run àpádì lórúkọ Jésù kò ní burú fún onílọ́run àpádì ẹja gbàdúrà orúkọ Jésù ọba ńlọba Jéhófà gba ọpẹ́
3: wa
2: ọba ńlọba Jéhófà gba ẹ̀yìn
3: wa
2: ọba ńlọba Jéhófà gba ọpẹ́ wa àti náà ọ̀rọ̀ rẹ jáde wọ lọ́rùn Jésù Kristì tó ń bára yí làjà sọ́dọ̀ ara rẹ nípasẹ̀ Jésù sí àwọn èèyàn tó ń gbọ́ lórúkọ ya bá wọn
3: làjà
2: ó yá darí ẹsẹ̀ wọn
3: ó
2: yá gba ọkàn wọn tabarẹ́kẹ́ tó ń bẹ nú ìṣòro ó yá ogun ayé yín kó ṣẹ́ ìṣòro yín kí òkun kéde bá ẹ tó ń bẹ nú àìsàn ẹgba ìwòsàn bẹ́ẹ̀ ni kórí ọlọ́run wá dúà lórúkọ ti Jésù Kristì olúwa wa
3: àmì lórúkọ Jésù.
2: Tí ẹ bá fẹ́ pè wá àgbò tẹ́ ń pè wá ṣe lẹ́nu máa pè wá sí 08 0 34 68 43 03 lórúkọ Jésù yóò dára fún
3: mi
2: lórúkọ Jésù yóò dára fún
3: mi.
2: So aago wa nìyẹn bàbá ní ìbéèrè kan tàfẹ́fẹ́ sí kankan ẹ pé wa àwa tẹyin á déjọba ọ̀nu lórúkọ Jésù a ò ní dààmú Jésù olúwa wa.
4: Pleases me every single time I listen to Diamond FM after a long time away.
5: Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god.
4: Yeah, that's right. There's just something about how the amazing program and the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
6: Okay, you can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
4: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.
7: In the finest city of Ilori lies a secret.
8: Diamond 88.7 FM.
7: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.

logo. Logo, logo. Ajẹ́ pé ogun tara kún ṣakún, òjò pómi ọkà yẹ làálà. Àgàdá gidi jíjẹ tó tí ó máa gbagbá. Àgbọ̀bìnrin jíjẹ tó tí ó máa wọjà kádì lọ́wọ́ kan làgà sí kalẹ̀. Ọmọ yìí! Màṣẹ́ sákóbákóbá láláì, màṣẹ́ sàgbẹ̀gbẹ̀gbẹ̀, màṣẹ́ sádòdòdò, màṣẹ́ sáfíàfíà. Ó dá mi lójú, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́, màṣẹ́ sá United, lọ́sọ̀ tòní, wọ́n á nílé ìdáhùn, sẹ́blì bìkọ́, òjò pa bàtà. Apá tí ó wájọ́ wé díẹ̀, òjò ti pa búrẹ́dì mọ́ wọn lápò, wọ́n sọ́mbà tẹ́ ìyà mọ́ wọn dì í, òkè ta ni wọ́n lọ, òde ò dá fẹ́gùn wọn. Èèyàn lọ́sàn pé gánrígánrí ọba Mákin, kùtùkùtù ọba àgbò. Pàápàá ṣeré MK, MKM Stadium, tí ń ṣe ìtàlẹ̀ All City, ó gbóná mọ́ Manchester United, ó gbóná mọ́ wọn lára, èèyàn lọ́sàn tòní, gbogbo wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wò báibáì, gbogbo wọn ni wọ́n wò kọ́líkọ́lí, èèyàn lọ́sàn tòní, Michael Carrick, ó bá bẹ̀rẹ̀ sí ní jẹ̀ka, Brani Bemo, àlàyé bẹ́ẹ̀, ó bẹnu gọ́tà ni, wọ́n, ó ké jíjíjí kò ha, torí pé kò wè yẹn ó ké sí létí gan dáadáa lọ́sàn-án tòní kódà fernandez àlàyé ò rí nǹkan kan fábíà lára o ìyà ni wọ́n fi panu èèyàn lọ́jọ́ tòní àmì ayò méjì tó wú kọ́ńgbẹ́ kọ́ńgbẹ́ tí ò lábùlà ó ní manchester united tí wọ́n fi ṣíde ìdíje líìgì àgbọ̀kútà torílẹ̀-èdè gẹ̀ẹ́sì premier league fún sáà ìgbábọ́ọ̀lù 2026-2027 ó yá kí ni wọ́n wí kí ni wọ́n sọ sẹ̀mí àjàyí ọmọ àtìyá ọmọ nàìjà nàìjà lóde kárílà olólànfààní láti kọ́kọ́ gbá bọ́ọ̀lù àkọ́kọ́ wọnú àwọn ní dédé ìṣẹ́jú 17 17 minutes nìyẹn ó tó di pé tọrin Lobe Mendy, Lobe Mendy mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lára ni wọ́n bá ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lòdò bá pa búrẹ́dì mọ́ wọn lápò náà bá bẹ̀rẹ̀ sí ní wò yóríyórí ilẹ̀ mọ́ bá wọn èèyàn lọ́jọ́ tòní gangan nìyẹn dédé ìṣẹ́jú 18:30 nìyẹn 38 minutes ó ní Mendy tó lago koru láyà mọ́rún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United nìyẹn o ó dá pápápá níwájú àwọn èrò olùwòran tẹ wọn jẹ 24,470 ní pápá ṣeré mkm stadium gangan nìyẹn ẹ bá wa ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ àbí kí n sọ wípé ìdíje líìgì fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ìgbà àkọ́kọ́ kọ́ rèé elé tó jẹ́ wípé irúfẹ́ ìtàn bẹ́ẹ̀ tí yóò ṣẹlẹ̀ sí wọn ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ó ti ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù manchester united nígbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́yìn rí ṣe é ní iṣẹ́ àwò àbí kí n sọ di létà ókè ẹ̀ẹ́gúnkún jẹ́ aláǹfààní láti gbé sí yín létí pátápátá porogodo wèé pé kíre ìgbà àkọ́kọ́ tó kọ́ láǹfààní láti ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù manchester united tí wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn nínú ìdíje líìgì ọdún 1992-1993 nìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù sheffield united olóṣè bẹ́ẹ̀ tó nà wọ́n lọ́dún náà lọ́hùn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan lábẹ́ olùkọ́ni sir alex ferguson ìgbà tó tún dọdún 2014-2015 lábẹ́ olùkọ́ni luis van gaal ikọ̀ agbábọ́ọ̀lù manchester ikọ̀ agbábọ́ọ̀lù swansea city méjì sẹ́yọkan ló tún nà wọ́n ẹnu di méjì àbí ìgbà tó di 2020-2021 lábẹ́ olùkọ́ni ole gunnar solskjaer crystal palace wọn náà tún gbéná gorí wọn pẹ̀lú ẹ̀mí ayò mẹ́ta sẹ́yọkan tọjọ́ tòní ló wá jẹ́ ìgbà kẹrin elé tó jẹ́ wípé manchester united wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ nínú ìdíje líìgì tí wọ́n bá kọ́ gbá bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yìn tí manchester united ẹ pẹ̀lẹ́ o ó yẹ kúkú jẹ́ iná gẹ̀gẹ̀ ọ̀rọ̀ sí yín létí wípé ìgbà àkọ́kọ́ rè elé tí ikọ̀ agbábọ́ọ̀lù all city tí yóò fún bàtẹ́ ìyà tí yóò na ikọ̀ agbábọ́ọ̀lù manchester united nìyẹn láti gba mọ́kànlá elé tí wọ́n ti jọ láǹfààní láti pàdé rí ìgbà mẹ́wàá sẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ jọ láǹfààní láti pàdé rí wọ́n gbọ́ omi méjì wọ́n pàdánù mẹ́jọ elé tó ti
túmọ̀ sí pé ikọ̀ all city lọ́wọ́ ta wà yìí tí wọ́n wọ́ṣẹ̀ ní ìgbéga wà sínú ìdíje líìgì ọgbọ́kúta èèyàn láti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn báyìí lọ́wọ́ ta wà pé bá dé pápá ṣeré mkm stadium tí ń ṣe lè kọ́ gbọ́bọ̀lù all city nǹkan ṣó lọ́wọ́ ọbẹ̀ lápá bí gangan ni wọ́n ṣe sẹ̀mẹ́pẹ́ lọ́wọ́ ta wà yìí òjò jẹ́ nìyẹn ó yẹ jẹ́ kí ra wá pé àkú kí adédé àsìkò yìí àkú bí gbogbo nǹkan ṣe lọ àsìkò pọ̀pọ̀ ṣíṣe pé ọ̀sẹ̀ òní tún lọ́jọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìlélógún oṣù ìkẹjọ ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n 2026 ó yẹ ló kọ gbogbo àwọn ọmọ àjọ mi àwọn sàbẹ̀ mi tí wọ́n dúró kokoroko dúró kakaraka tí wọ́n ga tán sápá bí àti sápá tán tájọ́ máa mẹ́tò tò ní wá tó máa fi dùn tí gbogbo máa fi kọ́ sí ẹbí mi pé kí ni wọ́n ń papá bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkọ́ni kejìdínláàádọ́rùn ó lé ọwọ́ méje dayamonde fẹ gangan nìyẹn ilé ìlọrin èèyàn nípínlẹ̀ kwara ó ń bẹ gangan làwọn aláǹfààní láti sàngẹ̀rẹ̀ sí tá a kọ́ lè yọ pẹ̀tẹ́ sì sí o ètò ṣóyọ ló ó gangan ní láǹfààní láti fáfẹ́fẹ́ tí ń bá dọ̀rẹ̀ èèyàn lọ́sàn-án tún ni ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláyé bẹ̀rẹ̀ látẹ̀sẹ̀ kùkù lórílẹ̀‐èdè wa nàìjíríà tí ẹ mọ́ gbogbo kọ̀rọ̀ kọ́ńdú ilẹ̀ áfíríkà àti nílẹ̀ ẹ̀rọ gbogbo ẹ̀ láti máa ń bùyìn gbọ́ tá a ti ń jẹ́ kọ́ mọ bó ṣe ń lọ gẹ́gẹ́ bó ṣe ń lọ ní kòkó ìjèjì ẹ ti láǹfààní láti máa fetí kọ lónìkọgbẹkọgbẹ nìyẹn o ò dé pàápàá àwọn ọmọ ọjọ́ mi tí mọ́ wọn sábẹ́ mi bí bàbá àbejì àwọn ti gánà sí nìyẹn oníbòjì àwọn náà ṣe ń blé lọ́jọ́ tànà nítorí pé ìṣíde líìgì àgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì tí manchester ti kọ́ agbábọ́ọ̀lù arsenal oníbòjì tí wọ́n láǹfààní láti gbá lọ́jọ́ tànà wọ́n ṣe ń blé gan ìrọ̀rùn ló bá dé wọ́n fẹ́ràn jẹ̀kọ́ wọ́n dẹ̀ fẹ́yìn mẹ́mu lápá abẹ àmì ayò mẹ́ta tó wú kọ̀ngbẹ́kọ̀ngbẹ́ ó ní wọ́n fi sọ́mbà tẹ̀yà èèyàn mọ́dí kọ gbọ́bọ́lù coventry city táwọn náà ṣẹ̀ ní ìgbéga wá sínú ìdíje àgbàkúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì nìyẹn o ó yẹ kai harvard olókókó láǹfààní láti gbábọ́ọ̀lù àkọ́kọ́ wọnú àwọn ó tó di pé bukayo saka ló bá bù sí wọn lára lẹ́yìn náà ọ̀dẹ́ wọlé odegaard olówó afẹ́lẹ́ kẹta lé tó di mẹ́ta sódo tásìlà fi jóńblé wọ́n ní clean sheet bákan náà wọ́n tún ní 3 points ńgboraye bóòjì jẹ́ gangan nìyẹn ẹ̀yìn ti gánà ẹ̀jìnì àmì ti ń bẹ on duty ẹ̀jìnì aṣẹ́gun ajé wọlé mórí ẹlápá abẹ yẹn ní ìgbọ́kọ̀ àwọn ti gánà sí náà nìyẹn o bóòjì rọ́bẹ̀ lábọ́lárìn ẹ̀jìnì àtòmòye àwọn ti màṣẹ ságọ́bakọ́balẹ̀ máa wù mí lójúlójú ní ìgbọ́kọ̀ ẹ̀bùrọ̀dà mi bá mi michael abiodun ọlárẹwájú màá máa ṣe ságọbakọba lẹlẹ mo tẹ̀tí wá bàbá láti lọ́fíìsì látẹ̀kọ́ èrè wọn ní ìmọ̀ bíi tí wọ́n sáwọ̀ lọ nígbà tí màá ṣe sá united ti lulẹ̀ tí ẹ mọ ẹni tó jẹ́ àṣìṣàkó òṣèmẹ ẹ jìnnà ẹ̀rì ọ̀làbọ̀dì ògún kọ́rọ́bìtì kọ́rọ́bìtì ògún kọ́rọ́bìtì kọ́rọ́bìtì ọkùnrin tá rẹ̀bi afá màá ṣe ságbẹ̀gbẹ̀ náà lòun ó dá bàbá ògún lẹ́nu géètì ẹ pẹ̀lẹ́ ẹ kú àmúmára tíyín ti dé bá yín kúnà nù ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà èèyàn ní bẹ̀rẹ̀ sísè ókè ọ̀rọ̀ ẹ abiodun akínwùmí àgbàfin yọ̀yọ̀ sábẹ́ tó ga yàtà tó dúró re ní ìgbọ́pẹ́ ó dààmú o ó yọjò àjọ máa mú nǹkan lẹ̀ èèyàn láàrin ara wa èèyàn lọ́sàn-án tò ní gangan ó yẹ gbọ́mi gbọ́láyé ẹnu mi wàrà ní mọ́mọ́ fúlàní ń dàgbà ìyẹn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sara sàwámọ̀ bábíkìú tẹ́ mọ́ pizza ìyẹn làwọn ọmọ ọ̀pọ̀ tí ń jẹ́ ń gbòrò ayé ó kọ́ mọ́ ní ìjánu ọmọ ayọ́dẹ́jáyọ lálọ́kọ̀ mi AY Sport Mr. Legacy Kale àwẹ̀ tó ní Joshua èèyàn mẹ́wẹ̀dà ẹ̀yìn tèmi lẹ́pánú pàmàpọ̀ tẹni ilé-sọmí láàrin gbogbo wọn ilé-sọmí dùjòyè lọ ọlọ́run ọba ló gbórí bẹ́ẹ̀ ó yẹ bẹ́rẹ̀ gẹ̀gẹ̀ níbo ni ká ti kó lọ́sàn-án tù ni ó yẹ farabalẹ̀ kẹ́ láǹfààní láti fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ má gbàgbé ẹ dẹ́rọ̀pọ̀ mọ́ mi lógúnlógún dẹ́rọ̀pọ̀ mọ́ mi lọ́gbọ̀lọ́gbọ̀n sẹ́ńblé bì kọ́ ó ti tún mọ́lẹ̀ rokojo bí ojú ọmọ tuntun sójú òpó youtube yẹn àtojú òpó tiktok ṣe mójú òpó ojú òpó facebook nìyẹn ṣe lójú òpó facebook tẹ́ mọ́ tiktok AY Sports Update.
e wa sport update eyan gaga le fi le ri mi wo se si le ma ri mi gbo e wa ma ba bologologo e ba bologologo e je ko da ka kiri tubuturu ile agbalaye patapata porogodo o yo bada gege idije league onipele keji tori le de wa nigeria nigeria national league e je leyin mo wi pe won ti joro salaye e pe to ba jojo kokale logba on the 31 Oju kawa odun ta lafani lati ma benu re yi oni gbogbo katokiti idije yen ti o kede lafani lati gbera so eyan fun se igba bolu 2026 2027 ke gabi iroyin ele toto mi lowo won tin la lesese isori ke gada won ipa gba bolu gbogbo ti won lafani lati ma kopa ninu idije yen Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé sí mi létí, nínú sọ̀rí yé, eléta mà sí kọfẹ́sẹ́, ikọ̀ gbọ́bọ́lu rẹ́mọ́sà, ìyẹn láti ìpínlẹ̀ Ògùn mẹ́mbẹ̀, LFC. Láti ìpínlẹ̀ Anambra, Gospel Apabio, ìyẹn láti ìpínlẹ̀ Akwa Ibom, Eko United láti ìpínlẹ̀ Èkó, Stoma Sporting Club láti ìpínlẹ̀ Ògùn, Auckland FC láti ìpínlẹ̀ Imo. Tema Crown FC, enya lati ipinle wore, Crown FC lati ipinle oyo, Sanchester, enya lati ipinle osun, Sanchester lati ipinle odo oje, Owa SC, enya lati ipinle delta, awon ti nbe ni sori Great Conference no, Shewari Conference B, Beyond Limited FA, lati ipinle Ogun, Solution FA. Lati ipinle Akwa Ibom bakan na Akwa United eyan lati ipinle Akwa Ibom gogogo na niyan o Smart City lati ipinle Eko Abakaliki FC lati ipinle Ebonyi Right to Win FC lati ipinle Abia Boka Kairu lati ipinle Osun Ekiti United Ekiti United lati ipinle Ekiti Bayelsa United eyan lati ipinle Bayelsa niyan o awon ti won be ni gborin conference bi nu yen oya conference nko Ekanami Warriors lati ipinle Borno BMDFC lati ipinle Borno bakan na FC Basira lati ipinle Nasarawa Neros Park FC Latolulu lewa Abuja Kebi United lati ipinle Kebi niyan Adamawa United lati ipinle Adamawa Jigawa Body Star lati ipinle Jigawa Dumburian FC lati ipinle Katsina awon tin be ni sori sinu eyan conference awon tin be ni sori dire o Yobe Desert Warrior lati ipinle Yobe Wikitoris lati ipinle Boshi Lobi Stars lati ipinle Benue ABS eyan nile lorin ti alagbabi eyan ni ipinle Kwara niyan o Sokoto United lati ipinle Sokoto Bishop Force FC lati ipinle Kano Kada Warrior FC lati ipinle Kaduna Mighty Jet Feeder lati ipinle Wore ipinle Plateau niyan o gege bi iroyin se to mi lowo to ba jojo kokole logbon osu kewa odun ta lafani lati ma benu re o gogogo ni dije yan ti yo ma lafani lati gbera so eyan Nigeria National League niyan NL wo jojo niyan ma ni gbe debe o fere gege mo ti gbe body wo kawe sagba waju won ni ma you don kole wo to no bi chocho won ti connect gan mo n po lapa be e mo pe mo ti ja yin be Bẹ́lẹ̀ kẹ́ ń gbẹ́rẹ́ ń jogi, ìyá lórí yẹn, ṣùgbọ́n jẹ́ kí n lọ sínú ìdíje league onípele kẹta, ilé tó jẹ́ tàwọn obìnrin, ìyá lórílẹ̀dẹ́ wa Nàìjíríà, kẹ́ ni wọ́n wí kí ni wọ́n sọ lápá bẹ̀, lánàá, òde òdá o, òjò pẹ́gun. Wọ́n pọ̀ sútúrúkú ìyà, ìyẹn sí wa lójú, ìyẹn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Kwara United Queen FC nìyẹn, nítorí pé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù C2E Sport Academy, mẹ́rin sí méjì, ó gangan ni wọ́n fi sọ́mbà tẹ́ ìyàmọ́ wa nídìí. Bákan náà, ó ní Mang FC, àwọn náà rò jẹ, lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Obosa FA, pẹ̀lú mẹ́rin sí méjì náà nìyẹn, tábá wọ́n sọ nípa àṣekágbá ìdíje. League onípele kẹta tó jẹ́ tàwọn obìnrin lórílẹ̀dẹ́ wa Nàìjíríà èyí NWF Nationwide ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù C2E Sport Academy pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Obosa FA àwọn ni yóò jọ máa láǹfààní láti kojú ara wọn èyàn ní àṣekágbá tí yóò wáyé lọ́la ní tòmọ́rọ̀. Àmọ́débọ̀ ṣùgbọ́n ilé tó kà wá gbọ̀gbọ̀gbọ̀n tí ń jẹ Kwara United Queen FC. Ẹni tó jẹ́ alága wa káàbàtàmánà ẹ̀yẹn Alhaji Abdulrasaq Owolabi wọ́n pa ó gbóríyìn fáwọn agbábọ́ọ̀lù yẹn ó ní wọ́n ṣe dáadáa ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé. Èlé tó jẹ́ wípé wọ́n lọ kópa nínú ìdíje líìgì tó jẹ́ tàwọn obìnrin onípele kẹta NWFL Nationwide.
tó sì jẹ́ wípé wọ́n ní àfojúsùn wípé kí wọ́n tiẹ̀ lé ní ìgbéga lọ sínú ìdíje league onípele kejì tó jẹ́ tàwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àmọ́dé bọ̀ ṣùgbọ́n bó ṣe jẹ́ wípé ìgbà àkọ́kọ́ tí wọ́n lọ òun ni wọ́n lọ kópa yẹn tí wọ́n sì dé ìpele tó kángun sí àṣekágbá tá a mọ̀ sí semi final ó ní ká má parọ́ ká má ṣèké àwọn agbábọ́ọ̀lù yìí ó nílò láti gbóríyìn fún wọn dáadáa nítorí pé wọ́n ṣọmọ dáadáa wọ́n dẹ̀ ṣọ́ka akin àti wípé ikọ̀ agbábọ́ọ̀lù C2E elé tí wọ́n bá gbá yẹn tó jẹ́ wípé ti kúkúrú àti gúgùn òun gangan ni wọ́n sánbà tẹ́ ìyàmọ́ nídìí nínú ìdíje yẹn ó ní kó tó di pé wọ́n rí wọn náà lọ́jọ́ tàná yẹn pẹ̀lú mẹ́rin sí méjì ó ní ṣe mọ̀ pé ikú ọmú ọ̀tún wọn ó bọ́ sí tòsí ó ní sódì ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Queen FC ó ní wọn kéré nu ayé ó ní mo gbóríyìn fún wọn ó lọ mọ̀ wípé tó bá tún ya tí wọ́n bá tún lọ kópa tó dùn lọ́sọ̀ọ́sọ̀ èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Queen FC tilé ìlọrin alhaji abdulrasaq owólabí wọ́n pa ológbòrò yẹn sí mi létí lóní pẹrẹjógi gbàtọ́dọ̀ michael ọdẹtúndé tọpẹ yẹn mọ̀ sí ọdẹsport tó jẹ́ media lọ́fíìsì àwọn ó jẹ jánìyẹn lágbára bẹ̀ kò bẹjọ dé o ó yá mo ti gbé bọ́dì kúrò lágbára rẹ̀ ẹ̀yin tẹ̀mí tẹ́ ẹ ti dúró lógúlógún dúró lọ́gbọ̀lọ́gbọ̀n tẹ́ dúró kokoroko dúró kakaraka tẹ́ ẹ̀gàtẹ́ tẹ́ ń bẹ lójú òpá ayélujára yẹn ẹ túbọ̀ máa fi ṣọwọ́ ní kọ̀ọ̀kan èjèèjì kẹ́ẹ̀dẹ̀ máa bá ń bo lógúlógún kẹ́ máa bá ń bo lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ jẹ́ kó lọ fún àǹgbòrò ayé kó máa kàn sí yín ní kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àjọ NFL nítorí pé ikọ̀ eléyìí tí yóò bójú tó ètò ìdìbò àjọ NFL wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé gbogbogbò wípé a fẹ́ yẹ gbogbo nomination form wò a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀kan èjèèjì elé tó sì jẹ́ wípé ní kò pẹ́ kò jìnnà yóò kẹsẹ̀ járí o gẹ́gẹ́ bí ìròyìn elé tó tómi lọ́wọ́ lóní fẹ́rẹ́ńjógí ó ní jẹ́yìn tèmi bẹ́ta ni nítorí pé wíníwíní ojú ọjọ́ ìláàkó pọ̀ jù ẹ jẹ́ kí n máa fẹsẹ̀ kan lọ sílẹ̀ òkèrè kí n sì fẹsẹ̀ kan sórílẹ̀-èdè wa nàìjíríà nítorí pé àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà tí ń lo dọ́là nílẹ̀ òkèrè ọ̀dọ̀ wọn ni mo fẹ́ balẹ̀ sí kàkàkà ìyẹn lọ́sàn-án tù ni ẹ̀yìn tèmi ṣe wà ń bẹ̀ yẹn ṣá ṣé ẹ wò mí lójúlójú ẹ jẹ́ kọ́kọ́ mo látòrílẹ̀-èdè turkey nínú ìtẹ́ gbábọ́ọ̀lù galatasaray ìyẹn lọ́dọ̀ ọ̀rọ̀ wa gbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ọmọ ológo 10G mọ̀ ń sọ̀ ní pátárì victor james osimẹ́ lọ́nà ó tún fa kó yọ o nítorí pé ọmọ yẹn tún ṣe dáadáa ìyẹn nínú ìdíje líìgì èlé tó jẹ́ torí ilẹ̀-èdè turkey nìyẹn nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray lábẹ́ olùkọ́ni okabro tẹ̀wọ́n láǹfààní láti jáwé olúborí àmì ayò mẹ́rin sódò tako ikọ̀ agbábọ́ọ̀lù erusum fk èyẹ lálẹ́ ọjọ́ tàná ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé victor james osimẹ́ ó láǹfààní láti gbá bọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyẹn grace lèyìn ọlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì ṣe ń pè ológbáwọnú àwọ̀ lọ́jọ́ tàná yẹn kódà ó ti tún wá fìtẹ̀ balẹ̀ èyẹn nínú ìka agbábọ́ọ̀lù galatasaray ó ti di agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹta èlé tó jẹ́ wípé agbábọ́ọ̀lù ilẹ̀ òkèrè ni tó sì jẹ́ wípé ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray tí yóò mi àwọ̀n tó pọ̀ jùlọ ìyẹn fún ikọ̀ ọ̀hún nítorí pé lọ́wọ́ ta wàyí ó ti bá àkọọ́lẹ̀ èlé tó jẹ́ wípé àtàmátàsí ọmọ bíbí orílẹ̀-èdè czech republic ń gbà kànà william barros tó ní nínú ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray pẹ̀lú góòlù tó tó 2 ìyẹn 62 goals nìyẹn gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe ń lọ ṣe rí victor james osimẹ́ kí n kúkú gbé yín débẹ̀ tán pátápátá kí n má sọ di àkúfù ìròyìn máa yín létí victor james osimẹ́ lọ́wọ́ tá a wẹ̀yìn ó ti ní 62 goal 2 pẹ̀lú àmì onírànlọ́wọ́ 16 assists nìyẹn nínú farahàn elé tó jẹ́ 84 76 appearances ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray orílẹ̀-èdè gara lórílẹ̀-èdè turkey náà bí nǹkan ṣe jẹ́ ìyẹn fọ́mọ ọdún 27 náà tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ó lè mí láǹfààní láti farabalẹ̀ gbé súnmẹ́yìn tèmi bẹ́ta o ó yá ó jẹ́ gbé bọ́dì kúrò lágbàbẹ̀ yẹn nítorí ìjọba àkókò kí kúkú máa lọ sílẹ̀ òkèrè ní sọ̀ọ́sàn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ́dọ́tàrí ìrọ̀wọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè argentina yẹn tí ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù inter miami lórílẹ̀-èdè america nìyẹn o wọ́n sọ nípa lọ́lẹ̀ adred mercy
alaye won ti la kokoru la iya ma leyin oro eni kilo se kilo ba bi ko igbaju oloyin ololo ni se be to bu agba ball kan nenu iko agba ball Philadelphia Union eyan ko Sullivan olofun ni igba ti oloyin ne gba ti won gba omi alayo meji meji nenu DJ MNL eyan lojo ru lojo Wednesday to koja yi be ga be olojo wi pe a jo tin boju to ball la lo gba eyan lagba to won la laye yi iko to se won agba ball akegbe re won lo ku die ka ju number 5 n gboro aye nitori pe lo le Messi eni omodun 39 na 39 years of age won lo kokko soro won le ki ma paro ki ma seke won ni Cherry Sullivan yi won lo lo je o lembo olojo on lebo ni o fun oni kuku o ni ngba ti won wa pari ifese won se o n ba wo pe alaye nkan to se leke o da ka to wi ka to abi gba ifa gari gari gaga bi nkan je lo eyan lapa be yen o ni mo ni love ni lati farabalẹ je yin temi lo ni fere njogi o je gbogbo eyin ti jo si of jesi ba mi abdul rashid ade labuja gaba gbogbo jesi la jegun le le lorin baba jesi ni gbogbo giri alimite ma sada mo ri eyin lapa be yen mi gbo ko yin e duro re pastor gbadebo akeju ni gbogbo alafe oluwa baptist eyan lo sire le lorin ogbeni sunday adebayo mo ri eyin lapa be yen ti jesi te duro kakaraka duro kokoroko ja omo te gbe jesi na bana si lorun yen tawo eyan si so wi pe se aso agbawo e ti o ba so ni o cheche ko je be ko ko fun ni iroyin tin bebe ni pe ja pedro o ti towo bo adeun tutun eyan ise aladeun lati suse re siwaju ne papa sere Stafford Bridge ni yen to je wi pe di odun 2034 ko to di pe adeun ti ja pedro to towo bo yi yo te nfani lati tanu bodo tanu bepo okike ola aziz o ni igbaju la okay ara da bon soro ni pa jo pedro atamata si omo bibi orile de brazil o je omodun marin lologo inu ipo egbe bolu platinum and november eyan ni so igba bolu to koja ro ti darapo mo ipo egbe bolu chelsea pelu iye owo to je million lona 5.80 pound pelu asanpo owo to je million 5 pound eyan 55 million pounds plus adonvi 5 million pounds ni yen o si lanfani lati gba bolu to to ogun wona won kaakiri gbogbo idije ninu sa akoko re ninu ipo egbe bolu chelsea o ti lanfani lati patu ribiribi eyan ninu ipo egbe bolu chelsea o ye gbe fun lowo tawa yi o jeje niyan ko bejo de o o de papa lowo tawa chege sare fun yin update nitori pe awon fese wese kan lo lowo lowo tawa yi ipo egbe bolu Ipchi, wọn ti gbẹna gori ipo agba bọọlu Sunderland o pẹlu ami ayo kan dodo Leeds United ti score ṣugbọn wọn ti pada yọ goolu wọn wọn ni ko wọle ko wọnu awọn tẹ ba n gbọ ko wọle beyan ba n pe lori ẹrọ ẹrọ ibara ẹni sọ

0: ṣonblo irọwọ gbogbo yi o e sa jawo olubori any 3 point any 3 goals any clean sheet gbogbo gbogbo na a sa ri yin ko si wahala ojo nbo loluwa wi ibi ti mo lo ninu ipa agbabolu arsenal o ni wipe mikel arteta ti soro salaye eyan nipa rawo agbabolu te se gbe latinu ipa agbabolu wore ipa agbabolu ni kasi united mo so nipa bruno gumares o ti soro eyan lori farapa ele to cheche o je wipe nbe lara omo yen gege bi mikel arteta ti soro salaye o le kuro dido omode lasan ni o ni gbogbo eyin te n gbokiri wipe ogbon taja gba bolu laarin gbogbo na ti o lanfani lati gba bolu lojo tana yen o ni ki n se wipe ni ifarapa naa to lo ba ohun bi alara o ni gbogbo yen kuro dido o ni je mo po tabi elebe daada eyan laako ti won koju ipa gba bolu Manchester City na nu idije community shield eyan FA community shield lose to koja to si je wipe ameyo meta to wu kon gbe kon gbe o na le won fi number teya Madi Enzo Maresca gẹ́gẹ́ bí mikel arteta ó ti sọ̀rọ̀ ṣàlàyé nípa adé àárín gbogbo mọ́nà ẹni ọmọdún 28 years of age ọmọ bíbí orílẹ̀-èdè brazil ó lè mí jẹ́ ẹ̀yìn tèmi bẹ́ta sódì ọ̀pọ̀ ẹ̀yìn ti arsenal ẹ lọ fọkàn balẹ̀ bruno gumares wọn ni kò fi bẹ́ẹ̀ ní injúrì o ó jẹ jẹ́ nìyẹn ẹ̀yìn ti chelsea ṣe bá àbátí ẹ̀ lè jọba ó yẹ ká lè jẹba ṣe bá àbátí ẹ̀ lè gba ìdíje uefa champions league ìyẹn ní sáà tá a ti dẹnu léyìí ó ṣe é ṣe kó jẹ́ wípé ìtàlẹ́ ẹ̀yìn ti ṣe stamford bridge wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ipa agbábọ́ọ̀lù shakhtar donetsk ìtàlẹ́ ipa agbábọ́ọ̀lù chelsea ìyẹn stamford bridge òun ni wọ́n ti wá máa gbá uefa champions league wọn ìyẹn ní sáà ìgbábọ́ọ̀lù 2026-2027 kí bẹ́ẹ̀ bá lè ṣáà lè jọba ẹ ṣáà lè jẹba àbí bó ṣe jẹ́ nìyẹn kò kú bẹ́jọ́ dẹ̀ yẹn ti chelsea ẹ ṣáà máa rí champions league wò náà àbí tẹ́ ẹ̀ bá ṣọ̀tẹ̀ àgbà rẹ́rìn àgbà ìfẹ́ ẹ ṣe máa rẹ́rìn ah nígbà tí ara ilé èèyàn bá ń ṣoríire téèyàn ò bá kí ẹ̀ṣẹ́ ẹ mọ̀ pé bíi pé èèyàn ṣọ̀tá náà nù nígbà tí shaka dineski bá wá ń gbá bọ́ ọ̀hún ta lé bàbá wọ́n ṣáà lè wá
1: ṣáà lè wo omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni wọ́n sì ní pé tí ara ilé bá ṣe dáadáa máa dunnú torí tí ẹ̀yìn náà ń bọ̀
0: bó ṣe máa ń rìnnà ṣùgbọ́n mo wá wo bí ìtàn ẹlẹ́dẹ̀ ṣe fẹ́ kan lè mọ́ mu
1: báyìí
0: ẹ mọ bi ti n shaka dineski wa ni
1: singland ukraine wa awọn gba ni stamford bridge ti jẹ́ tẹ̀bá sì lè gba ni stamford bridge wọ́n sì lè mọ gba ni garage gba ni ẹ̀dẹ̀ àbí ni ibi orin àbí kọ́ mọ gba ni lọrin bi
0: ẹbẹ̀rẹ̀
1: tá a gba ní àwọn iléèwé kan nílọrin ní champions league náà ni
0: ok
1: tí wọ́n jẹ́ chelsea fc àti chelsea jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni àti chelsea sí lọrin àti chelsea tí ń gbà kankan náà náà ni
0: àti chelsea ń bọ́lá ẹ̀ pé èkó yìí ni
1: àti chelsea england àti nigeria chelsea náà ń jẹ
0: àti chelsea england àti
1: chelsea
0: náà ń jẹ àgbà ẹ jẹ́ ìpolówó ọjà
2: kwara o ti ya o ọyọ maxet go àwọn eléré ìdárayá tó lélẹgbẹrún kan láti jọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógún ìpínlẹ̀ kwara ló máa fàgbà hanra wọn nínú ìdíje eré ìdárayá ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kẹjọrú rẹ̀ kwafest 2026 láàrin ọjọ́ friday ọjọ́ kọkànlélógún ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ní pápá ìṣeré ìpínlẹ̀ kwara jọjínì stadium taiwo road ìlọrin níbi tí àwọn ọjà wẹ́wẹ́ ẹlẹ́bùn eré ìdárayá láti ìpínlẹ̀ kwara ó ti mọ fi gbàgbà ṣàfihàn ẹ̀bùn eré ìdárayá tó lọ́n fi kẹ́ wọn díje fún ìfi ẹ̀yẹ onígbòǹjigbò aago mẹ́ta ọ̀sán ọjọ́ sátidé ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ní gómìnà ìpínlẹ̀ kwara his excellency Mallam Abdulrahman Prasad kó bá wa síde ìdíje yìí kwafest 2026 ìṣàfihàn ẹ̀bùn eré ìdárayá ìgbélárugẹ àṣà àti ìṣègbélárugẹ àwọn ọ̀dọ́ tó jẹ́ olúborí láwòrán ìdíje ara kwafest 2026 níbi àti mọ̀lẹ́ àwọn àṣeyọrí tíjọba tó wà lóde ti ní lẹ́ka eré ìdárayá olùgbàlejò àgbà Mallam Bọ́lá Mọ́gàjí alága àjọ eléré ìdárayá ìpínlẹ̀ kwara ẹ má mísí ẹ̀ máa fojú gan níbi tí àwọn eléré ìdárayá ti ń tara wọn yọ tí àwọn ẹṣin tó síwájú láti máa gba ife kwafest 2026 ìdíje eré ìdárayá ìpínlẹ̀ kwara tó lékè ìkàgbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ olùkéde dr steve fọlárin oyè fún ìgbìmọ̀ elétò ìdíje

0: ní gbogbo ètò ṣọ́yọ̀ lógo bí eléyìí ó dá fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó tó di pé a máa wọnú ìyànà náà lọ ní kọ̀ọ̀kan ejeji nítorí pé líìgì ti bẹ̀rẹ̀ kì í ṣòro yẹn mọ́ má jẹun pọ̀ kọ́kọ́ sí ń bẹ̀ mọ́ àmọ́ débọ̀ ṣùgbọ́n o ẹ̀jẹ̀ ń sáré máwọn ròyìn díẹ̀díẹ̀ eléyìí ti mẹ́ lápá bí wa kí n kọ́kọ́ lọ sí pápá ìṣeré ẹtì art stadium tí ń ṣe ìtàlẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù manchester city lọ́dọ́lùkọ́ ni wọn enzo maresca eléyìí tí wọ́n ka bí ẹja kíká ìyẹn lópin ọ̀sẹ̀ tó kọjá látọwọ́ àtẹ́tà olótàpá bí ẹni bíbí ìgbà kan kí n bá ta èèyàn pa ńbẹ gangan o ni wọn ṣe tápa nínú ìdíje fa community ṣe àmọ́débọ̀ ṣùgbọ́n enzo maresca ó ti sọ̀rọ̀ ṣàlàyé nípa fífòdì ìrọ̀wọ́ ẹgbẹ́bọ́lọmọ bíbí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì yẹn ó ní kí n má parọ́ kí n má ṣèké ṣe rí ìṣọwọ́ gbá bọ́ọ̀lù níbùdó ògbáradì fífòdì lọ́wọ́ ta wàyí ó lọ túmọ̀ sí wípé agbábọ́ọ̀lù ó ti dé o ó lẹni tí ò bá rà yóò san ó ní tẹ́ ẹ bá pé wá ẹ ní pé padà tó o bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó bá ní pò fẹ́ dáṣà mú kíẹkí ẹ lọ́wọ́ ta wàyí ó ní sọ pé pọ̀ ó ti lọ ni ó ní torí pé fífòdì ó ti yàtọ̀ sí tànà ó lẹni bá wá fojú ẹ̀ kú ojú àná wò kú ó lẹ bọra yóò fọ ọlásọ ni ẹni ọba fojú àná wo kú dẹ ti ẹ mọ̀ pé odò ń tọ́ wọn tán lọ ni gẹ́gẹ́ bí maresca ó ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí láì ṣàkúfì ìròyìn mo gbé súnmẹ́yìn tèmi lóní fọ́nrán ń gbégẹ̀ jẹ́ ń gbé bọ́dì kí n padà sọ́dọ̀ wọn máa ṣe sákóbákóbá lálẹ́ máa ṣe sá gbẹ̀gbẹ̀gbẹ̀ máa ṣe sá dòdòdò rẹ́fẹ́rẹ́ dọ̀tọ̀ ọlọ́ládé ràátí inú ìjọ fọ́gbà tí ṣọ̀ọ̀ṣì ń gbogbo sùúrù lérè lè lọrin dádì mo kí yẹn káàsán ẹ bá ń kí mọ́ mi iṣẹ́ olúwo òkú ní tọwọ́ yín bàjẹ́ láṣẹ lẹ́dùá ọ̀túnba lẹ́ka àjàdì wàsíìrì gbogbo òsèré gbogbo ìlóòbù kọnẹ́ṣọ̀ kí ló kẹ̀dẹ̀ ṣẹlẹ̀ kí ló kẹ̀dẹ̀ dé ẹ ti kọ̀nẹ́ẹ̀tì wotowoto ó ti di woro sí woro níbẹ̀rẹ̀ sísìn ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ o diakoni adeniyi láti ní ìjọ àláfíà olúwa baptist church èyẹ ní gbogbo òsèré nílé ìlọrin kí ló ṣẹlẹ̀ kí ló apò wọn ní nóbì chọ́ọ̀chọ̀ọ̀chọ̀ ibi mò ń lọ rèé o ṣe rí àdé àárín gbogbo mọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù brighton ìyẹn carlos baleba wọn lẹ ti balẹ̀ ẹ ti bà lọ́mọ yẹn kódà iye owó tó jẹ mílíọ̀nù lọ́nà àádọ́rin pọ́ùn mílíọ̀nù lọ́nà àádọ́rin pọ́ùn 70 million pounds ó lẹ́kọ́ lórí ọmọ yẹn fẹ́ẹ́ fi gbé lágbètọ́ pátápátá porongodo kódà ó ti wá túmọ̀ sí wípé andrew santos yuri tolisman ti mọ́ carlos baleba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n dúró gidi gan ìyẹn láàrin gbogbo ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ní sáà ìgbábọ́ọ̀lù tí àwọn títí tó ti ń lọ lọ́wọ́ ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ẹ ti ṣubú lónìí òkè kòkó sí wàhálà ẹjẹ́ a máa wò ó bọ̀ ó dá pápápá ẹjẹ́ ń kúrò lórí ìyẹn kí n tẹ̀sàgbà iwájú nìyẹn o liverpool wọ́n ni wọ́n ti lọ ń béèrè ọ̀rọ̀ lórí hendrick látinú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid àwọn ọmọ galactico wọ́n ti ń wò pé kí ló máa ṣẹlẹ̀ ṣé kán wá gbé ni ẹ mọ̀ pé wọ́n fẹ́ gbé bradley bakula náà ẹja máa wò ó bọ̀ ṣá fèrèsé ojú ọjà ní mídòmídò ni bákan náà chelsea ń retí kí asọ́bìà kí wọ́n kó ọ̀fà wá o eléyìí tó tó bíi mílíọ̀nù lọ́nà márùndínláàádọ́rin pọ́ùn 65 million pounds lórí nicolas jassy ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè senegal yẹn tó jẹ́ ẹni ọmọ ọdún márùndínlọ́gbọ̀n kí asọ́bìà lè wá kó 25 million pounds lé lórí ṣá ẹja fi yẹn lẹ̀ náà ẹjẹ́ kí agbà ẹja kúkú mú ìlànà
1: náà àsìkò òpin ọ̀sẹ̀ yìí yakub bẹ̀rẹ̀ sí tuntun ọ̀dọ̀ kan wà lè kàn jáde ṣé lásìkò náà ṣe bẹ́ẹ̀ fẹ́ dé ni.
0: lọ́sẹ̀ tó kọjá
1: ni táà ń pèsè mọ́ ìyàlókù báyìí yàrá mi gbé ní sọ́ọ́
0: àwọn vandasa tí wọ́n wá gba sẹ̀mú náà báyìí
1: ìyà tó pọ̀ ni ó jẹ man united.
0: You say what?
1: Arsenal ò ní man u ò ní ayé wọn lọ́rùn. Ṣé ẹ̀rí ẹ̀fọ́ lẹ́yìn wọn lónìí ni?
0: Ẹ̀fọ́ ẹ̀wà ẹ̀bùn ọmọ
1: ọmọ gbogbo. Man u ò ní heart wọ́n ní ẹ̀fọ́ wọn láyé wọn lọ́rùn.
0: Wọ́n ṣàní lọ́ọ̀dù.
1: So on the excuse o lo okun wa o lo mbemo o lo kile oruko re captain won yi gbogbo won lo
2: Fernandez
1: won lo lo o so o to lo heaven bi o se rorun to lo heaven
2: e di ogo donut gan o gbe wole
1: o gbe wole so heaven ati mi lo mo ka na gba eyin sugbon nkan ti yiwo
2: so ki na ro bi pe isoro mayu
1: se ri emi ti so fun ko mayu o le bo se na won nisin o lo le pe ko je blessing disguise for mayu to kawo lo jawe olibori inu board o ti do pe awon ti de sugbon kini ni se o ye ko si won gbere papo ni se ni pe n ta won ni le yi o ko kan ta nso yi o kan tete ko wo jade kan lo ra player tori pe
2: player wo lo tun be loju gba ba ta ba musa ko tun ta musa ko si sakusa ni lojo bi pe ti bo loku le bayi
1: oro to si wa nle yi o si ka jo gbe won eno pe ko to ko gbe je en do ko nu eno kan lapa bayi oni ni 21 22 22 that on the one ni
2: she striker ni ki won lo ra bayi
1: won ni only the eyin won de ni de arin now loju temi o even won ti de aye lo si wa ko ti lorun
2: so omo kekere ni
1: eh eh so do lo de
2: eh so di last season ko ni won introduce ni labe she amorin ko lo introduce
1: ni delete se leleyi kan gba ti o de tori injury lo ni injury lo la bi e pa koko je
2: Martinez o jo bi pe won lo ti de sugbon ko ti
1: fit dada eh eh so ultimately pe won need at least central defender kan then egbe yen na emi o ro bi da lo ti o what standard man you sorry to say
2: o dm ni kaleba
1: eno kaleba kimo da so dibe kimo so da lo
2: okay
1: mi o ro bo what is that then what is what yen na o na need the backup apart from da lo even when look sure o na need the backup so emi ro pe o ye ki man you know then arin na awon talisman yen na talisman won si dada lo loni ba ko to wa se bere season ni ba to ko won ti wo pattern man you dada tori loni amid with man you flat but pe man you lo
2: man you gba ball
1: gba ball e ha be ke be se mo so na ni eruku go e won ni eruku go kan ni man you do the playing
2: all cities do the scoring
1: so what's your reason so what le you put boy mo ro pe ye ki man you si ra yan si do na ka ko ma lo won e loni ni inu am about the money pa won ti de so won ti de ona won si ji o kan lo ra player si oruku la go to aso gbe fun man you the arsenal ka mo je lo ko sawe ti won
2: ko sawe ka mo je on lo ko sawe
1: sawe ka mo gba do lo
2: ti o da
1: chelsea lo ku ka won mo ra
2: chelsea o di monday a pelu fulham
1: fulham eh
2: ni o jo ko jo ara won e yo wa je alonso pelu abelu
1: abelu
2: e ro pe ngba ti alonso lo ni real madrid abelu agbase ngba ti oro tun
1: o to pade england bayi
2: o to pade ni
1: so alukuma de meji won pade ara won
2: pade ara won
1: eh mi ekan ekan na ni so ka won mo ra o
2: o da ko si wahala e je sare. le wa won update to tun bele pepepe pa pa julo awon fese won se tin lo lowo o ti wo na won gbegbegbe everton team se kini ya o ti je kini ya fun ipa gbagbolu crystal palace pelu emi ayo kan dondo lowo ta wa yi ipchi pelu sunderland won gba omi alayo kokon 43 minutes ti lo laarin won ba ko na iko gbagbolu nottingham forest pelu leeds united odo odo won si yi taya laarin ara won ni o to ba dide de agogo manu abo o ni ko gbagbolu brentford pelu tottenham je won ma koju ara won ninu idije league won lori lede faranse lori lede france les pelu iko gbagbolu austria dide agogo merin koja iseju medogo ni won jo ma mu nkan le laarin ara won agogo mejo ku iseju medogo awon fese wase ti o waye re ninu idije league won lori lede faranse limas pelu brest yo koju ara won nis pelu lorient yo koju ara won to lis pelu olympic lyon yo koju ara won to yes pelu iko agbagbolu paris paris fc yo koju ara won bo se je niyan lapa ati beyen de wa fe gbo ninu idije syria lori lede italy niyan inter milan pelu monza yo koju ara won dede agogo maru abo ni yo je pelu dede agogo maru abo n bakan na oni udinese pelu como ti won jo ma wo ra won loju loju to ba dede agogo mejo ku iseju medogo genoa pelu napoli yo koju ara won parma pelu cagliari yo koju ara won o je je niyan lapa ati beyen lije la liga domido la liga standard niyan lori lede spain dede agogo merin to n ku pese pese bayi o ni athletic bilbao yo koju iko agbabolu sevilla bakan na valencia pelu celta vigo o dide de agogo mefa abo dede agogo mejo abo o ni espanyol pelu awon omo galactico real madrid yo jo ma lanfani lati koju ara won eja si oju opole
1: awon omo mi ti de moje o do mi fun won loni o ba oja ticket awon eyan
2: o ba ticket je o
1: inowo je ba le
2: I'm
1: a big man, you tell you. One will you in you. You want for one. Then, as they pay man, you the sweetest. I'm going to go.
2: I'm going to go. Zero ne 1-3-6-5-5-6-9-5-2 aye si wa fun yin lati to top 5 fun yin o a ti le fun yin laye top 5 fun yin
1: ti to tomo tomo yin top 5 tele tele bi awon le to won le tero
2: won le to ero pa
1: to pe aye o mi ti gbe won lo die die bayi ya din je
2: won sha le fi yan george sha
1: eh ah ibere na ni
2: first match
1: e was tin is about 3.2
2: one
1: in 7 points lati escape relegation won be awon ti bere nsin
2: won ta ba n wori tabi bayi won gbodo wode
1: second
2: second
1: what do I talk for no so what do I talk for
2: second you know brother
1: why so what table is my what do I the last four
2: Hello. Show your logo.
3: Logo.
2: Who call you
4: bullet
2: pay?
4: Daddy
3: Jamangara
4: and Ladisan. Okay. Oh, okay. Oh, you okay, dada. I'm gonna look at any champion. And dada.
3: My,
4: ah, o si agba kan.
2: Eh, yo go mo duko.
1: Eh, ma stand ni se. Ke la la se ya. Se I stand ni se wo e mo sako bayi. Ke mo padiwo sita.
2: Ah, don ma je ti nu.
1: Eh, e le re bayi.
2: Come on for you memo.
1: So so ka ma yule na ile so mo bayi.
2: Yo da ja we ni to wa me. So ya logo.
3: Logo.
2: O ko yin bullet pe sa.
3: Leader
2: lati yagbayere. Leader gbayere, awon ti gunners.
3: Gunners for life.
4: Ele mo ton so bayi.
2: Awon jagun gbadde.
4: Awon English champion.
3: Awon win champion. Awon
4: ta wa lucky bayi.
3: Number 1. Ma wa ra bi
2: lábẹ́ olùkọ́ ni Michael Carrick
1: alẹ́sọ́kọ́ torí pé kìtìmá mẹ́ta ló ti dáadáa ṣùgbọ́n tó wà mẹ́ta ni pé wọ́n ní tẹ́yẹ̀ ń se tó fi la ẹ̀rọ ìsìnjá tó bá sọ́ra ó lè mọ́ fi la òjò ìjà lọ́dún so máa yìí náà ni pé sẹ̀mí kò tó sẹ̀mí ni so èyí tó ṣe láàsì àyẹn ó ti di oṣù so kìtì pé ó jẹ́ fúlùkù bọ́n tó nídìí ní sáàyè ni kí máa yòó fún.
2: Sóyà logo. Bàbá Chelsea.
5: Òhun tó yẹ kí wọ́n tètè lọ ṣe ní kí ọjà tó parí ìsinmi Curtis lọ wá àwọn pílẹ́yà tó bá ní bóyá back ni o center ni o forward front ni o ká tètè lọ wá ara ní ìṣe kíákíá tó yẹ wọ́n sí nìyẹn. Àgbà èmi mò ń kí ní ẹ̀yìn adaka lánàá.
4: Ok borí. Ẹ ṣe
2: ẹ̀kú ètò. Ẹ
1: ṣeun dá mi. Ìmọ̀lẹ́pọ̀ ti fẹ́ fún àyùrí Jesse lọmọ nlẹ̀ o. Jesse lọmọ nlẹ̀.
2: Ṣé kan wá kó Badashile ti lọ
1: agba oke o ti lọ ohun iwoko ti lọ rahun jẹsi lawọn ọmọ tẹlẹ tẹfẹ ta
2: ṣe kan wa gbe disasi lẹsọ jackson
1: disasi wa nbẹ
2: o tẹ pe o jọ bi pe ṣe Leeds United o jọ bi pe wọn ti fẹ gba Mikhailo Modric ni ayalo tori pe ṣe o fẹ ta
1: kasta tete mura kan ma yo tete mura si iru disasi iru mudamo diti e kan re ni ni o so je
2: abilandelap
1: o so je fun tan lo lo onefun jina
2: landelap si re striker ni o
1: striker ni e won ran kan wa lowo ati ewo tan lati o ti o
2: Benjamin Sesko
1: tan lati o ti o ti o to le score gan kan kan ti se tori
2: Etumu 09136556952. E show the day di meji pemi sire mo ri yin be Lukman Fawaz e show gan Olasunkanmi Adigun mo dupe Babatunde Rilu Babatunde Rinu Walu Lai kule e ma binu bi ba se pe show your logo
3: logo
2: o ko yin bo le ti pe
3: Rafi Omoladi
2: lati isale aluko
1: kona
2: si ni won
3: ayo
2: bakale mi
4: o ara o mo yo ama yo pe lori kilo se won
3: awon ni pe eh olopo se ka fi agbere o
4: ami o adu agbada bu adu agba ni agbadua ni o
3: oni alabe ji mo jo ba da alabe si
4: be ni o si ti ba da ibere si lati mo
3: oga o awon de lenu won de po awon la le gba sina ko be
4: awon na won gba league gba da
3: Champions
4: League
3: awon la won gba league
4: e no do ro fo
3: awa so fun won kini kankan so lo mura ni adu amini ko du ka se ba pade Champions League adu amini ngba ni
4: ah kilo de efe fun meje ni
2: league face e o le je ke tete pade te ba te ma pade o ma to bi quarter final
4: pade ni se jina
3: ko wa ko a gba bi da ali bi ye
2: oda ko si wahala
1: awon ma ka awon tan fuke won bu na fuke bu res
2: lara won
1: awon tan gba gba le lori
2: oye àwọn afẹsẹwọsẹ tí ó wáyé lọ́la nínú ìdíje líìgì ọgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì england brighton and hove albion yóò kojú aston villa bákanná manchester city pẹ̀lú bournemouth yóò kojú ara wọn ìfẹsẹwọsẹ méjèèjì dédé agogo méjì ọ̀sán ni ó wáyé tó bá wá di dédé agogo mẹ́rin àbọ̀ super sunday láàrin newcastle united pẹ̀lú liverpool yóò wáyé nínú ìdíje ligue 1 tó bá di ní tomorrow anga pẹ̀lú lille dédé agogo méjì ni ó wáyé nílẹ̀ avril pẹ̀lú monaco yóò jọ máa kojú ara wọn dédé agogo mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún dédé agogo mẹ́jọ alẹ́kùn ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún oní rennes pẹ̀lú paris saint-germain yóò kojú ara wọn nínú ìdíje serie a lórílẹ̀‐èdè italy
0: o ba dide de agogo marun abo awon fese won se meji ti o wa yere venezia pelu lis yoko ju ara won ronio pelu iko agbabolu juventus yoko ju ara won de agogo mejo ku iseju medogo atlanta pelu sasolo yo jo ma su laarin ara won o won jo soto bi won ti o le danjan torino pelu esimila awon agba o jo ma koju ara won lapa abe yen nenu dije ti la liga nko Atletico Madrid yo koju ikọ agbabọlu Villarreal ti agogo merin ni o waye Getafe pelu Racing Santander yo koju ara won dede agogo mefa abo dede agogo mejo abo ale oni eche yo gbalejo ikọ agbabọlu Barcelona wo se je niyan ta lo tun wa nbe so yo logo
6: logo logo
0: o ko yi bullet ti pe
6: oruko ti mi Abdulaziz Falagi lati Orombo
0: lati di Orombo
6: beni
0: okay ikọ agbabọlu le batu
6: ah up to Chelsea
0: en ti Chelsea
4: ida mo yin o pe ni
0: to ba di Monday a mo kan te gba
6: awa la gba cup sisi
0: eh cup ewo nbe
6: je di Monday
0: cup ewo nbe
6: aliki
0: okay
4: league okay se tin glad abi okay
0: mo ni pe game be pe cup wo ni boya cup oni ke abi onirin abi oni
6: glad ni kala wa sisi
4: be ni e ribu ten lo
0: be
4: ni
0: yoda
6: yeah
0: ko si wahala ale so be ko si wahala o kiki ola azil lati ilu eko aro mi sale gbelegbe la won ti ganu si owo edu lati ogbondoroko e se mo dupe mo mo lori mori yin la pabe oro lori juna nabares Diego Simeone to je oluko ni Atletico de Madrid o ti fi we pe o la laye ajo ma gba fese won se tojo tuni ni ele to tumo si we pe o ya ke lo gboju ka gba le se gboju ba gba julo eyin ololufe ko agba bolu Arsenal nitori pe Julo Alvarez to ba di lola yo gba bolu o eyan fun ipa agba bolu Atletico de Madrid o je je niyan ko bejo de eje tun we ni to wa nbe so yo logo
6: Logo.
0: O ko yin bole ti pe.
6: Olayemi lo pe lati.
0: Olayemi lati bole pe.
6: Lati oke
0: oye.
4: Success man you.
6: Ah, thank you mi.
0: Okay,
6: I
0: see. Okay.
6: Ah, adi fosheta, chances fun ba you.
0: Eh, osele vita. 50 million pounds. Ko kere na lo to. Eh, so pe? Kan wa gbe to se adara bi oyo kan wa gbe disasi
4: lafia to lafia nko lafia nko
6: lafia
0: na wa lo adi dollar ati
4: dollar ma awon yin ti gbo ba hun
6: awon ti ma wu ma ko de lo tele super league
0: okay sugar ja
4: sey super league to kan mo gba league
0: ko ye mi okay en na o mura si ti yin bai
4: everyone le
6: I
4: go da
0: ka nso ka
6: relegation.
0: Ah, akile de. Ka ta nso ka relegation.
1: Awon te fe te gbe je fi gba league ni pa yo fi gba league. Eyin Olorun Olorun number le.
0: Olorun number le won lo to.
1: Da sasi. La fa to la fa le fe ko fun man you. E je fe ran won. E fe ko won lule ni.
0: To ba logo te fe ba wa so lori to show your logo fun ipolowo oja tabi ohunkohun ele te ba fe ba wa so ero bani soro te le pese papa julo en te ba mo pe ele yanana ere idaraya daada ero bani soro te le pese leyin eto 081 34 29 34 24 ele message na lori WhatsApp pelu number yen Oloye Fadipe Abolarin Sunday lati Eleko ni won ni up Chelsea won ni please tell Mayu and Agba team to come and buy player of Chelsea for league FA and Kani Ola no o be gba trouble
1: awon ni de lodo won
0: eh ni de lodo won o pe ton tin fun yin lo mo na
1: a mo riri won
0: Christopher Ikuku
1: won ti se
0: eh police
1: GPS wa de
0: o to be e jambo
4: ma to kule
0: logo ko yin bullet ti pe
6: please lo se o data
0: data
6: united
0: okay
4: e ku ya ni e pele
6: yo se keka
4: wakan e pele se ti jeun
6: mo ti je mo wa oke to ni ba fe ko yin yo te si mic ye lo lo ti se o to se le isi a te si mic mi
0: okay
6: ati ko te so fun gbogbo a tin du anu gbogbo eni to bere òun la rí àmọ́tẹ́ ẹni tí ń bọ̀ ibi tí ó da làwọn sọ ẹrú wa kà ṣe kìnní kan wa ẹjẹ́ kó dà rìn náà mọ̀ bá ti fẹ́ra wa fásí àwọn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni
2: kò sí wàhálà ẹ ṣeun musubaudeen sulaiman ẹ ṣeun adúpẹ́ liadi ayangoke láti ìjẹ̀bú ugbó wọn ní ká má dá wọn ọmọọṣẹ́ sí òun lóhùn ó dà àmọ́ nǹkan tí àfẹ́ fi dá wọn àgbà ẹjẹ́ máa lọ
1: ní. lápapọ̀ lẹ́jọ́ monday bá ti jẹ́ kan ní fòwò náà fòwò ẹ pẹ̀lẹ́ ẹlẹ́fẹ̀ bẹ̀rẹ̀ sísìn yìí tó dé láàmọ̀ ẹ tó bọ̀ ló mọ̀ láàsì mọ̀ wọ́n lójú tó tí rọ̀ tí ò dá ọlọ́mọ yẹn tí ó padà padà
2: bó ṣe rí gangan náà nu ẹyin tèmi ẹ wo ẹjẹ́ a máa ṣeré ìdárayá dáadáa ẹ má gbàgbé lẹ́yìn ètò 081-34-29-34-24 kíyìn o ayọ̀dèjì ayọ̀lá ay sport olókìyìn káyọ̀ aláyọ̀ kápàdé ní rí kámádù olódì lẹ́yìn ara wa ìpàdé ó dọjọ́ ajé monday dédé agogo mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láàárọ̀ òun ni a ó pàdé lórí ètò lagbo sport merci beaucoup ó dàbọ̀.
7: Ilorin City, are you ready? Empire City Festival, don't they come on? Ogbonge celebration of culture and lifestyle in Ilorin. This one go loud, because na Jumaf Homes and Properties, where they sell correct documented land for cheaper money, eh? They organize this event to perform live at this Empire City Festival. Nice, Alakwa Meji, Saga Adeolu, Modola, MC Any Drums, our brand ambassador Gabriela Folayan, and your favorite influencers could they there live. Art exhibitions, Orishirishi Games, and a real estate expo. Boshane Nyafunyafu. Talent hunt go there, and you fit win up to 1 million naira if you get better talent. Empire City Festival comes up on Saturday, 5th September 2026. Time 12 noon. Venue Empire City Estate along Amoyo Road, Ilorin. Ticket to logistics so now free for everybody. Start registering now for inquiries, partnership, and sponsorship. Call 0816 443 8755 or 0808 473 2369. Empire City Festival, 5th of September at Empire City Estate, Ilorin, powered by Jomav. Nomi Samu, Igo Loud.
8: Wow! Ewa jadun itowo didara ti New Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igo ni milimita igba o le mewa. Ti o si kun fofo pelu vitamin C, DHA ni eyi ti ma mu opolo ji pepe. Ti o si tun se ara lore. O tobi si, o dun lenu be, o tun ki popopo. Bobo 100, asara lore didara fun ogbe re.
9: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
10: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
11: The Diamond Topic Jams.
12: Yo, check this out. It's time for the countdown, man. Let's get busy.
13: Now, counting down.
11: Topic Jams.
14: Time to start that countdown.
11: Big songs.
15: Big hits.
16: Checking out the countdown.
11: And the ever bigger network. These are the top 8 songs.
14: Count them down.

0: Touchy, touchy, now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
1: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
2: Nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin, akinyin, àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Àtúntò jẹ́ tí ń gbèsè tó tún rinlẹ̀ dòdò.

ọ tó jẹ́ pé a wà ń lé àbátàwà ní apá ibì kan tá a lẹ rédíò métí ó ti yẹ yín lápá ibi tá a wà yẹn tá a sọ pé tòyíya àti ẹ lè fi ṣeré sẹ ṣebí nípa òfin ni ẹ má gbàgbé pé wọ́n ní ẹni mo ojú ògún báyìí nípa bìíní rè àwọn tó bá bọ̀ nípa òfin dáadáa la máa ń lí lórí ọ̀fẹ́ láti gbé wá sórí ètò fún ti tòní a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lónìí apá abo là ń yẹ̀ lọ gangan kó jẹ̀ẹ́dí pé a tó fẹ́ wọbi tá a fẹ́ wọ̀ ẹ wá ń wo gbóhùn bọ̀bọ̀ ló ń já lálálá báyìí lórí ìkànnì wo rèé ìkànnì eléyìí là ń pè ní diamond 887 fm ìlú ìlọrin lápá bí náà látakàn mọ́lẹ̀ sí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa bá ti máa ń sọ lórí ìkànnì wọ́n ní pé tọmọ tẹ́ ń ríhun ó tọmọ jẹ a sì dúpẹ́ pé bá a ti ń jẹ́ náà lọ́run jẹ kó yó wa so God be the glory lọ́rọ̀ tiwa o precious afolabi olóko tèmi jọ fresh ba ba o. Onáàrọ̀ tá a fẹ́ yẹ̀wò lónìí kó tó di pé máa ọ̀nvéèlì agbẹjọ́rò wa fún ti tòní. Ọdún náà ni wọ́n wọ́n ń ṣàmọ̀ fúlùkọ ẹtí mọ bó ti máa ń lọ bẹ́ẹ̀ dáadáa. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fẹ́ yẹ̀wò lónìí a ń pè kankan ní Operation Velvet tí bàbá fi sílẹ̀ látòkè lọ́hùn IGP Ọlátúnjì Dísù tó sì jẹ́ wípé wọ́n ti fi kalẹ̀ báyìí. Òun náà ni bàbá tàwa náà ń bí báyìí CPTR nìkan pàtàkì lápá bí ojú adékèmí táwọn náà ṣe kíni tán fóònù tẹ̀lú ní oṣù táwàá lọ́dún táwàá August 18th bí ọjọ́ bíi mẹ́rin sí márùn-ún ni wọ́n ti gbé operation ìkalẹ̀ kí ló dẹ̀ wá ní ohun tó fi ṣe pẹ̀lú a rí pé delta náà wọ́n ti bọ̀wọ́ dùn látọ̀dọ̀ tiwọn náà àti tọ̀dọ̀ tiwa náà lọ́dọ̀ wa ń bè ẹ wá jẹ́ ká wá wo kíní ní ohun tí òfin rọ̀ gbà yí ká nínú ohun tá a fẹ́ yẹ̀wò fún ti tòní a ní oríṣiríṣi ọ̀rọ̀ náà tó ń jà rìn lórí ẹ̀ èyí tá à ń pè ní kí la lè pè ní traffic enforcement law èyí tí bóyá wà lọ́ndà constitution a máa wò tó bá wà lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà a máa wo gbogbo ẹ̀ lọ́kàn kejì àwọn agency wo náà ni ó jábí pé agbára wà lọ́wọ́ wọn láti lè ṣe kíni láti lè jẹ́ kí irú enforcement tán gbélẹ̀ náà kó lè máa ṣe kíni kó tún máa gbinlẹ̀ sí láàrin àwọn awakọ̀ àtàwọn tó ń lojú pópó gbogbo ẹ̀ pátá láyẹ̀wò lónìí tó ẹ já gbé bàbá wa sórí ètò barrister paul ajiroba irọ́ má jẹ́ sọ barrister o irọ́ lawyer paul ajiroba bó ti yẹ ká ti mọ̀ sọ́nà nù ó ti yẹ yín dàbó yẹ ká ti mọ̀ sọ́nà agbẹjọ́rò náà ni wọ́n alórí ọ̀fẹ́ láti pè wọ́n wá sórí ètò lónìí ká wá mú gbogbo rẹ̀ ní pápápá lọ́kọ̀ọ̀kan léjèèjì gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ lẹ́ṣọ́ra wa àbí tíṣà wa nú kíláàsì fún tètè tẹ̀ní àwọn náà láàpè tí wọ́n ní pẹ́ ṣe kíni kán darapọ̀ mọ́ wa lórí ètò ẹ má kúrò ńbẹ́ o a ṣì ń ṣe fàájì àtúnkẹ́kọ̀ọ́ lọ lọ́wọ́ báyìí.

0: yesu baba ti gori ate eto baba o
1: to mo kyen agbalagba o
0: ni bo bele ti ragba ji
1: iro o e da wo wa dagba o
0: e ma bi nu mi mo mo je
1: e ma
0: bi nu mi mo mo je e seun e ka bo sori eto wa agbejoro amo na ni Paul Ajiroba e ka bo sori eto le kan si sa
1: mo kiyin dada
0: mo
1: ki awon to nbo wa na ni bi to tin gba pe a ku ogun ose
0: mo
1: wo se opolopo laye lagbara lo
0: ami
1: eno ku eto yi na ba
0: adupe
1: fun afani te fun wa
0: ibe
1: ti afani te fa awon kan na lati le ma idowo ni ki lati le ma la won loye
0: eyo
1: lori kilo fi nwi loro orile opoloko lo ma npe pe se kini wa ni o exist se wa nu
0: ah
1: mo lo wa o
0: mo
1: lo mo la ti ti today sale bai
0: ti today sale boko
1: so mo la ti ti wa ti so kankan bo mo kinga
0: o da bi jollof ni won ni awon iya wa ni o ton ma wa kissing dada won ni se sa airport jollof o ma duju nkan mi lo oni sa le port jollof lo dunju emi o wa mo o sugbon to e ja ma beto lo awa na ma dupe lodo teyin na pe gbogbogba na ta nori ofe ati le ma pe yin eyin na e se kini e pon wa le bo je ba tin pe yin bayi na leyin na nda wa lohun e ka bo sori eto le kan si ni papapa ka ma da wo ro were ju lori oro ta fe yewo ni ojo tito ni o se koko o se pataki ni August 18th ni won fi kini lele o ti wa ngba kan ri sugbon won tun ti yewo won si ti buwo lu gbogbo awon commissioner of police lu yin oride ide ni gbogbo ipinle patapata na lo ye kan ti towo bo sugbon lodo e ta wa na mo lodo ti wa yi ati ri pe delta asi ti ri pe ti todo wa na ni Kwara state na won ti ba wa se kini won ti ba wa towo lu oju ade kimi adupe lowo ta won na to a wa fe wo gbogbo e won pe kini ni Operation Velvet eti oni fi se pelu traffic law ofin to ro mo oju popo awon to nloju popo awon tin wako awon ton rina awon ton wako to je pe won wa ninu oko na ni gbogbo re patapata la ma wo olokada oni moto machine alupupu ati bebe lo won wa ni pe ofin o ti fe di ohun ta le pe punishment ma wa fa won to ba ru ofin sugbon e je ka wo ko to di pe a wonu re lo papapa kini itumo ta ba nso nipa traffic law enforcement abi traffic law kini itumo e je ka wo iyan ofin oju popo so wa ni constitution adorile de Nigeria to ba wa kini itumo e
1: eseunga
0: yes sir
1: seri ofin wa 1999 constitution o ti fa yi ba pe omo Nigeria ni eto lati ni kan ta npe ni movable property or immovable. Now, section 43 is on the immovable property.
0: Okay.
1: Only I want Katali.
0: I want to be.
1: Of the constitution appellate ni moto enega je fin se yejo kan pe nigba mi moto kan to je movable di movable o wa re oni to ba gori odo nko
0: o di movable nu oko wo ni gori odo lagbara ona eh o wa o ma se
1: no section 44 sorry the move
0: okay
1: ti oko ta nso e wa nbe
0: okay
1: ibe lati wa derive with the idea of traffic and traffic laws
0: okay
1: traffic law wa pin sona meji Nigeria
0: okay
1: alawon ti alawon agencies to enforce traffic law ni federal roads federal highways awon ni federal road safety corps then any our state law enforcement agencies
0: na
1: la ma pe ni Kwara state an pe ni Kwatuma
0: Okay.
1: Eko anpeni Lasma.
0: Lasma.
1: Awon force ni state road. Mi me kata won da state
0: npeti won. Asha mo ti wan bi.
1: Ben so. So awon ye ti Lasma Kwatma. O lo enforce ofin oju popo na Thomas traffic law.
0: Okay.
1: Ni oju state road.
0: Okay. Awon oju popo ti ipinle.
1: They are on federal road safety call. I only over on a federal highway.
0: Okay.
1: Federal highway. First length one.
0: Okay. Yeah, sure.
1: This is one Jorana, but if you talk and Rossi or Loshikini, oh, yeah, to that because he is a lecturer at State University. O je lecturer ni federal university mo pe syllabus kankan na ni wa wa ma lo ya to kan ni pe
0: abi ka gugu so pe ise kan na ni ise won
1: ise kan na
0: sugbon ibi jurisdiction won o ya to
1: oloya be na la kan le se
0: afeju. Okay.
1: Now mo kan fe so history there.
0: O da o baba
1: to ra won kan le so pe se awon olopa na won ma enforce traffic law.
0: Aha.
1: You should know if you want. Before I cut down federal road safety call, there is a department in the Nigerian Police Force only oversee the is a department. But the agency in Bayer.
0: Okay.
1: Law oversee federal traffic laws.
0: Okay.
1: I think by Bangi download the locate federal road safety call to your as a department as a unit
0: nigba
1: la gboropa ko to wa so the agency but notwithstanding olopa na she in power to enforce traffic laws.
0: Okay.
1: Yeah, by law section 4 of police act won she ni won she na power
0: ori ofe un agbara un.
1: That
0: is Shakusu, okay,
1: Eshion. Of the police act. Now, but we are now, Ogbon Gori Ogbon, Imong Gori Ma, we pay federal road, Otinwa, state road, not
0: Otinwa. Oh, not Otinwa.
1: Eje ka wan state na kriti, awan state,
0: Titi Wan.
1: Titi Wan, no, nubu ba, dia last month wole, quarter month wole, ati bebe.
0: Okay.
1: Ben, historical background, the traffic law, traffic enforcement agencies.
0: Okay.
1: That's section 44 of
0: 1999 Constitution to relate the Nigeria.
1: Bẹ́ẹ̀
0: ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ a dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń fún wa náà bẹ́ẹ̀ ṣe ń fún wa náà yẹn náà a máa fún wa ní ohun tá a lè pè ní àfojúsùn sí bí a ṣe ní ìgbékalẹ̀ rẹ̀ tó ṣe wà lórílẹ̀‐èdè nàìjíríà àti ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan historical background yẹn náà ó ṣe kókó ṣe pàtàkì bàbá ni kàwé tó fi túmọ̀ sí pé bó ṣe ti federal bó ṣe ìjọba ti federal àti ti ìpínlẹ̀ gbogbo wọn náà lọ ń wá láti wọ́n máa ń sọ pé safety first ìyẹn náà sì wà lára rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó jẹ́ pé tọ́n bá fẹ́ travel láti ìlú kan bọ́ sí ìlú kan mọ́tò náà wọ́n á wọ̀ a sì ń ra àwọn nǹkan kan náà ìjàm̀bá ti ń ṣẹlẹ̀ lójú pópó táwọn èèyàn máa bèèyàn pé ṣé àti ẹ̀ ra àwọn road safety ni o ṣé àti ẹ̀ ní àwọn lastman àbí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kán mójútóró àwọn nǹkan kan báyìí láfi rí pẹ́tọ̀ ìjọba náà gbìyànjú títí wọn láti apá àtọ̀dọ̀ wọn bẹ̀ tabá ní ká tún wò dáadáa òfin ṣé a lè sọ pé ó kàn fẹ́ fi ara ni àwọn tó ń lojú pópó bóyá àwọn tó ní mọ́tò ẹ má gbàgbé àwọn mìíràn ti ráwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n máa ń sọ wípé kò yẹ kí àwọn ọlọ́pàá ń gbà mí kọ́ máa bèèrè tinted permit o àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ mí gan wá tiẹ̀ bíi pé ṣé o ní fire extinguisher nínú mọ́tò ẹ àti bẹ́ẹ̀ lọ àti wá máa bọ́ sí wípé ṣé a lè sọ pé bí ìnira ló máa jẹ́ fún àwọn ọlọ́kọ̀ lójú pópó ni àbí kí ló dé gangan tá a lè sọ pé ókè o ìdí rèé tí ìjọba tán fi gbèrú nǹkan báyìí kalẹ̀ pàápàá jùlọ ní ti àgọ́ ti àwọn ọlọ́pàá lápá àtọ̀dọ̀ wọn ń bẹ̀rù ṣé nira ló fẹ́ fi ṣe fáwọn tó ń lójú pópó ni tán lọ́kọ̀ lójú pópó.
1: Ẹ ṣeun gan. sẹ́ri kò sófin nàìjíríà tó fi ìnira náírà lù bí orílẹ̀-èdè ṣe wà olófa olóma ń dìtámì àpúròjù òfin.
0: Ok, borílẹ̀-èdè bá ṣe rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok.
1: Má dẹ̀ ìrìnà náà fún
0: mi. Ok.
1: Ọdún kan wà tí a lórí ọ̀fẹ́ àti lọ sí Ghana.
0: Ok.
1: Ṣé mo gbé tí a bá rí traffic light tó bá tan red. Ìtumọ̀ red ni pé kò dúró. Tó bá ti ń tan yellow pé máa rẹ́dì àti move. Tó bá ti tan green, ìtumọ̀ green ni pé ó yá ẹgbẹ́ra. Now, do you believe me? Alẹ́ ni mo ń sọ̀rọ̀ yìí.
0: Ok.
1: Alẹ́ ló ṣẹlẹ̀ bí around 10-11. The traffic lights ó tan red, ìtumọ̀ red rẹ̀ nìkan dúró lálẹ́. Do you believe me pé non àti ọlọ́kadà àti mọ́tò everybody dúró mí ní lójúmọmọ o.
0: Lálẹ́ lẹ̀ ń sọ yìí.
1: Lálẹ́ bi tẹ́ ọ̀ pé lálẹ́ everybody
0: ṣe lọ sí ọ̀gbìn. Ẹ̀nà ojú ó da gbogbo yẹn.
1: Bẹ́ẹ̀ wá mú wá sórílẹ̀-èdè Nàìjíríà. Kí traffic light tan red. Kí Kwatma àbí Lasma abọ́lọ́pàá kó tún náwó sókè Nàìjíríà. Lágbo mẹ́jọ àárọ̀ ẹgẹ́gẹ́ tí mo sọ tó má ti rí pé oní ọlọ́pàá yìí àbí kí ló ti yírùn síbòmí báyìí kàn rí tí ọlọ́kadà ó kàn wọ́n
0: ní
1: mo yọ
0: fúrú ni.
1: So orílẹ̀-èdè àbí society ṣe rí ló ń dìtámì àgbékalẹ̀ òfin tó gbogbo kiri kò sí ni lára ń bẹ̀. Ìdí ẹ̀ ni ẹ rí pé gbogbo òfin wọ́n ń pe kinní kan ní traffic offense.
0: Okay.
1: And traffic offenders. Ó pọ̀ gan yanturu. Kódà èyí tí mo sọ gan sin pé kí traffic warden kó náwó pé kó dúró àbí kó ṣe kinní kan tó bá dúró. Tó bá lọ òfin LASMA àti torí àti LASMA Lẹ́kọ̀ọ́ particularly Lẹ́kọ̀ọ́ tó bá dúró. Your fine is 20,000 naira. But tó bá ti ṣe rú ẹ̀ rí again, fine ò ní jẹ́ 20,000 mọ́, ó jẹ́ 30,000 naira.
0: Tó bá ti ṣe rú ẹ̀ rí,
1: ìyẹn
0: lọ́ fi fà ẹ́ létí ń gbà yẹn.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn.

0: darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Iroyin ekunrere lati ile ise Diamond FM.

0: náà ṣàlàyé pé títẹnumọ tí òun tẹnumọ fáwọn àlejò tó wá síbi ayẹyẹ òun láti má ṣe náwó sí ilẹ̀ńlẹ̀ ló ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fún òun lásìkò ìwádìí náà bẹ́ẹ̀ ni pẹ́lá gbósùbà kárí fáwọn òṣìṣẹ́ àjọ efcc fún ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ náà níbàámu pẹ̀lú ìlànà àkọṣẹ́mọṣẹ́ lágbọn ìròyìn eré ìdárayá ọmọ bíbí ilé wa ní sẹmí ajayi ti fakọyọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí ikọ̀ all city gbá pẹ̀lú ikọ̀ manchester united níbi tí ikọ̀ ọ̀hún ti fi ẹ̀yìn ikọ̀ manchester united gbolẹ̀ pẹ̀lú àmì ayò méjì sọ́dọ̀ níbi ìdíje líìgì tó tóbi jù ní tó wáyé ní pápá ìṣeré mkm lọ́jọ́ àbámẹ́ta ajayi lẹ́ni tí ó kọ́kọ́ mi àwọn fún ikọ̀ all city náà ní nǹkan bí ìṣẹ́jú mẹ́tàdínlógún kó tó di pé ọmọ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún mìíràn nobel mendy náà tún fọbalẹ̀ ìròyìn káàkiri àgbáyé fún tìrọ̀lẹ́ òní ọ̀hún kò ní jù báyìí lọ kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí o àmúwá sí ti gbọ́ yín rọ̀lẹ́ tó ní pé yárí tẹ́wọ́ gba ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí adarí àgbà fún ìgbìmọ̀ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú apc fún tọdún 2027 bákan náà látújẹ́kẹ́ gbọ́ wípé àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ẹ̀rọ àríkẹ́ ti rawọ́ rasẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má ṣe dẹyẹ sí ríra ẹ̀rọ náà o látàrí ipa tí olùpèsè ẹ̀rọ náà kó lágbo òṣèlú bákan náà látújẹ́kẹ́ gbọ́ wípé alága kan lẹ́gbẹ́ òṣèlú apc fẹ̀sùn kan sẹ́nítọ̀ sọ́líù mustapha lórí ìwà ọ̀dàlẹ̀ tí mọ́ ìwà àìmú ìléríṣẹ́ o àtújẹ́kẹ́ gbọ́ pé alága lẹ́gbẹ́ òṣèlú apc nípínlẹ̀ kogi kan jáde láyé lẹ́yìn tí ó ṣàdédé ṣubú lulẹ̀ níbi ìpàdé ìpẹ̀tùsáwọ̀ kan tó wáyé nílẹ̀ òkèrè ilẹ̀ amẹ́ríkà ti gbé ìdá 50% owó orí ọjà lé àwọn ọjà tówó rẹ̀ tó $20 billion tó jẹ́ ti ilẹ̀ canada lórí o lágbọn ìròyìn amúlùdùn àjẹkẹ́ gbọ́ pé pẹ́lá sọ̀rọ̀ lórí ìwé ìpè tí àjọ efcc fi pè é lórí owó níná lójú agbo lásìkò ètò ìgbéyàwó rẹ̀ àtúnjẹ́kẹ́ gbọ́ nírọ̀lẹ́ tòní lágbo eré ìdárayá wípé agbọ́wẹ̀yìn fún ikọ̀ super eagle ilẹ̀ wa ajayi fakọyọ fún ikọ̀ all city níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ikọ̀ ọ̀hún gbá pẹ̀lú manchester united níbi tí wọ́n ti fi àgbà han ikọ̀ manchester united náà ìròyìn káàkiri àgbáyé fún tìrọ̀lẹ́ òní ọ̀hún kò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí kí n tó dánu dúró ẹgbọ́ iṣẹ́ ta ní fún yín yìí ǹjẹ́ ẹ mọ̀ pé láyájọ́ òní lọ́dún 2015 ní àjọ àgùnbánirọ̀ ilé wa nysc kéde rírí owó yá tó tó ₦100,000,000 gbà láti ilé ìfowópamọ́ o léyìí tí wọ́n pín gẹ́gẹ́ bí owó yá fáwọn ọmọ àgùnbánirọ̀ tí wọ́n ní okòwò pẹ́ẹ́pẹ́ tí wọ́n ń ṣe ìròyìn káàkiri àgbáyé fún ti àkókò yìí ọ̀hún kò ní jù báyìí lọ láti máa gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn ètò aṣọ́wájú ẹ̀dá lódù áàpù wa diamond fm lórí google play store tàbí lórí apple store ẹ̀mọ́ wàá gbàgbé láti fi èyíkéyìí ìṣẹ̀lẹ̀ yàjóyàjó tàbí ìṣẹ̀lẹ̀ gbọ̀njógbọ̀njó tó bá ń ṣẹlẹ̀ láyìíká ti agbègbè yín tó yàrá ìròyìn iléeṣẹ́ wa létí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916062756 adéyẹmí adéwálé ni olóòtú ìròyìn káàkiri àgbáyé fún ti àkókò yìí ọ̀làǹrẹ̀wájú oyèwọlé ló tún sí èdè àbínibí tó sì mú wá sétí gbọ̀yìn ẹ ṣé o bí ẹ ṣe ń tẹ́tí sí kàn nìyí tó tàwọn yọ akújímọ̀ akú ìsinmi òpin ọ̀sẹ̀ ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè tó dára lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀
1: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ diamond fm
2: social media Amy Omoyini pretty by me I'm blushing Moshe video yi lo ni lati update everybody as you can see I'm at Bola Kale Street Cherry White House yen legbe gate black yen ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day Moshe man keep fit leleyi e reshape me

Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry, èyí tí ó wà nílùú Ìlọrin ní Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ òun ni ajíhìnrere obìnrin Florence Aya Àjàgbé. Mo gbàdúrà wípé bí a ṣe fẹ́ máa gbọ́ àwọn ẹ̀kọ́ yìí, Ọlọ́run yóò bùkún wa. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ máa ń gbọ́ ẹ̀kọ́ náà ní gbogbo àkókò tí ẹ̀ ń gbọ́ yìí. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù, Ọlọ́run yóò bùkún yín. Bí a ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí àti ẹnu tí ó ń sọ àti etí tí ó ń gbọ́, mo gbàdúrà wípé òní jẹ́ ẹ̀bi fún ẹnikẹ́ni wa. Ọlọ́run wa, a tún fẹ́ gbọ́ ẹ̀kọ́ yìí, ẹ wá darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ kí ọwọ́ yín kí ó wà lára wa. Ẹnu tí ó ń sọ̀rọ̀ àti etí tí ó ń gbọ́, ẹ ṣe gbogbo wa ní ẹni ìbùkún. Ká láyọ̀, ká sì máa gbé ògo yín ga. Ní orúkọ Jésù, Olúwa wa, àmí. Ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí, a sọ̀rọ̀ lórí ríran àwọn opó lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí a parí ẹ̀kọ́ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn opó ni wọ́n pè, tí ẹlòmíràn sì dàbí ẹni wípé ó ba ọkàn jẹ́ nítorí àwọn ìrírí tí wọ́n ń rí. Ṣùgbọ́n o, inú wọn dùn wípé a lè ṣe irú prógàmù yìí, pé a ò gbàgbé àwọn. Mọ̀ wípé Ọlọ́run pàápàá kò gbàgbé gbogbo àwọn opó. Lónìí pẹ̀lú, rọ lórí opó náà la ó tún sọ. Ìdí ni wípé àwọn ìbéèrè mìíràn wáyé, àwọn ọ̀rọ̀ mìíràn wáyé tí kò mú inú ọ̀pọ̀lọpọ̀ àwọn opó dùn nípa ìrírí tí wọ́n ti rí lẹ́yìn ìgbà tí ọkọ wọn kú. Eléyìí sì jẹ́ ohun tí kò mú inú ẹni dùn lóòótọ́, torí wípé nígbà tí ọkọ ẹlòmíràn kú, ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n ní lára àwọn tó sọ̀rọ̀ náà nìyẹn o. Wọ́n ní àwọn ilé ọkọ àwọn wọ́n wá, sì kó gbogbo ẹrù ilé lọ, wọ́n sọ ọ́ di tiwọn. Wọn ò tilẹ̀ bìkítà wípé olóògbé tó lọ yìí o, òun àti ìyàwó rẹ̀, òun náà ni wọ́n jọ ṣiṣẹ́ fún gbogbo ohun tí wọ́n ní sínú ilé. Wọn ò bìkítà, wọ́n kó gbogbo ẹrù olóògbé lọ. Eléyìí sì jẹ́ nǹkan tí kò dára. Ó jẹ́ ọ̀kan nínú ohun tí mo fi tún fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lónìí, torí wípé ohun tá ò bá mọ̀, a lè máa wò bí ẹni wípé kì í ṣe ẹ̀bi ẹni. Ṣùgbọ́n nígbà tí a bá ti gbọ́ sí, tí a bá ti mọ̀ ọ́n, tí a bá tún wá tẹ̀síwájú, ó di ẹ̀bi, ó sì di ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn tó hurú ìwà báwọn yìí, ṣe mọ̀, ó dàbí ìgbà tí ẹni pé àwọn òrònú pé ikú ń bẹ, bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá láti ní ikú níwájú wa. Kò sẹ́ni tí kò ní kú, kò sí ẹnikẹ́ni tí yóò gbé ayé rá, kò sì sí ẹnikẹ́ni tí yóò mú ohunkóhun lọ nínú ohun tí ó ní nínú ayé. Bíbélì náà sọ wípé òṣùwọ̀n tí a bá fi wọ̀n fún ẹnì kejì, ó ṣeéṣe kí wọn ó fi wọ̀n fún ẹni tó fi wọ̀n fún ẹni yẹn. Fún ìdí èyí, rọ gbogbo irú àwọn tí ọ̀rọ̀ yìí kàn wípé kí wọn ó ṣe àtúnṣe. Ohun tó wá burú jáì nínú ọ̀rọ̀ yìí, òun ni wípé àwọn tó hurú ìwà bẹ́ẹ̀ wọn ò bìkítà nípa aya olóògbé tó fi sílẹ̀ tó ti di opó. Wọn kò bìkítà nípa àwọn ọmọ olóògbé tí olóògbé fi sílẹ̀ tí òun kò lè tọ́jú wọn mọ́ nínú ayé, ẹ̀yin tí ẹ jẹ́ ènìyàn rẹ̀. Dípò wípé kí ẹ bá tọ́jú àwọn ọmọ yìí, kí àwọn ọmọ yìí náà mọ ní bí àwọn ò tilẹ̀ ní bàbá, àwọn ní ẹbí rere. Ṣùgbọ́n dípò eléyìí, wọ́n á sì ju gbogbo àwọn ọmọ wọ̀nyí sílẹ̀. Lónìí, mo fẹ́ rán ẹnìkọ̀ọ̀kan wa létí ni o, wípé ẹnikẹ́ni tó bá ń hurú ìwà bẹ́ẹ̀ tàbí ó ti hù ú, kò ṣe àtúnṣe, torí pé Ọlọ́run ni olùgbèjà àwọn opó. Ọlọ́run kò lè fi wọ́n sílẹ̀ gẹ́gẹ́ bí ìlérí rẹ̀. Ó ti ṣe ìlérí ńlá fún àwọn opó wípé òun kò ní fi wọ́n sílẹ̀, wípé òun ó sì máa gbèjà wọn bí ó bá rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń hùwà bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí ara lé wọn bá ti kú, wọn ó sì lọ, wọn kò gbogbo ẹrù rẹ̀. Bí wọ́n lọ pín ni o, bí wọ́n lọ kó síbìkan ni o, Ọlọ́run nìkan ló yé. Ṣùgbọ́n ìkó wípé àwọn làwọn ní, ènìyàn wọn ni, òun ni wọ́n fi ń kó. Eléyìí sì jẹ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run tí ṣe olùgbèjà fún àwọn opó,
ó wà láàyè kò yí padà. Nínú ìwé mímọ́ ìwé orin Dáfídì 68 ẹsẹ̀ ìkarùn-ún, Bíbélì wí pé bàbá àwọn aláìní bàbá àti onídàájọ́ àwọn opó lé Ọlọ́run ni ibùjókò rẹ̀ mímọ́. Ọ̀rọ̀ nìyẹn o, onídàájọ́ fún àwọn opó. Ó túmọ̀ sí pé bí a bá pọ́n opó lójú tàbí a jẹ ní ìyà, pé opó ò sì rí ààyè tàbí kò lè kò ní orí ọ̀fẹ́ tàbí agbára láti san padà, kò tilẹ̀ yẹ kó san padà. Ọlọ́run ni ẹlẹ́san. Ọlọ́run wí pé òun ó gbẹ̀san. Ọlọ́run ó dáríji gbogbo àwọn tí wọ́n hùwà bẹ́ẹ̀. Kò mọ níbẹ̀ nìkan, àwọn mìíràn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ó dàbí ẹni wípé àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí a ò sì ní fẹ́ kó tún ṣẹlẹ̀ mọ́, òun ni èyí tèmi ń sọ yìí. Àwọn mìíràn wí pé kìí tilẹ̀ ṣe wípé wọ́n gba ogún nìkan, kìí tilẹ̀ ṣe wípé wọ́n pa àwọn ọmọ wọ̀nyí tì nìkan. Ẹni tí ó tún yọjú nínú ẹbí ìyọjú wípé òun fẹ́ sú opó kan nìyẹn, láti wá sú opó. Ǹjẹ́ dandan ni láti mú kí obìnrin kó máa sú opó? Bí a bá kíyè sí àwọn ọkùnrin nígbà tí ìyàwó wọn bá kú, wọn kò lè tó sùn fún àwọn ẹlòmíràn. Wọ́n ti lọ fẹ́ ìyàwó mìíràn, wọ́n ti lọ wá ìyàwó mìíràn. Ó yí Ọlọ́run, ó sì yí àwọn náà. Torí ẹni tí ìyàwó rẹ̀ kú tí kò ti ẹ̀ka ọdún, tí kò ka oṣù mẹ́fà, tí kò pé oṣù mẹ́ta, tó ti gbé ìyàwó mìíràn, ẹ dákun, ṣé ó gbé pamọ́ síbì kan tẹ́lẹ̀ ni, tàbí ó ti ní níkọ̀rọ̀ ọkàn kan náà àti ẹ̀wá ni, ṣé ó ti gbé pamọ́ síbì kan ni, àbí ká pàpàpá ẹni tó ń wọkọ̀ pàdé ẹni tí ó ń wà ìyá ni. Ó máa ń rí bẹ́ẹ̀ fún àwọn ọkùnrin. Ẹlòmíràn á wí pé òun ò lè dára dúró, ẹlòmíràn á wí pé nítorí ìbálòpọ̀, ẹlòmíràn á wí pé nítorí oúnjẹ, gbogbo ẹ̀ náà yóò dópin lọ́jọ́ kan. Fún ìdí èyí, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin nígbà tí ọkọ wọn bá ti kú, àwọn kì í sábà lọ́kọ mọ́. Ọ̀gọ̀ọ̀rọ̀ pinnu wípé àwọn fẹ́ dúró ti àwọn ọmọ àwọn, sì dára tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Torí bí ẹlòmíràn bá tilẹ̀ tún wá lọ lọ́kọ yìí o, ẹlòmíràn kì í tún pẹ́ tó bẹ́ẹ̀, kan tún lè ṣẹlẹ̀ sí ọkùnrin yẹn. Eléyìí ò sì ní mú inú obìnrin bẹ́ẹ̀ dùn. Torí ìdí èyí, àwọn obìnrin mìíràn, nígbà tí mo ṣe ìwádìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn opó, àwọn yẹn wí pé àwọn yàn láti jókòó ti àwọn ọmọ àwọn, láti máa tọ́jú wọn. Pinnu tó dára ni. Nígbà tí ènìyàn bá ti bí àwọn ọmọ, tí a sì rí wí pé àwọn ọmọ yìí wọ́n nílò olùrànlọ́wọ́, ṣé bàbá tí kì í ṣe bàbá rẹ̀, ṣé ó múra tán láti ṣe bàbá fún un? Ǹjẹ́ ó lè jọ bàbá rẹ̀ láéláé? Bí ò bá náà bọ̀, wọ́n ní n ó ṣe bí bàbá kò lè ṣe, n ó ṣe bí ìyá kò lè dà bí ìyá. Bí ìyá bá ti kú tàbí bàbá kú, ẹ jẹ́ ká gbà wípé kò sí nǹkan kan mọ́ ju wípé a ò ní bàbá tàbí a ò ní ìyá mọ́ náà lọ. Nítorí náà, gbogbo obìnrin tó bá wá dúró ti àwọn ọmọ rẹ̀, ẹ̀yin tẹ́ ẹ máa ní láàfin kí wọ́n wá sú opó, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kí wọ́n máa tọ́jú àwọn ọmọ wọn. Ẹ̀yin pàápàá, ẹ máa ṣe ìrànlọ́wọ́ fún wọn nínú ẹbí, nínú ará, ẹ ṣe ìrànlọ́wọ́ fún àwọn opó tó wà nínú ilé yín. Ẹ má ṣe dẹ́yẹ sí wọn, ẹ má ṣe dẹ́rù bà wọ́n, ẹ má ṣe pọ́n wọn lójú, ẹ má ṣe halẹ̀ mọ́ wọn. Ẹ má ṣe gba àwọn ohun ìní wọn, èyí tí wọ́n ti ọkọ fi sílẹ̀. Obìnrin opó kan wí pé ọ̀gá ilé ìwé ni òun, ọkọ òun sì ń ṣiṣẹ́ ní ọ́fíìsì, àwọn jọ máa ń dá owó papọ̀ ni. Ní ìgbà mìíràn, àwọn ò dá àjọ, àwọn ó sì fi ṣe nǹkan tó níláárí. Nínú rẹ̀ làwọn ti fi kọ́lé, àwọn ra mọ́tò, àwọn ra frísà, àwọn ra oríṣiríṣi àwọn nǹkan, àwọn ra sọpọ̀. Ṣùgbọ́n nígbà tí ikú dé tó mú ọkọ òun lọ, sẹ́mọ̀ ẹni tí ó jẹ́ àbúrò ọkọ, ó sì lọ gbẹ́sẹ̀ lé ilé. Ilé tí wọ́n kọ́, tí wọ́n ń gba owó lóṣooṣù, tí wọ́n fi ṣe mẹ̀rẹ́ǹtì, ó sì lọ gbẹ́sẹ̀ lé. Ó ní bọ̀dá àwọn ti kú, òun jogún ẹ̀ náà nìyẹn. Obìnrin yìí wá ń sọ, ó ní òun pẹ̀lú ọkọ làwọn, ó ní ṣé òun náà wá ṣiṣẹ́ ni, ṣé òun ò ṣiṣẹ́ ni? Ẹ dákun, gbogbo àwọn tó ń hùwà yìí, ẹ ó rí wípé mò ń pàrọ̀ wa ni o.
mo ń bẹ gbogbo ẹ̀yin tó ń ṣe bẹ́ẹ̀ ni nítorí pé inú ọlọ́run pàápàá kò lè dùn sírú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé kẹ́ ẹ lọ gba gbogbo dúkìá opó kẹ́ ẹ wá sọ di tiyín kẹ́ ẹ wí pé ṣèbí ara ilé yín ti lọ. Ọlọ́run yóò ran gbogbo wa lọ́wọ́. A ní láti kíyè sára nítorí pé bí ẹkún bá pẹ́ títí di alẹ́ ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Gbogbo ẹ̀yin opó ẹ̀yin aya Jésù ẹ má bẹ̀rù bí ẹkún bá pẹ́ títí di alẹ́ ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ẹ má fòyà ẹ sinmi lé Ọlọ́run ẹ tújú ká ẹ jẹ́ kí Jésù máa darí ayé yín. Bí ẹnikẹ́ni bá wípé lálàlá òun ó gbà á èmi ò le èmi ò ba èmi ò gba tọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Gẹ̀ásì ti ṣe. A ò mọ gbúrò Gẹ̀ásì mọ́ ọmọ ọ̀dọ̀ Elisa a ò gbúrò rẹ̀ mọ́ torí pé ó lé ẹni tí Elisa wòsàn pẹ̀lú agbára Ọlọ́run. Elisa ò sì gba nǹkan kan lọ́wọ́ ẹni yẹn òun sì ti rí wípé nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn Gẹ̀ásì ó sì sátẹ̀lé bàbá adẹ́tẹ̀ ni bàbá náà lórí ogun ńlá ni Námánì sátẹ̀lé tó sì gba tọwọ́ rẹ̀. Nígbà tó sì gbà á ẹ̀ẹ̀mọ tó dà ó gba ègún sórí ó gba wàhálà sórí ó gba ìsàn sórí ó gba ègún ayérayé. Láti àkókò náà a ò gbúrò Gẹ̀ásì mọ́ lẹ́yìn Èdísà. Ẹ jẹ́ kí a lè pa Jésù nìkan dípò lílépa ohun ti ayé. Ẹ jẹ́ kí a tọ́jú àwọn opó tó wà ní àyíká wa nítorí pé Ọlọ́run kò gbàgbé wọn. Bóyá ìwọ ni Ọlọ́run fi sí lọ́kàn láti ṣe ìrànlọ́wọ́ fún wọn nínú ọ̀sẹ̀ yìí lọ́dọ̀ ẹlòmíràn bóyá lọ́dọ̀ Jésù. Tí a bá gba Jésù láàyè dájúdájú àlàáfíà yóò jọba ayọ̀ wa yóò sì dé nítorí pé Jésù jẹ́ aláyọ̀ Jésù jẹ́ olùtùnú Jésù jẹ́ aláàánú Jésù sì jẹ́ ẹni tí ó tó gbani. Bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò rí ògo Ọlọ́run gba Jésù sínú ayé rẹ̀ lálẹ́ ìpẹ́jù nítorí pé Jésù ni Olúwa. Gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti sá ti ṣe àtúnṣe tàbí láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ìka rẹ̀ tàbí 08035148611 kó wá bá mi kọrin yìí fún èyí tó kọ ọjọ́ ayé rẹ̀ yóò dára lórúkọ Jésù.

0: the beginning.
1: Divine mercy from above. Láti nú
2: ẹ̀tì wa kò sí àṣàdánù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin.
1: Divine mercy from above. Láti nú ìjọ onítẹ̀bọmi kíní sùúrù lérè ní ìlú Ìlọrin. First Baptist Church sùúrù lérè Ìlọrin. Lórí ìkànnì yìí
3: Diamond 88.7 FM Ìlọrin. Ní dídí agogo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àṣálẹ́.
1: Pẹ̀lú bàbá Reverend Dr. Yinka Ololade.
3: Ní gbogbo ọjọ́ Sátidé.

ǹjẹ́ ibà lọ́wọ́ àwọn àgbààgbà táwọn àgbàlagbà lálẹ́ ètò ní ẹkú ilé o ibà lọ́wọ́ pẹ́ tí ọwọ́ pẹ́ tí ẹsẹ̀ àtọ́jú òfurufú jágara tí ò kúri kò adélálé òní o ọ̀wàrà òjò tó ń lé ní nígbà tá ò lérè sá ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ àbọ̀dẹ báwo wó ọdẹ adagboro ọ̀wàrà òjò ọgboro dàgboro ṣíàṣíà òjò wà ní ìrọ̀kiri ò tún sẹ́wọ̀ ẹkú ilé ẹ̀ka alẹ́ o gbogbo gbálẹ̀ gbárawé ẹjá sinmi pẹ̀lẹ́ kùtù kọ́mọ kọ́lé rí bẹ́yẹn lálẹ́ ètò ní ẹ̀lẹ́mẹ́ ẹkú ilé ẹ̀ka alẹ́ adé lórí ètò tá a pè lámì wò náà nù fún talẹ́ ètò ní kànìdá monday 8.7 fm nìlọrin egúnugún tó balẹ̀ ló jẹbọ àkàlà tó balẹ̀ ló mà jẹ dọ̀kẹ́ntì gírí òtìtì dé o ìgbà tí ó fi dé tí ó balẹ̀ ó jẹ fún akọni gbogbo ẹyẹ mà ló ń sáfẹ́ bọ̀ gbígbóná yìí ẹ mọ̀ pé egúnugún ẹyẹ ìsálú ayé ni àkàlà ní ń se ẹbọ ìsálẹ̀ ọ̀run kẹtìgírí orí ìrókò ní gbé o kanakana ní gbé ẹbọ lórí òrò ẹ kú ilé ẹka alẹ́ o bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín níbi tẹ̀tí lórí ọ̀fẹ́ láǹfààní láti mọ gbọ́ àfúntalẹ̀ ètò ní. ẹjẹ́ ṣe báyìí lálẹ́ ètò ní lórí ètò tá a pè lámì wò mú kí yín ẹ kú ilé ẹka alẹ́ o ìwọ ìyàwó ilé yìí bá mi ké sọ́kọ̀ rẹ pé ètò àmìwò ti bẹ̀rẹ̀ ìwọ baálé ilé bá ń ké sí ìyàwó pé ètò àmìwò ti bẹ̀rẹ̀ ẹ̀yìn aládùúgbò yìí ẹ ké síra yín pé ètò àmìwò mọ̀ ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní náà nù àwọn iná tó bá yà pa ẹ̀jẹ̀ apá yìí tó bá yà tẹ̀ ẹ̀jẹ̀ tán fèrèsé tó bá yà sí ẹ̀jẹ̀ sí ilẹ̀kùn àti fèrèsé tó bá yà tẹ̀ ẹ̀jẹ̀ tì lálẹ́ ètò ní àtúndé lórí ètò àmìwò náà nìyẹn

0: ṣùgbọ́n bá a bá yọ ti kòkòrò ara tugi ẹ̀fọ́ gidi gan. Àní bá a bá yọ ti kòkòrò
1: ara dẹ̀ wá tugi ẹ̀fọ́ gidi gan.
0: Ẹ wo mi tó ń ṣe

kàbíyèsí ẹlẹ́dùnmarè. Ìwọ náà lámọyìn títí láyé. Lórí ètò àmìwò náà la wà lálẹ́ ètò ní o pẹ̀lú látìrìnwájú ògùn ní ọ̀pá ẹ̀bìtì. Bá a sì ń yọ̀ǹda àlejò wà lálẹ́ ètò ní. Kábíyèsí rẹ̀ lọ́hùn. Ìwọ náà ló mà jọ lọ́hùn. À ń pe gbogbo èèyàn síbi ìpàgọ́ àdó ọlọ́dọọdún tó máa ń wáyé níjọ Kristi ní ìmọ́lẹ̀. Christ the Light Ministries aka Chapel of Life and Peace lẹ́bàá Àkúrá Furniture ní ga ìmáàmù ńìlọrin Àkúrí Prayer Festival àtọ̀dún yìí. Òun náà ni òun ló mú kọ́kọ́rọ́ lọ́wọ́ he holds the key. Ìpàgọ́ yóò bẹ̀rẹ̀ ní Monday 24th sí Sunday 30th oṣù kẹjọ tá a wà yìí o. Ìpele tààrọ̀ yóò máa wáyé lago mẹ́jọ òwúrọ̀. Tìrọ̀lẹ́ ó máa wáyé o lago márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló ń jẹ́ ọ̀fẹ́ tó wà lójoojúmọ́ fáwọn tó bá kópa nínú ètò náà. Ẹ̀wá gba ìgbàlà ìwòsàn ètò sílẹ̀ nípasẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, ìyẹn àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Reverend Eso Ọ̀nàwálé, Reverend AC Reverend Ọdẹ́tukun, Reverend Arọ́bayọ̀, Reverend Àgbéníkẹ́, Apostle Victor, bàbá wa Pastor Oyeyemi ni wọ́n mọ̀ gbàlejò gbogbo èèyàn o. Jésù lolúwa o. Lórí ètò lálẹ́ òní bá ṣe ń bá kiní ọ̀ ń bọ̀. Kábíyèsí rẹ̀ ọlọ́run. Lóòótọ́ aláwọn wòlíì tòótọ́ wọ́n sì ń bẹ wọn ò tí ì kúò ńlẹ̀ wọn ò sì lè kúò tán ńlẹ̀. Aláwọn àáfàá tòótọ́ wọ́n sì wà wọ́n lè má tó nǹkan wọ́n sì wà wọn ò sì lè kúò ńlẹ̀ tán yányán. Àwọn ẹni ọlọ́run bẹ ẹni ọlọ́run bẹ o. Bá a ṣe láwọn wòlíì pásítọ̀ ta láwọn àáfàá àwọn tó jẹ́ pé wọ́n ń bọ́ lọ́hùn ún sọ̀rọ̀ ó sì ń dá wọn lóhùn. A nírò wọn àwọn lè má pọ̀ lókè ìpè mọ́ ṣùgbọ́n lára wọn sì kú ó sì sẹ́kù wọn ò tí ì tanlẹ̀ o. Bí àlejò wa sọ lálẹ́ yìí pé ìtọ́jú rẹ̀ rí náà lójú òun náà sọ bẹ́ẹ̀ o pé òun nígbàgbọ́ inú gbogbo eléyìí mọ́. Kò ìgbàgbọ́ rẹ̀ ò síbẹ̀ mọ́ torí pé ó ti wò pé ló tún wá kù ibi tó ń sá lọ lọ́tún lọ́sì òun lẹ́mìí àti kéwù òun fẹ́ kéwù bẹ́yẹn bá wá pé gan sì pé wá kéwù ìjẹ́ yóò lè pé 100% ó dàbí pé ó ti kúò lẹ́mìí rẹ̀.

o ti kúrò lẹ́mí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tó tún ṣe o kékeré la mú wá torí àkókò la ṣe gé e ní péréte bótalẹ̀ tó ní ibi ṣọ́ọ̀ṣì tó lóun tó lọ náà ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ ńbẹ̀ léyìí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dàbí pé wọn ò lọ mọ́sálásí wọn ò kírun wọn ò lọ ṣọ́ọ̀ṣì wọn ò gbàdúrà mọ́ yìí ṣé kì í sọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olùdarí lọ̀rọ̀ ti wọ́ wá ẹ jẹ́ àyẹra wa wò ṣé è ṣe pé wọ́n ti kọsẹ̀ nípasẹ̀ yín kábíyèsí elédùá

0: lálẹ́ òní a ń wọ àwọn abala tó yà wọ̀ lórí ètò tá a pè lámìwò lórí ètò ọ̀hún gbogbo ẹyin tẹ́ ń gbọ́ wa pátá náà lákì o ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ẹja dìgbàgbọ́ wa mú kó ní kálukú di tó bá gbà gbọ́ kó dì í mú ẹnìkan ò lè sìn ọ́ lọ́nà pé kọ́ ọmọ sìn ọlọ́run ìwọ náà má wá síra rẹ̀ lọ́nà o ìwọ ni kò wá wò pé irú ìgbésẹ̀ wo lo fẹ́ gbé ọ̀nà wo lo fẹ́ gbé gbà bó o lo ṣe fẹ́ tọ́ ọ̀nà wo lo fẹ́ gbà tó fẹ́ fi rìn in tó kù náà má pẹ́ nìkan ló di ọ lọ́wọ́ láti sìn ọlọ́run láti sìn lọ́nà tó bá yẹ kó o fi sìn gẹ́gẹ́ bí mi ṣe máa sọ lórí ètò yìí ìwọ náà fàyè lẹ̀ sìn ọlọ́run lọ́nà tó tọ́ kí tó tẹ̀wájú ẹjẹ́ sáré sí báyìí ná lórí ètò tá a pè lámìwò náà láwa wò lálẹ́ ètò ní mo kí yín o ẹlẹ́mẹ̀ẹ́ kó kalẹ̀ bó o lójú ọjọ́ lọ́rọ̀ ti yín tọ̀ ẹjá ṣe báyìí o lórí ètò náà láwa ẹlẹ́mẹ̀ẹ́ kó kalẹ̀ gbogbo ẹ̀yin ara ilé tẹ̀ ń gbọ́ wa mò ń bọ̀ ní kò pẹ́ kó jìnnà gbàgbé o dàmọ́rí 8.7 fm nílùú ti lọrin òun náà lẹ̀ ń gbọ́ o kò ní bàjẹ́ o lágbára ọlọ́run èyí tí ó ga ju ẹ̀mí wa lọ kò ní ṣẹlẹ̀ sí àwọn.
1: Mo wá fìyìn gbadẹ.
2: Èmi ni tí ń jẹ́ èmi ni. Olúwa láwọn ọba ìdí ọba kíni wọlé ṣe kíníkíní wọ́n ní kíníkíní oníkíní wọgbọ́n ojú ọba akíakíní lẹ́yìn ìmọ̀ kò ti dé o. Pẹ̀lú ètò fìyìn gbadẹ press extravaganza 2026. Gbẹ̀gbẹ̀ni jígbé ní ètò tá a pẹ̀ kò rí àní. Èmi ni tí ń jẹ́ èmi ni àyàm dátayà. Lẹ́yìn tí ó wáyé lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án September 6, 2026. Gbarimá square. Ọ̀run ìbùkún á sí pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé bíi. Prophet Ọmọdélé James. Oyeyemi Bàbámúrá Ànúgbà. Prophet Lawrence Akinyemi. Bàbátakú ti Jésù. Pastor Kidro Isaac Ìtùnú. Àtàwọn ìránṣẹ́ ọlọ́run mi. Pastor Pastor Mrs. Israel. All Israel ni ó mọ̀ gbàlejò gbogbo ènìyàn. Ẹ wá kẹjọ yẹ ọlọ́run èmi ni tí ń jẹ́ èmi ni.

0: Ẹjẹ́ ìwọ̀n ni ó wà ń bínú ẹ̀ka àlẹ́ ó kọyín bolẹ̀ tí ń pè wá o. Ẹ̀ka àlẹ́ sà ó kọyín o.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run ní ṣètò ó kọyín bolẹ̀ tí ń pè wá sà.
1: Ìmáàmù ògbó wọ́n ni látàbò tó ọjà.
0: Tọ́ bàbá ẹ̀kú gbogbo gbà lórí ètò àmì wò.
1: Akínyẹ kú ètò ọlọ́run yóò bàjẹ́.
0: Àmì àmì o àmì o.
1: Àti àlejò tí ẹ gbé wá.
0: Adúpẹ́ o.
1: Ọlọ́run fi láyà balẹ̀.
0: Àmì àmì elédùá.
1: Ọlọ́run ṣe ara ń sí.
0: Àmì àmì o àmì o.
1: Kẹ́rí èyí tí mo fẹ́ dá sí ń bẹ̀rù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ tẹ́ sọ bẹ́yìn náà sọ káyìn. Kẹ́rí àwọn àáfàá tó di lọ́wọ́ tí ò jẹ́ kó kéwú mọ́. Àti pásítọ̀ tó rí ipò rẹ̀. Torí ó ṣeé ṣe tó bá kéwú ni tó bá ń ṣàdúrà ọlọ́run jọ rọ́nà lọ. Ó bá bẹ̀rẹ̀ lọ sọ̀rọ̀ pásítọ̀ ni pásítọ̀ á lè ṣàmọ̀nà rẹ̀ ìmáàmù ìbúwo ni látàbò tó ọjà.
0: Tọ́ adúpẹ́ o ìmáàmù ìbúwo láti àbò tó ọjà ẹ kú gbogbo gbà lórí ètò yìí o ẹ kábíwulẹ̀ bá jiná gbogbo àná lápàdé pẹ̀lú ẹlẹ́dàá wàjọ kan gbogbo àná lápàdé pẹ̀lú ọlọ́njọ́ kan ẹ jẹ́ wọn ẹni tó wà ń bínú o ok ó ti kó mẹ́ ẹ tọ́ mú ẹ tọ́ mú.

kò sèrè ń bẹ ẹ̀sán bọ̀ ẹlẹ́ẹ̀ka lé ọkọ̀ yín bulẹ̀ tí ń pè wá o. ẹ̀ka àlẹ́sà o. àmì. tọ́ a ń gbọ́ yín bàbá láti ìlú ìlọrin. àmì. àmì elédùà. àmì o àmì o. tọ́ a dúpẹ́ o a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ o fún ìdásí tìyín náà bàbá.

0: Hello, ẹ káàlẹ́ o.
1: Orúkọ mi ni Kẹ́hìndé Ìtakúrè láti ọ̀pá Húsá ti mi di re.
0: Tọ́ ẹ káàbọ̀ sórí ètò sáà. Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
1: Wá pé àlejò wa. Àkọ́kọ́ náà, ọkọ rẹ̀ Ọlọ́run bá fún lálàáfíà. Ẹ wá rí tó jẹ́ pàtàkì nínú àlùfáàsì tó lò àlùfáàsì wa o. Bẹ́ẹ̀ ni lóòótọ́. Àmọ́ báfà bú ṣe wà. Mo rántí pé àfáàrí náà wà bẹ́ẹ̀. Pásítọ̀ Bílọ́lì wà, pásítọ̀ iná sì wà. Ọ̀ọ́dẹ sọ pé ọkọ̀ ló gbọ́ ọkọ̀ ló gbọ́ ọkọ̀ mọ́. Ọ̀ọ́jà lọ tí wọ́n ti ṣàdúrà fọ́tọ́ ló ti gbàdúrà rẹ ni. Eríṣiríṣi ni wá Ọlọ́run ní jókòó sọ́wọ́ mọ́, ó kó sọ́wọ́ ni. Ọlọ́run wàá gbé Ọlọ́run gba ẹ̀kọ́ mẹ́.
0: Àmì.
1: Àmì
0: adúpẹ́ o bàbá tó pè yí. Adúpẹ́ bí ọ̀rọ̀ tèmi náà sọ náà nu. Kò ṣeé ṣe kẹ́yìn ọmọ ọmọ rí kàǹdánù rẹ sì ń gbà mí. Lóòótọ́ lè fẹ́ pàkúta sẹ́mi ẹni. Ṣùgbọ́n béèyàn bá ti dúró tọ lọ́hùn gbágbágbá. Àmì wò lásán ni ọkàn mi ni yóò lọ. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ ayélujára fọ́nísọ̀ tá a bá ń sọ nípa iléeṣẹ́ àfigidára tó dúró déédéé nílẹ̀ yìí ẹyẹ méjì ká kìí jáde ẹ o. Ayélujára Furniture Enterprises Ghana ni mò ń wí gbogbo fọ́nísọ̀ náà lé ní ọ́fíìsì iléeṣẹ́ hòtẹ́ẹ̀lì rẹ́sítọ́rántì hospital school gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe tí wọ́n sì tún ń tà. Lẹ́dínwó lówó pọ́kú àwọn fọ́nísọ̀ tó jẹ́ bẹ́ẹ̀mí díje tó sádà tó fi máwọn àga bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ láyélọ́jà Furniture Enterprises ń ṣe o tí wọ́n sì ń tà. Wọ́n tún láwọn tìmọ̀tìmọ̀ fóòmù lóríṣiríṣi tẹ́ ẹ lè fi kan àga ìgbàlódé ó pọ̀ bíbà lọ́dọ̀ wọn nírú size tẹ́ bá ń fẹ́ o. Tó fi mọ́ tìmọ̀tìmọ̀ yúnífọ́ọ̀mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ company price náà ni wọ́n ń tà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ bá sì fẹ́ sí ni o iléeṣẹ́ wọn wà ní number 342 Gèrè Alímì ládojúkọ Ìlọrin Foundation lópòpónà Sọ́mi Gèrè Alímì nílọrin. Number tẹ́lẹ̀ pé wọ́n sí 0803-5191-184 0803-5191-184 tàbí 0901-861-6165 0901-861-6165 náà ni number tẹ́lẹ̀ pé wọ́n sí 0803-5191-184 tàbí 0901-861-6165 0913655692 lójú òpó àmọ́ o bóyá èyí fẹ́ pè mí lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ sọ àmì owó tiyín ni ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ sọ́ngbọ̀wọ́ ètò yìí àbẹ́yìn fẹ́ máa kẹ́bọ̀ fáwọn àlejò wa lórí ètò yìí. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lẹ́yìn ètò 08062-89-1134 08062-89-1134 bẹ́ẹ̀ bá pè lálẹ́ yìí tí ì bá rí gbé bóyá èrò pọ̀ lójú òpó ẹ mọ́ bínú. Bó bá tó bí aago mọ́kànlá lọ́la ẹ lè pè mí lágo mọ́kànlá sókè àbí kẹ́pẹ́ láàrin ọ̀sẹ̀ ìwé náà ní gbé 08062-89-1134. Ẹjẹ́ àwọn ẹni ó wà lójú òpó yìí náà ẹ̀lú ẹ̀ka léókọ yín bulẹ̀ tí ń pè wá o. Ẹ tó mú o bẹ bá láǹfààní o.

0: Eje won ni wa nbi na e ka le o koyin bulletin pe wa o. Hello, e ti wa nbi o koyin o.
1: Ori ko mi ni.
0: A wa pelu yin. Mommy Ade Fila lati Saboke.
1: Deni.
0: To, an gbo yin ma o.
1: Oruko Sefu Diamond e ma dan ni
0: lori. Ami, ami, ami Olorun, ami Olorun. Ami, ami. Ami, ami Jesu.
1: Ajua mi ti obodirin ni pe ti Olorun se npe doke. Olorun a je ko ra nu gba ni gbogbo ona.
0: Ami, ami Olorun, ami Olorun.
1: Oruko Jesu mi won ma se fun oruko Jesu.
0: Ami, ami o.
1: Ọpọ ẹ tó ti wà tó jẹ́ tó lórí ẹ̀ báyìí lórúkọ Jésù olú àfúní ìwòsàn.
0: Àmì o, àmì Ọlọ́run.
1: Ẹ ṣe gan.
0: Tọ́
1: ẹ̀ bàjẹ́ o.
0: Àmì o, àmì o, àdúpẹ́ o, àdúpẹ́ o. Tọ́ àdúpẹ́ Ọlọ́run ó jí wa re o ìyá wa láti Sábó òkè. Ìyá wa Adéfilá àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Ọ̀dọ̀ ẹ já máa múra lé díẹ̀ díẹ̀ fún talẹ̀ tòní. Ẹni ó bá pè mí ẹnjiníà dákun bá ń tojú òpó ń pa. Gbogbo ẹni tí ó bá pè mí kó máa pè sórí nọ́mbà tèmi lẹ́yìn ètò. Bóyá ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ sọ ń gbọ̀wọ́ ètò. Ẹ lámì wò tẹ́ ẹ fẹ́ sọ àbẹ́yìn náà fẹ́ sagbátẹrù ètò. Àbẹ́ ẹlẹ́bùn tẹ fẹ́ máa kó fáwọn àlejò wa lórí ètò tá a pè lámì wò. Nọ́mbà kó tó tẹ́ lè pè sí lẹ́yìn ètò rẹ o 08062 89 1134 ni nọmba kan so te le pe si 08062 89 1134 be ba pe lale yi tin ba ri gbe abi ero po loju e e pe mi bo ba to bi ago mokanla soke lola ojo sunday ojo aiku abi ke pe mi laarin ose mi na ni gbe abi ke fi message atiranse e le fi sowo na gbogbo e na la ka ta si jabo adupe o alejo wa na ta gba lose to koja dupe o yin te dide ran lowo fun na adupe o ti to se ton adupe o eyin te ndide ran lowo fawon alejo wa andupe pupo lowo yin o lagbara olohun abudin to lokun abudin to losa ina ko ne tan oyin logo to le ja se beyi ka ma mura le fun tale toni o loko engineer tajo si tale toni awon baba tun be lenu loro olohun eyin te nso wa taari taari gbo yin na ladupe o adupe lowo yin o iwo sagba jesu benga ki pelu ko lori ofi ati wa pelu mi lale yi fun idi kan atomi adupe o ko ni baje o titi igba ta ma tun pade doye kapa ko papa odoye ko si apo ko si doye kankanga kan go mo se ba won abinu ko si a lo lale toni a pada lo se tin bo o eni ba ni lo ka mo bo la ni de ba o nigba ti isogun logo ti ledua titi ose bo ta ma pade ola tin re waju ogun ni yopa ibi ti limi nje alaka fẹ́yìn rẹ o ìjẹ́ alogun international presenter ọmọ láti fàbọ́lámù kan yẹn gan ó kó papapa fírẹ̀ nakanaka gba rẹ̀ lọ́wọ́ kanakana mo ni ó dàárọ̀ sá o ó dàárọ̀ máa o ó dàárọ̀ gbogbo ènìyàn yìí ò ní já sọmọ fún mi o kò ní já gbọmọ fẹ́yìn náà tẹ́ ń gbọ́ wa nínú ilé gbogbo apáta látún fìrẹ̀ àtayọ̀ pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ó dàárọ̀ o gbogbo èèyàn 08062 89 1134.

0: ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ fún wọn san.
2: Bàbá dàbí ara ọba ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá dá padà wọ̀lúdé pẹ̀lú ọwọ́ agbára. Bàbá dàbí ara ti wọ̀lúdé pẹ̀lú ìwòsàn ìríran tí ò lẹ́gbẹ́. Ojú ẹni nìmọ́lẹ̀ ẹni ìdùmọ̀rìmọ́ sọ wádìí tá ń wọlé o. Gbogbo ẹni tí ìríran rẹ̀ ń wò bàìbà tí òríran dáadáa orí kurukuru òrẹ́ni tó wà lọ́ọ̀kan àbí bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ o dàmọ̀ ìtọ́jú ìríran pọ́nbélé Elédùwà fi dá bàbá wa. Bàbá dàbí ara ọba ìmọ́lẹ̀ lọ́la kò wá sírú àìsàn ìríran tó gbé dọ́dọ̀ wọn tó ní gbà láfíà. Gbogbo ẹni tí ìríran yọ lẹ́nu ọ̀nà àbáyọ ti dé o. Ẹ tara kàn sí bàbá dàbí ara ọba ìmọ́lẹ̀ bàbá dá padà ẹlẹ́gbẹ́ bàbá dàbí ara sórí ago 0706221252 lórúkọ Ọlọ́run ọba ìmọ́lẹ̀ tó dá ìmọ́lẹ̀ tó fún wa dí ìmọ́lẹ̀ tó ní ká máa fi rí mọ́lẹ̀ tí mọ́lẹ̀ wọ̀ sí ní dòkùnkùn láéláé náà la fi ń kí gbogbo èèyàn pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́mi gbétò fún tàkókò yìí. Ojúlọba ara aláwùrà bí dákun má gbà mọ́lẹ̀ lọ́wọ́ wa mọ́ sọ wá di ta ń wọlé. Bàbá ń sọ̀rọ̀ nípa ìríran abala kan tó ti pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni. Ìdí èyí pàtàkì gan ni mo fi ní àlejò pàtàkì nílé agbára pẹ̀lú mi ń bí. Bàbá ìmọ́lẹ̀ bàbá dàbí ara bàbá dá padà. Wọ́n wà pẹ̀lú mi lórí ẹ̀rọ agbagbe fún tàkókò yìí láti máa dá wa lẹ́kọ̀ọ́ bó la sì lè ṣètọ́jú ojú wa bó la sì lè ṣètọ́jú ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ yìí tí ò fi ní wọ̀ kùnkùn títí dọjú alẹ́ àti pé ẹni tí ó ti ní wàhálà bí ìṣòro kan àbí kejì pẹ̀lú ìríran rẹ̀ kí ni òjọ́ náà báyọ gan. Torí ká mọ̀ bá jìyà la ṣe ń yámú jìyà lọ́fà àlejò wa ẹ kú dédé àsìkò yẹn bá ń kí gbogbo ara lé.
3: Àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán Ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin olùgbọ́ mi.
2: Àmì àmì.
3: Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni bàbá dàbí ara tí gbogbo ayé tó mọ̀ pè mí ní ọba ìmọ́lẹ̀ àbí bàbá dá padà tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá dàbí ara life care níbi tí a ti ń fi ewé àtegbò tí a ti ń fi ṣe ọmọ aráyé lóore.
2: Tó ẹ ṣeun ìbéèrè mi àkọ́kọ́ fún tòní ni wípé kí ni à ń pè ní àìsàn ìríran gan.
3: Ojú òun ni ìmọ́lẹ̀ ara.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìríran sì làgbà nílé ayé. Mo ń fi àkókò yìí mo fi ń bẹ Ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí. Ojú wa kò ní relédè wa o.
2: Àmì.
3: Kí wọ́n padà sórí ìbéèrè tẹ bèrè. Àìsàn ìríran jẹ́ àwọn àìsàn àbí kùdìẹ̀kudiẹ tí ó lè bá ojú àbí ìríran ẹni tí ó fi di pé ìríran tó ti ń rí mọ́lẹ̀ kedere tí ò wá ní mọ́lẹ̀ kedere mọ́.
2: Bàbá gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ni pé àwọn nǹkan kan máa ń dé bá ojú tójò wá ní mọ́lẹ̀ mọ́. Ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ti máa ríran tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kó wá bùṣe gàdà kó bùṣe gèdè kólúwa rẹ̀ ó mọ̀ wá ríran mọ́.
3: Bẹ́ẹ̀ni tí ẹlòmíì a máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tí ẹlòmíì sì ré ìmọ̀ wá lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wá lẹ́ẹ̀kan náà. Eléyìí tó kọ́mọ̀ jù bẹ́ẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀.
2: Kó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀.
3: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan.
2: Yes,
3: àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ló lè fà á. Ẹlòmíì àbímọ ni tiẹ̀ ẹlòmíì àìsàn ló fa tiẹ̀.
2: Kàsà.
3: Ẹlòmíì kẹ̀rẹ́ àfọwọ́fà àbí ìjàmbá òun ló fa ti tiẹ̀. Ẹ ti abẹ́rẹ́ látòrí àbímọ. Tí wọ́n bá pe àìsàn ní àbímọ ohun tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn.
2: Kó jẹ́ àjogúnbá.
3: Àjogúnbá bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà.
2: Àti pín ní sín.
3: Bẹ́ẹ̀ ni.
2: Ni wọ́n ti dá àwọ̀ ojú fún yín gíláàsì.
3: Bẹ́ẹ̀ni tójú náà ò ti ní ríran dáadáa. Ẹlòmíì sì ré yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
2: Tó ẹ̀yin èèyàn wa ẹ̀sùn mọ́ bí dáadáa kíláàsì ìmọ̀lade yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n mọ là wá lọ́yẹ̀ wọ́n mọ dá wa lẹ́kọ̀ọ́ lórí kí ni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yàn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyàn ó máa rí.
3: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí èèyàn ó máa ṣe ẹ̀yọ́ àṣejù.
2: Ẹ̀yọ́ àṣejù.
3: Bẹ́ẹ̀ni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu. Òun náà sì máa jẹ́ àjogúnbá.
2: Kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
3: Bẹ́ẹ̀ni títọ́ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. Ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó máa rí kò ní rí ẹni tó jìnà sí.
2: Bàbá kẹ́ ẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ mọ ọmọ ibi tẹ́ ẹ wà pẹ̀tọ̀ ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
3: Iléeṣẹ́ bàbá dàbí ara bàbá dá padà ọba àmọ́lẹ̀ awa ni suru lere ni ilu Ilorin
2: suru lere Ilorin bi
3: be ni ladojuko ago olopa B division idojuko ju pelu B division police station legbe Rota Medic Pharmacy
2: ibe
3: ni ilu Ilorin ibi ti se pada bi ara wa na
2: number yi
3: 070 070 622 622 125 125 02 02 ti yan ba nse yo aseju o le je ti oko ato si o na won yoba to mo pe ni atogbe
2: atogbe
3: to je pe kiyan o to diju ko to laju o ti lo to elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
2: ki lo de
3: aise yo aseju bayi o ni je ke elomi o so run asun ba
2: lai so ke ngbe mo di
3: ni pe me wa ni mo se yo ti awon kan yo ba ri amoju to yo pada ko ba ri ran ni ti o wa fi di pe elomi mo je so lekan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbogbo efin bi eni pe julo fe ro elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni de nton mo elomi ori la telewo elomi o mo number tan ko so wo omo lo nfe elomi ka kakiri iriran lagba nle aye olohun mo fo wa loju
2: ami
3: olotu oju se koko nu ara
2: ami
3: e ja se toju ara wa gbogbo yi keyi to lewu ke mo kefin nu awon isan riran yin e mo bo lodo baba dabi ara emi oba mole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko ago olopa B division odun baba dabi ara nlu Ilorin lorilede Nigeria Aisha Imofoloko
2: be ni mo ti e mo pe
3: oki pensabu
2: oki kiyin ti kan kaakiri nipa ka toju oju
3: be ni
2: nipinle osun nipinle ogun nipinle eko nipinle ekiti ipinle ondo ìpínlẹ̀ ọyọ tó fi dé ìpínlẹ̀ kwara tí a ń bí káàkiri orílẹ̀-èdè nàìjíríà amọ̀kókì gẹ̀yìn kan ọlọ́run sì gbà fún yẹn sì ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn olójẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sá
3: ọlọ́run ni kìí sáwà
2: adúpẹ́ adúpẹ́
3: ẹyọ àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tíyìn ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó òun ló máa ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tó mọ wá ṣeré-ṣeré ẹlòmíì tó bá ríbi tí ó ti ṣẹ̀yọ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú márùn tẹ́yọ ò ní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni o ní ìfúnpá gíga ẹlòmíì kó tó rìn ibùsọ̀kan sí kejì yóò ti sinmi ẹlòmíì ayọ ọmọ ìlú ni pèpèpèpèpè
2: àyà jíjá
3: bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ̀ rẹ láti náà wá nítorí pé ìfúnpá ẹ ga ó máa kó bá ojú
2: bẹ́ẹ̀ ni
3: ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
2: dédé tó ẹ kó débẹ̀
3: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́ fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá
2: ojú
3: ẹlòmíì ọpọn ni kankan
2: ojú ẹlòmíì
3: bẹ́ẹ̀ ni ojú ẹlòmíì àmọ́ wa mi ojú ẹlòmíì yóò mọ gun ni pinpinpin bí ẹni pé yẹ ìpẹ́ dà sí.
4: kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ́ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú a máa kó bá ojú o.
3: ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ
2: tọ̀
3: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́
2: bẹ́ẹ̀ ni
3: bòmí mọ́ra kí n pa ó lórí kì í rẹ̀ ẹlòmíì ó ti lọ ó ti lọ òun ó ti lọ òun ó ti òun gan ti dalágbo
2: ní
3: ìrìn àgọ́ ọlọ́pàá sùúrù lérè.
4: àdojúkojú ẹ̀ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nǹkan kan ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé bàbá dàbí ara lẹ̀ ń béèrè ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tẹ́ ọ̀dọ̀ wa nìyẹn.
3: fóònù nọmba mi ni
2: 070 622 622 125 125 02 070 622 622 125 125 02. tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀pá dọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì láì lo pọ̀pá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ̀ mọ́ bó lẹ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
3: olóòtú ọlọ́run ni kì í ṣàwa náà àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa a rí i pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ọ́ báyìí ló ṣe ń ṣe ọ́ even láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ̀rọ̀
2: sí àbọ̀wẹ́jú ni
3: kò rí bẹ́ẹ̀ ọlọ́run ni àti pé iṣẹ́ tíyẹn ti ń ṣe
2: iṣẹ́
3: tán bí wa sínú ẹ̀ nílò òṣogbo wọn máa gbolé wa n tá à ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni bàbá àti èmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni bàbá ìyẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dòkó yìí náà ni.
2: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kúkan ò ní yà rárá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
3: ẹlòmíì ìjà ló lọ́ọ́lá tí kúkú bá lójú.
2: wọ́n sọ kúkú lójú ojú bá ń wò bàlàbàlà.
3: ojú bá di ti ń wò bàlàbàlà.
4: ẹlòmíì sì rèé látara aṣẹ́ ti ń ṣe for example nísìnyí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́mọ dábò àwọn ọlọ́kadà wa iṣẹ́ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá máa ń sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tí wọn fi ń to je pe efin papa julo awon to nsise to nda no nje to nta nje to je pe ina ginasi nda ti efin se si won loju yo ko ba oju e je a ma se akisi awon kan won yi pelu go olohun eledumaro ni fo wa loju
2: baba bi nkan ba wa gbon si yan loju bi eruku bi yepe bi awon sepe gi to run si yan loju nje o se se ko ba ni loju je bi
3: be ni koda elomi oju elomi tibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loyo oloko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi to ba wo ko je nbe e ma bo lodo baba da bi ara pelu gbo olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
2: yo kuro nbe yo pora pelu itoju
3: pelu gbo lodo olohun lagbara lowo olohun ati ewe ategbo tele dumare virgin kimi
2: beyan ba ni aisan iriran awon apere mi wo lo sese koluwa re o tun ma ri
3: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa bo si meje ko le jade mo nitori pe ko le ri nkan kan mo elomi si re to run ba sese njade ohun ni soro ti e mo nbere ti kurukuru gba gbogbo lele
2: kabisi
3: se ri kini ohun o yato lati ara sara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo uruko to le wo kan ti pe fun e mo bo lodo baba da bi ara olohun o tu yin sile ero gbalode nbe a se ayewo fun ayewo ofe layewo lodo baba da bi ara
2: to
3: gbogbo ayewo wa ofe ni
2: leyin te ba ti gba card
3: te ba ti gba card tan ofe le sayewo a sayewo oju fun yin ti fun pa ofe ni ayewo sugar gbogbo on to je mo test ta se fun ofe le se o test ni o si saaju tori unu je amo koko ile to se yin be
4: basic test na wa ta wa na le se fun ara wa nle tori elomi o mo pe nkan ti soju ohun e do boju otun ke fi to si wo nkan e do boju to si ke fi to tun wo nkan e wo mejeji wo sira won ti mo le kan ba ti ju kan lo oju ti ni wahala niyan tete gbera mo bo o
3: pelu gbo lodo olohun olohun to ti se ta won ara saaju olohun se tin yin na e mo so gbagbo nu e mo bo e mo so reti nu e mo bo lodo abada bi ara ni suru lere lu lorin
2: to baba ka to mo nlo nje gbogbo aisan oju na ni o ni ona abayo
3: ah ese olotu se ri en ti o ba fe puro ni o ni eleri ohun orun lo wa ah opolopo na aisan oju ohun lo ni solution amo ile ti o ni na nbe o
2: ese awo
3: ah se ri won pe aisan kan ni adake foju ti o ba ti fi di pe o ba fi le mu oju ti e tan ina si oju ti oju ori ina kankan mo ah oju be owo olohun nikan lo ku si kiyan mo damu yato si be ti ija baba si oju ti omi to wa nu oju to ba fi le dodanu
2: to ba jodanu
3: ko si nti mo le se si mo wule gbe dodo mi pase wa nso na olotu
2: yes sir
3: aisan iriran wa ma fi se yan o be ni
4: nitori pe n ta n pe ni ofa nbe o ofa orisirisi lo wa aye o ni fi ofa fowa loju o ofa sakatu nbe ofa afuta nbe ofa gele o nbe lorisirisi eri elomi yo sun ni yo kan ji bayi na ni o ri pe wahala ti deba oju oju to si lo titi dale ana iru nkan be afi ki o tete se gbese o nitori pe ijafara lewu ni pelu ogo olohun gbogbo ile to ba wu ko je nbe agbara olohun o ka eyin yoju si wa eyo ti si wan suru lere lodo baba da bi ara lado joko agolopa b division police station pelu ogo olohun tinu oni soro se
3: lodo baba da bi ara ayi kankan si yan loju o gbogbo ogun te lo enu le ti lo pelu ogo olohun olohun si je wa ara re
2: bo ba ri be baba ka to mo lo address yin ibi to office yin wa ati phone number tawon eyan pe yin si
3: gbogbo bi ta ba gba wo ilu ilorin egbe okada ke le nlo si suru lere te ba ti de suru lere e bere agolopa b division adoju koju pelu agolopa b division ni baba da bi ara wa legbe ile itaja rotamedic pharmacy iya kan to nta iso e bere abi lowo enikeni pe baba dabi ara le nbere e ti dodo wa ni
2: number yin sir
3: 070 0722 622 122 02 02 070 0722 622 122 02 02
2: to eyan eyan wa ko je bo ti lohun o je mo foro ara re sawada iriran re mo mu ni binti tori pe oju lo ba ara boju ba ti laaye gbogbo ara ti ni wahala gbogbo ara ti kan jagbon boju ba ti ni problem iwo na tete tara kan si baba da bi ara baba da pada oba imole loni eledumare oni gbo je osan lowo gbogbo wa o ire

gbẹ̀rù rẹ̀. Ìyá mi, Olúwa ní kẹ wọlé sórí pẹpẹ, kẹ yíra ńlẹ̀ sí òun arúgbó ọjọ́ arúgbó kánrin kí sàdẹ̀gbà mọ́tẹ̀pá. Ó lóun fẹ́ dìde, ó lóun fẹ́ gbẹ̀sán lára ẹni tó pọ̀ ọmọ rẹ kan, tó lóun náà ló fẹ́ pa ilé ẹ̀kejì.

0: Ọlọ́run dáadáa lọ́lọ́run wa ẹni tó ṣe wá dáadáa tó wà dáadáa sí wa tí kò wá àṣìṣe wa tó fi pa èmi àti wọ́n máa di àkókò yìí tá a fi rí àṣálẹ́ òní ogún ní fún orúkọ rẹ̀ lókè ọ̀run ẹ̀ka alẹ́ akiwaku iṣẹ́ látàárọ̀ bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà àjàgà ọjọ́ pípẹ́ ní ara rẹ bí ọ̀rọ̀ àṣẹ ò ti máa jáde láti ẹnu ikọ̀ àti ìdíje lẹ́dùmarè ní àṣálẹ́ òní àjàgà náà yóò já pẹ̀lú iná lórúkọ jésù
1: àmì
0: bàbá ọlọ́tùnú náà ló ń bẹ lórí afẹ́fẹ́ lọ́wọ́ wòlíì ọlọ́run nì tí olúwa jẹ́ kí júbẹ̀ jẹ́bẹ̀ wọ́n máa ṣe é ṣe pẹ̀lú àṣẹ lẹ́dùmarè nípa agbára tó ń bẹnu orúkọ jésù náà ni orí náà ni bàbá wà tí wọ́n dẹ̀ fi ń tú gbogbo ìdè tí wọ́n fi ń já ìdè tí wọ́n fi ń tú ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ogun náà sálẹ̀ òní ìwọ ló kàn láti sọ̀rọ̀ agbára lẹ́dùmarè bàbá ẹ kọ́ bá mi kí o gbélé náà sà.
1: Ogo